òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn nínú ilé yìí sàtánì ò ní kó yín lẹ́rù nínú ilé yìí ẹ̀ṣẹ̀ kò ní kó yín lẹ́rù nínú ilé yìí òkùnkùn kò ní kó yín lẹ́rù ẹ ní dẹrú ẹ̀ṣẹ̀ ẹ ní dẹrú èṣù ẹ ní dẹrú ẹ̀ṣẹ̀ ẹ ní dẹrú ọtí ayé yín gbagbára ayé yín gbagbára ayé yín gbagbára ẹ ra àánú gba ogun iná yín ò ní kú gbogbo yín ò ní wọlẹ̀ ayérayé máa jà fún yín bẹ́ẹ̀ ló máa rí o bẹ́ẹ̀ ló máa rí o àwọn ọmọ tẹ́ kójọ ayé ò ní fi wọ́n ta yín o àwọn ọmọ tẹ́ kójọ ayé ò ní tẹ̀ wọ́n mọ́lẹ̀ gbogbo wọn ò ní bàjẹ́ yín mélòó lẹ́ ń sàmí àánú ó sọ̀rọ̀ lórí yín o láìpẹ́ ìlà parí nínú sóòrù matthew àbóòrí ogun lọ́gbọ́n àwọn èèyàn bí ọlọ́run ṣe ṣiṣẹ́ ìyanu rẹ̀ nínú ìsóòrù ẹ̀wò sí agbára tó kọjọ ọgbọ́n èèyàn gbogbo ẹni tó sàmí agbára ọlọ́run ó yẹ kó dáwọ́lé yín orí ọ̀fẹ́ ọlọ́run ó yẹ kó dáwọ́lé yín àánú ọlọ́run ó yẹ kó dáwọ́lé yín ògo yín ò ní wọlẹ̀ ògo ọmọ yín ò ní wọlẹ̀ ìrànlọ́wọ́ dìde fún yín bẹ́ẹ̀ ló máa rí bẹ́ẹ̀ ló máa rí o mo gbàdúrà gbogbo bí ẹ bá nawọ́ sí ọwọ́ yín ó tẹ́ o gbogbo bí ẹ bá na sẹ̀ sí ẹsẹ̀ yín ó to wọn à nípa o bẹ́ẹ̀ ló máa rí o ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá ọjọ́ monday o ní ìpàdé soldier of Christ ní orí òkè inú mọ́ wọ̀ ní ìlú apatẹrẹ àwọn wo là ń pè ní soldier of Christ number one gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ kristi tó fún yín láti yanjú ogun náà number one àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè number two gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ monday yẹn èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ monday orí òkè ní mọ wọ̀ nílùú apatẹrẹ gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti ìwó road tẹ́ ẹ bá ti dé ìwó road ẹ wọ mọ́tò tó ń lọ sí oyedeji ẹ wá sọ̀kalẹ̀ ní apatẹrẹ orí òkè ní mọ wọ̀ ní lagelu ẹ bá ti sọ̀rọ̀ kalẹ̀ ní apatẹrẹ ẹ ti dórí òkè ẹ kà bèrè bàbá ak 47 gbogbo ayé ló ti mọ bẹ àárọ̀ ọjọ́ monday máa bọ̀ aago mẹ́sàn-án sí agogo méjìlá ó máa ní agbára lórúkọ jésù yóò dára fún ọ ohun tó ń là kọjá yẹn ó borí ẹ ó láǹfààní àti rí mi èmi àti ẹ ó jọ sọ̀rọ̀ a ó dẹ̀ jọ gbàdúrà papọ̀ ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony jésù olúwawa matthew láti àná o ni mo ti ń sọ àwọn nǹkan méjìlá tí ọlọ́run bá fẹ́ ráyàn sí ọ ó lè ṣẹlẹ̀ kọ́lọ́run ó tó lè ránìyàn sí ọ gbogbo èèyàn.

0: Splash 105.5 FM, the integrity station.
1: Bẹ́ẹ̀ni o, láti ṣe bí ọba kìí ṣọ̀rọ̀ ẹnu lásọ̀. Ìgbésẹ̀ nínú ẹ̀mí ni. Èrè díẹ̀ rí tí Olúwa Ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ayé rẹ̀. Àpọ́sù Dr. S.M. Mustafa J.P. Bàbá ṣe bí ọba pẹ̀lú Pastor Mrs. Eunice Mustafa, Màmá ṣe bí ọba nínú ìrìn àjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè Israel àti Jordan pẹ̀lú ìpàdé àdúrà
2: gbàrà mi fún mi.
1: Special Mega Crusade, ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026 nínú àjò ẹ̀mí yìí máa wáyé o. Pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè Israel àti Jordan lẹ́yìn tí ó mú kí olúkálùkù ṣílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa. Ẹ ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka ilé-iṣẹ́ ìránṣẹ́ Seed of Christ. Bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí ọ́fíìsì YouFit Fly tó bá súnmọ́. Ẹ mọ̀ pé YouFit Fly lọ̀gá àgbà fún hotel reservations, hotel booking, tó fi mọ́ airport transfer. Fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280. Ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Israel àti Jordan. Tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba. Ìrètí ẹ náà yóò tù ọ́ lọ́wọ́. Má gbẹ̀yìn.

0: orúkọ mi ò yí padà apostelle àti wòlí smo mustapha jp baba sebi oba láti ìjọ seed of christ golden church land of reality tí olùjọ wà ní gbaremu idiobi airport area ní ìlú ibadan mo gbàdúrà bí olúwa ti ń bẹ tí ẹmí rẹ wà níwájú olúwa tí èmi dúró ayé rẹ á dìde
1: amen
0: in the name of jesus
1: amen
0: mo láyé rẹ á dìde
1: amen
0: in the name of jesus
1: amen
0: ó ṣe bí ọba
1: amen
0: wàá ṣe bí ọba
1: amen
0: mo ló máa ṣe bí ọba
1: amen
0: in the name of jesus
1: amen
0: jọ mo fẹ́ kó get ready fún ìpàdé tí ó sùn yìí tá a máa ń ṣe ìlú fún àpẹ o lè mọ àti ìwà kankan rí bọ̀ mọ́ mi sì tọ́ sùn yìí ó sùn ìfàlàwà yìí o lè dáyé gbé o lè dáyé ṣe o nílò ènìyàn olùrànlọ́wọ́ àti aláàánú ènìyàn ló fún àpẹ láti máa ń ṣe ní ọ̀nà ẹ̀kọ́ kó tó dé redeem lórúkọ jésù wàrà ànúgbà
1: amen
0: mo ní wàrà ànúgbà
1: amen
0: mo ní wàrà ànúgbà
1: amen
0: in the name of jesus
1: amen
0: ọlọ́pọ̀ ọjọ́ thursday àti ọjọ́ ìsinmi mo máa ń wà ní ìgàdò lásù ìgàdò road hotel bus stop sọpọ̀ lọ sí bí ọba lórúkọ jésù o máa rà ànúgbà
1: amen
0: wàrà ànúgbà
1: amen
0: in the name of jesus
1: amen
0: ọ̀la ni sunday hey mo sọ fún wa irú pàdé tó máa wà lọ́la gbọ́ mi sà ẹni kan bí mi pé dádì òróró méjì tẹ́ fẹ́ fún ẹ fún wa lóró méjì rí ó gbà lọ́la mo máa fún yóò jẹ́ àkọ́ka ohun rere a ti pé òróró méjì rí but a pè káàkiri so wárí eléyìí àkànṣe ni gbogbo tí wòlíì bá ṣe o máa ń ní ìtọ́ni òróró méjèèjì ọ̀la ni màá kọ́ ẹ ẹni tó fẹ́ fi ṣe so mo pé abẹ́ òrùlé táwọn èèyàn ń gbé nǹkan máa wà ń bẹ́ẹ̀ kí n tó sọ̀rọ̀ ọlọ́run kí n tó sọ̀rọ̀ ọlọ́run wúmà kan ní port harcourt ọmọ ìjọba port harcourt ni mo bless yẹn pẹ́ fún yín àṣẹ abẹ́ òrùlé ẹ̀kan ń bẹ́ ń bẹ́ nǹkan àbàmì méjì ni wọ́n jọ ń gbélé but wọ́n mọ̀ ọ̀hún ti ìgbà tí gbèsè wáyé ìdí ni tó fi ṣe pé o nílò wòlíì àti ìtọ́ni rẹ̀.
2: orúkọ mi ni ìyáàfin josephine oyeniran láti ìjọ ṣebíọba aji branch mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ohun tó ṣe fún mi nípa iyẹ̀pẹ̀ tí bàbá sọ wípé ká bù lọ sí àwọn churches branch wa pé ká lọ fi ṣe prayer then ká máa bá wa fi òróró sí lẹ́yìn tí a ṣe prayer yẹn tán tán fún òróró sí fún wa tán mo bu iyẹ̀pẹ̀ nínú iyẹ̀pẹ̀ yẹn mo bù lọ sí ṣọ́ọ̀bù mi mo wá dà á sí iwájú gbogbo ṣọ́ọ̀bù mi nígbà tí mo close ní alẹ́ ọjọ́ yẹn gangan so gbà tó máa dàárọ̀ ọjọ́ kejì tí mo padà dé ṣọ́ọ̀bù mo bá ẹyẹ yẹn ní ẹnu ọ̀nà ṣọ́ọ̀bù mi níbẹ̀ níbi kọ́rídọ̀ kan báyìí ló ká sí ó tóbi gan kì í ṣe ẹyẹ kékeré ẹnu ẹgún ṣanṣan ẹnu ẹyẹ yẹn gún ó wà ń bẹ́ ó ti wíìkì ní ti mọ̀ pé nígbà tí mo ti débẹ̀ tí mo ti rí mo ní iyẹ̀pẹ̀ ti ṣiṣẹ́ ó ti bá mi wíìkì ẹyẹ yìí kábí báyìí ó ṣàgbéra ó fò kò lè fò tó bẹ́ẹ̀ ó kàn fò lọ sí the other side ṣọ́ọ̀bù mi yẹn ó dúró sẹ́gbẹ̀ẹ́ gíláàsì kan níbi fámásì kan báyìí mo wá fẹ́ pa mọ́ bẹ̀bọ̀ tí n bá ní kí n pa mo lè fọ́ gíláàsì ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù mo wá padà wá pray síbi tó ti kúrò mo dẹ̀ àná ìtì ibẹ̀ mo ti bá business mi lọ́n tèmi ó wá dọ̀sán nìkan bíi 2:00 ló bá tún padà wá sí that position tó ti kúrò yẹn bẹ̀ ni èmi dẹ̀ jókòó sí side ibẹ̀ bó ṣe ń fòbọ̀ pàràràrà báyìí ó kàn fìyẹ gbá ojú mi kan ó fìyẹ ẹ̀ kan fi gbá ojú mi ó wá fò wá jábọ́ lulẹ̀ èmi ti ẹ̀ ń sọ pé kílele àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tán rí ẹyẹ yẹn láàárọ̀ náà wá ń sọ fún mi wípé ẹyẹ àárọ̀ ni ẹyẹ àárọ̀ ẹyẹ àárọ̀ ni mo wá ní ohun dàná bá fihàn mi ibi tó pa tó wà ọlọ́run wá fún mi pa mo wá gbé òkúta mo wá fi pamọ́ bẹ̀ ó tóbi gan kì í ṣe ẹyẹ kékeré ẹyẹ yẹn tóbi gan so mo wá snap ẹ̀ mo ṣe pátán mo wá send ẹ̀ sí pastor mi lẹ́yìn ìgbà tó dilẹ̀ iṣu tí mo close mo wá finá sí mo wá jó ojú ẹyẹ yẹn mo wá tó kúrò ní ṣọ́ọ̀bù mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún orin tí ọlọ́run ṣe nínú ayé mi praise the lord.
3: My daddy sir, ẹ kú àtàrọ sà ẹ sà dádì ẹ wo alangba mẹ́mbà mi yẹn tó ṣiṣẹ́ iyẹ̀pẹ̀ sí ṣọ́ọ̀bù ẹ̀ tí tẹ́yẹ yẹn tí mo send the testimony ẹ̀ gbà tó tún máa délé láti service yẹn ni ká parí service tó máa délé ọ̀run kan lọ́dọ̀ ń lo inú compound ilé wọn ni níbi ẹnu ọ̀nà àti wọnú ilé wọn gangan lélẹ̀ nígbà tó wọnú compound àti wọ ibi pálọ̀ wọn gbà tó nǹkan tó bá ń bẹ̀ lélẹ̀ wọn bá orí lára láǹgbá yìí presi nbe laaro pa ton ma pada de ile ni won ba ko sori nbe ngan do turi ile isa
0: so pe oluwa
1: oluwa
0: iru abami wo ni mo n ba gbele
1: iru abami wo ni mo n ba gbele.

0: lọwọ gba ìwé ìgbéga tiẹ náà gba ìwé ìgbéga tiẹ náà o ya gba ìwé ìgbéga rẹ o gba ìwé ìgbéga rẹ kogo rẹ ko jáde wà á jẹyàn wà á dẹ tayọ àsẹmu bẹẹ kó lè yípadà jésù olúwa wa gbogbo ẹyin ọmọ ọlọrun tá a jọ múra jerusalem o lè máa lo nọmba 08082088888 o lè sẹ́ni mẹ́sẹ̀jì síbẹ̀ pé o ní interest láti lọ sí jerusalem ìwọ tó bá ní testimony ẹ sọ jẹ kó loud. In the name of Jesus, wa de sebi oba, muni wa sebi oba, muni wa sebi oba. In the name of Jesus, orore u dayo. E wa gbo ele sa, e gbo ele. Number mete tati mo fe pe yi, mo tun pe tele. Awa to pa fe pray, la ni o si fa dua. O wa fa won tun fe lo si Jerusalem, awon tun fe lo si Jordan, awon ni number yen wa fun. E ja ko sile. 070-4178-0219 EKG 080-2524-9280 Eketa 090-78-68-02 06 lorukọ jesu o ma ra anugba so pe ma ra anugba so pe ma ra anugba in the name of Jesus
1: amen
0: mo gbadura fun gbogbo eto re ti aye gbese le by fire by force oluwa gba fun
1: amen
0: olorun ifa mo pe yin gbogbo e to ba gbagbo lorukọ jesu en to ma se ola anu ti o se olore oluwa ko fa wa
1: amen
0: o su ma je osu ifa fun
1: amen
0: wari ibukun lagba
1: amen
0: wari olagba
1: amen
0: wari ogogba
1: amen
0: wari olagba
1: amen
0: kogo e ko jade
1: amen
0: krawo e ko tan
1: amen
0: o se bi oba
1: amen
0: imisi olorun ati anu re o ma wa ori
1: amen
0: gbogbo e to

0: iléeṣẹ́ Fẹ́mídíà Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa?
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjó. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
0: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 0807 112 4000.
0: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
5: Dem say monkey smart na because e train ear. But na monkey wey jump pass the eye dey quick see. This Big Brother Naija season 11 go hot pass pressing iron. Na only the biggest moves go make eye see you. Everybody come show themselves.
6: Yes, sir. Na 24/7 drama for Big Brother Naija season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, oh. All the gas goes they show for GoTV Channel 49. You still fit follow happenings with GoTV Stream if you dey road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
7: Do you know that you have the right to quality broadcasting? The National Broadcasting Commission says any person, group of persons, or organization aggrieved by the content of a broadcast or the conduct of a broadcast station may lodge a complaint to the station and or write to the Director General, National Broadcasting Commission, number 20, Ibrahim Taiwo Street, Asokoro, Abuja, or send a mail via info at

0: naira. Àwọn ọlọ́pàá ọ̀hún náà ni wọ́n ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ o. Wọ́n sọ̀rọ̀ wọ́n ní wípé àwọn olùdarí méjì àti àwọn mẹ́ta míì náà ni wọ́n tún ti mú ọ̀rọ̀ ọ̀hún, wọ́n tún ti fi kàn wọ́n o. Wọ́n ní kódà àwọn 22 míì tí wọ́n fura sí òun náà ni wọ́n tún fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Wọ́n ní ṣùgbọ́n o, ṣe rí ìbuwọ́lù gbàjàbíàmí là. Wọ́n ní ẹ mọ̀jẹ̀ àparọ́. Wọ́n ṣayédèrú ẹ̀ ni. Àyídáyídá rẹ̀ ni. Àmọ́ àwọn yòókù àwọn dàrẹ́kítọ̀ nǹkan nǹkan àwọn yùn. Wọ́n fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ẹ gbọ́ tì fún tẹ̀dọ́ rẹ̀. Ojú ìwé kẹrin ìwé ìròyìn dìde ṣe ìwé olóde.
1: Kí ló dé? Ṣé bí mo ń bọ yín síro yẹn?
0: Àìlẹ́ni ni mo san.
1: Kéèyàn ọmọ kíkan lórí bí wọ́n ti gbé ẹsẹ̀ lé àpò àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ní gbajúgbajà agbẹjọ́rò àti ajàfẹ́tọ̀ ọmọnìyàn nílẹ̀ yìí. Wọ́n ní tabáníkà wo lábẹ́ òfin àjọ EFCC òfin gbà wọ́n láyè láti gbé ẹsẹ̀ lé àpò àsùnwọ̀n yàpò àsùnwọ̀n kódà kó jẹ́ tí kó kúrò ní tìpínlẹ̀ kó tún lọ tìjọba àpapọ̀ àbíjọba àbílẹ̀. Wọ́n ní agbára o òfin sì fààyè gbà wọ́n lábẹ́ ìlànà ìlànà wo ẹ bá fẹ́ gbọ́ kínní kan state versus irú mọ́gà ìnísìn wọ́n jọ ń fa lọ́nu. Àmọ́ o Atiku Abubakar ti ké gbàjarè wípé kí àwọn ọmọ Nàìjíríà ó gba òun o. Ǹjẹ́ kí ni ká gba Atiku lé lórí? Ó ní mo mọ̀ dédé rí àláàtì kan. Ẹ̀sìn wa wo àkáǹtì tèmi. Wo àkáǹtì mi. Ayé ń bẹ́nu àkáǹtì mi gan ba. Ó ní ẹ wo mo mọ̀ dédé rí àláàtì kan credit alert. Eléyìí tó délé lálẹ́ wù gbẹ̀m. Ẹ mọ̀ àwọn aláàmù kan wà tó jẹ́ pé tó bá bọ́ sínú àpò àsùnwọ̀n èèyàn èèyàn ọkọ tó jókòjó. Ṣùgbọ́n bí irú àwọn Atiku ikọ́. Eléyìí wọ́n ló dún gbìm sínú ẹ̀. Bó ti wá dún gbè sọmọ pé àwọn aláàtì irú ìtawà máa ti gbà nísìnyí tó ń iní ọ̀dọ́ tó ń bí ìgbà téèyàn bá mú abẹ́rẹ́ tó nǹkan ní odò báyìí yóò kàn ní tí ò ní mọ̀ pé nǹkan dún bẹ̀rẹ̀ pẹ̀lú. Ṣùgbọ́n àwọn aláàtì tó ní aláàtì inú aláàmù ni ẹ máa pè yóò dún gbèmù well play.
0: Tọ́ ìròyìn eléyìí ìpínlẹ̀ Ọ̀ṣun náà ló gbémi náà lọ. Wọ́n ní wípé Adeleke àti àwọn tí ṣe ìgbìmọ̀ olùpolongo ìbò nínú ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní wọ́n ti ń sọ wábiwọ́ sí ọ̀rọ̀ síra wọn lórí fọ́nrán kan eléyìí tí wọ́n ló jẹyọ lórí ẹ̀rọ ayélujára níbi tí àwọn èèyàn àwọn aráàlú àwọn ikọ̀ kan tí wọ́n ti ń búra tí wọ́n ní wípé àníṣẹ́ lágbájá báyìí làwọn ó tẹ̀lé. Táwa ni wọ́n ń búra fún ta ni wọ́n ti torí ẹ̀ búra ti fún tẹ̀dọ́ rẹ̀ ẹ gbọ́ àmọ́ ìwé ìròyìn Daily Post òun ló gbé.
1: Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ló ti pa àṣẹ lọ́wọ́ yìí bí ọ̀rọ̀ bá sì ti jáde kí àṣẹ ó máa tẹ̀lé lóníwàràǹsesà wípé kí àwọn ọlọ́jà tí wọ́n ń bẹ lórònà ní àwọn apá agbègbè kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìgbà ìfẹ́wé oko wá nǹkan jẹ kí wọ́n kúrò níbẹ̀ kan láti máa lọ sí àwọn ààyè tí wọ́n ṣe lọ́jọ̀ fún wọn. Àwọn ààyè wo wá ni à ń sọ̀rọ̀ nípa Daily Post ó gbé àkòrí ta láǹfààní àti gbéhùn. Àmọ́ ẹgbẹ́ òṣèlú ti ADC African Democratic Congress bọ̀mílọ́wọ́ mẹ́à bọ̀ lọ́wọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi bu ẹnu àtẹ́ lu ìjọba àpapọ̀ bí gbèsè tí orílẹ̀-èdè Nàìjíríà tọrùn bọ̀ tán jẹ́ bó ti gbéra tó sì gbẹnu òkè róróró tí ò gbẹnu wálẹ̀ 159.35 trillion naira ìní gbèsè orílẹ̀-èdè Nàìjíríà dì báyìí.
0: Ẹ jẹ́ kí n lọ sí ìpínlẹ̀ Kwara. Wọ́n ní ẹkún ayọ̀ òun náà ni àwọn èèyàn máa ń sùn nígbà tí gómìnà Abdulrasaq tí ó tẹ́wọ́ gba àwọn tí wọ́n jí kó tí orí tún ti kó yọ báyìí ò ní ìpínlẹ̀ Kwara nígbà tí ó gbà wọ́n. Wọ́n ní wípé àwọn mọ̀lẹ́bí wọn àwọn aráàlú ni wọ́n ń fòfáyọ̀ tinu wọn sì ń dùn ẹsìn mọ pé sínú èèyàn bá dùn kọjá gẹ́gẹ́
1: omi ò bọ́ lójú èèyàn
0: jábọ̀ ni pé ọlọ́run ìwọ ló ṣe yìí. Àṣé ìrètí wa òpin o gẹ́gẹ́ bí ìwé ìròyìn The Nation bó ṣe kọ́ lóòórọ̀ yìí.
1: Ìyálóde òkè Ìbàdàn sórí ìpínlẹ̀ Kwara tó lọ yẹn èmi náà láǹfààní àti ti rí àkòrí kan bí arabirin kan ti ohun na wa lara awon ti ori pada ko yo kuro ni akata awon iko ajinigbe loni tim ba ni buku if ti o ba si asodun ati ti a so se gbogbo e mara won ite ba le fikun e fikun oni mo ran awon alaboyun mewa ototo ko din ni awon alaboyun mewa ototo ti olodun lo mi fun lati gbe bi fun won ninu ahama bi ti awon awon mewa 10 pregnant women lo won fi owo won bayi lai lo gbogbo awon eni gbogbo te ba fi se igbebi awon mama yadi ti an leave man lo oni owo awon bayi lowo lasan bayi lo n fi n gbebi fun awon o kere tan mewa awon alaboyun ti o n gbebi fun
0: alone
1: a si gbohun ya a tun gbohun omo ti baba nikan la ri la nkata be abi ko lo won sanu sugba sa dupe lodo olohun
0: won ni
1: mo bo
0: be ni
1: lo kan mo mo je
0: eni ti se akowe agba fun ajo eleyi to ri si eto irinrin ajo lo si ile mimo ni agbonmi ti awon lesson christiani bishop adegbite na lo ti soro wipe ona ye kan na ni o ko lati gba wipe are tinu pe tinubu ni are o lodun 2023
1: e si wa lori ero yi
0: ah o si wa nbe
1: o si nlo lori yi season 5 ni
0: ha to do o wa
1: o si nlo na
0: 2023
1: 20 kilo ala wa di nbole ba la wo mo ka wallahi bo ba tin da le barara bayi inono ti ani amaka cheri ti oro royin ba ti e ti de waju eyan bayi
0: awon royin kan ti
1: abi bi gba te eyan rin yan ategusi
0: i ma wu yan
1: kan ayayayaya
0: abi bi eni pe eyan kan story
1: so mo pe oto ni iru ise ti olodun ba fi ran awa yi awon ise kan wa ti je pe bi gba te eyan kan se ri mo di owo
0: be ni
1: ini ti dono ti dono bayi
0: ise ti eyan ba te ti feran lati
1: ma se lati ma se bi gba te eyan se yo ma rorun ni Olumaga the chief of tebotini awon bi disi tebotini si ma so fun brother re mo ti ri awon ore lawon aye kan to lagbara
0: gbogbo le nile owo fun brother temi
1: ko ma jo lo lo ko ma jo ba lo
0: be ni
1: ah maga
0: omo ba ni dade
1: ah ah ma jo ba daye ti wo ina wa
0: le laye laye
1: ah igbo
0: akoko na awon ikoja aye wa
1: eleyi tin koja aye re itin je jina owo ti mo ni mo yo maga se emi re o se mi re woju mi ki ajo woju ara wa para fun mi po je jina para fun mi po je jina leyin tamaki abi ki lo ko
0: se ta lo polowo ajajare
2: mo tun bere wo le salai mo pani lerin lakoko apejopo itakuroso ri la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan are kan ko si leyin e
3: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
2: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
3: Maggi star yo so gbogbo onje ta se

0: pe timotimo alafi okoti ti ma fi trailer gbe Olorun wa sanuwa according to gege bi igbakeja re ni igba kan ti se wi o oni lowo yi iko polongo ohun won o toro owo lowo enikeni be si ni awon o pa wi pe lagbaja bayi esan owo ma san owo bayi sinu apasu won mi lati je nkan ilana ipolongo obo fun mi won ni shuaibu shalaye o wi pe eleyi nko ni lomi nu o si npepe wi pe ilana to ba tu ati eyi to ye erakun o ko so wa won di ibaje o owo awon re fufun nenene ni omo lohun egbejo biro lohun e mo lati ma sign we ama alam owo kan dun o ohun o si meni o san latakate enikeni o nto won o si so won kankan aba wa di ola nisin ti o ba di wipe a trace owo kan sinu apasu o zelu
1: ama se igba kokko ti won rowo lapasu won
0: kini
1: won
0: so fa wa kilo sele ti won iri ru account iru ti ai
1: e ba ma se wa mu ni
0: awon won kan be to je pe yo wo pe e wo bo kan te to di pe
1: ah won se ra re
0: won gba iru owo mo wa ra ga ju alai
1: ara o re mo lo
0: e ya ro orunsun ni si ni won EFCC lo do
1: ah won se ra re ta e je ka tese waju o ni ile ise alapa orilede yi na ni o tun ti tusu desale koko lori oro eni ti se oludari ayederu ajo kan eleyi ti won se iwadi re lowo leyi tan lo wa labe akata ile ise are eyun ni omoba adeniyi adeyemi masiu ile ise olopa na lo soro lekunrere bi arakunrin yi bi o se na obitibiti owo irinwo milionu naira lori awon oko ayokele orisirisi mo be o se na fun molebi lo na fara lo na fojulumo lo na fore ati awon nko olowo yebiye eleyi to ra sara won ni igbe aye family te ntuto ohun na ni arakunrin yi lo mo gbe pelu awon owo yi o won ni yato si awon nkan to hun gangan fenu ara re so won ni ile ise olopa eleyi na lo tun se awari re wipe koda ko se pasiparo owo kankan eleyi to to irinwo million naira o si owo le okere dollars won ni wipe ko si nkan kan to jo be bakan na si ni ko si akole wipe o fun eni ti se olo osise fun are honorable Femi Gbajabi Amila ni owo kankan o won ni arakunrin ye na ni o tun takura re o ninu awon esun ile to fi kan Gbajabi Amila o wi pe ohun gba iwe eyan sipo ninu osu keta odun 2024 to hun si fun Gbajabi Amila ni 400 million naira irinwo million naira gege bi owo ibobe lati fi gba eyan sipo na lodun 2025 bakan na ni won tun sawari re o wi pe o nse lo tun lo gba owo kan ele ti se 100 million naira to je owo ya lowo banki kan to je ti banki alabode lati fi le mo gbe igbe aye family te ntuto re o won ni sugbon o awon marun kan eleyi to je pe won je osise oba nile ye na ni won si ti se idamo won o ti awon na nko o won ti se iforowanilenuwo fun won lori ipa ti won ko lati le je ki ajo ohun ki o fi ese mule ati awon esun onirunru ti won fi kan oludare ajo na won ni bakan na ni awon meji kan ti won je oludari ni ile ise olusirowo agba fun orilede Nigeria ati ile ise eni ti se lori osise oba ni orilede yi won ni awon mi nko na ni oluranlowo pataki ni ile ise eleyi to ri si oro eto aba eto isuna lorilede yi o ati eyan kan to je oluranlowo oludari ni ile ise to ri si eto aba eto isuna ati eto oro aje lorilede Nigeria o bakan na ni won ni osise kan lati eleyi to je osise oluranlowo fun akowe agba fun ijoba orilede ye won ni bakan na ni awon olopa won tun se iforowanilenuwo fun awon mejilelogun mi ti won fura isi eleyi ti won si ni wipe oruko won ko na ni o farahan gege bi iwadi bo se nlo lowo won ni awon wonyi na si ni awon ibi ti ile ise olopa eleyi ti o basede bi o ti se ko awon iwadi re eleyi to se ni ojo 24 osu keje odun 2026 eleyi ti won se fi le iwe iroyin the nation lowo wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ńkọ́ náà ni ó sì ti ṣe àwọn ìwádìí rẹ̀ bó ti ṣe kan ìwà ọ̀daràn ìpamọ́pọ̀ ṣe nǹkan ìfira ẹni pẹ̀hùn téèyàn ò jẹ́ lílo ayédèrú nǹkan gbígba owó lábẹ́ fífira ẹni pẹ̀hùn téèyàn ò jẹ́ ìwà olè jíjí owó ìjọba àti fífi ẹ̀yìn gbé owó òlú pọ̀n. Wọ́n ní àwọn eléyìí náà ní iléeṣẹ́ ọlọ́pàá ló gbé àwọn ìwádìí rẹ̀ lé lórí o. Ìròyìn ọ̀hún gùn ìwé ìròyìn The Nation ló sì gbé ẹ̀kúnrẹ́rẹ́.
0: Ọ̀dà ẹjẹ́ wálé sí ìpínlẹ̀ Ọ̀yọ́ tiwa ká tó padà gbéra pa ká tó lọ sí àkàtà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bó ti ṣe ń jáde lápá bí aláǹfààní láti rí o ẹgbẹ́ òṣèlú ti ADC African Democratic Congress náà ni wọ́n ti ń fi ẹ̀sùn kan ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wípé wọ́n ń ti orílẹ̀-èdè yìí sínú ọ̀gbun gbèsè tí ọ̀run sì ń wọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí bí gbèsè tí orílẹ̀-èdè Nàìjíríà ti jẹ báyìí bó ti fò fẹ̀rẹ̀ tó sì tún ń lọ sí ipò bíi tírílíọ̀nù 119 ó lé sẹ́ǹjì díẹ̀ lórí. Ẹni tí ṣe akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú ti ADC lápapọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà Bọ́lájì Adélayì ló ṣípayé ọ̀rọ̀ yìí lásìkò ìgbà tí ó ń sọ̀rọ̀ lórí àbájáde ìwádìí kan àti àbọ̀ kan tó ní ṣe pẹ̀lú ipò tí gbèsè orílẹ̀-èdè Nàìjíríà tó wà báyìí. Temilade sorí pé ẹni abájẹ ń gbèsè ó ṣe sùúrù ni o Nàìjíríà kan jẹ gbèsè o Nàìjíríà jọ gbèsè
1: kó san gbèsè kó lè rí ní ìgbà lẹ́yìn bá sí gbèsè ó rí ní ìgbà
0: ẹni abájẹ ń gbèsè ó ṣe sùúrù ni o Nàìjíríà jọ gbèsè tu o. Ẹyin nígbà tí ó máa sọ̀rọ̀ ó ní ibi tí gbèsè orílẹ̀-èdè Nàìjíríà gan dé lọ́wọ́ yìí ó ti gbẹnu ókè róróró pẹ̀lú bí ó ti di tírílíọ̀nù 119 àti belenja 159.35 trillion naira ìyún nígbà tí ó fi di òpin oṣù kẹta ọdún 2026 tá a wà yìí wọ́n ní kò dín níbi tírílíọ̀nù mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó fi gbéra tányányá láàrin ọdún kan according to gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àmójútó gbèsè tí orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ní debt management office. Ìgbà tí ó máa wí nígbàtí ó ń ṣàlàyé ọ̀rọ̀ ó ṣàlàyé o Bọ́lájì Adélayì ṣàlàyé wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni gbèsè ń sà ń gbẹnu ókè sí láti àkàtà wọn ó ní lọ́wọ́ yìí 9.96 trillion naira èyí tó dín díẹ̀ níbi ìdá méje láti ibi tó wà tẹ́lẹ̀ láti 149.39 trillion naira tí wọ́n ní àkọọ́lẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ ìyún ní òpin oṣù kẹta ọdún 2025 ṣùgbọ́n nígbà tí ó di ọdún 2026 lópin oṣù kẹta ó ti fòfẹ̀rẹ̀ di 159.35 trillion naira ìyún láàrin ọdún kan péré. Ó wá ṣàlàyé wípé gbogbo ohun tí à ń wò yìí tá a bá ṣe ìgbéléwọ̀n rẹ̀ lórí owó ó jẹ́ $114.95 billion ní orí onídọ́là dé tá a bá gbé sórí owó ilẹ̀ òkèrè láti bílíọ̀nù 97 àti belenja díẹ̀ àmọ́ àwọn àlàkalẹ̀ bí ìyókù ti ṣe lọ ẹnu mi kìí sábà fẹ́ owó olówó ó máa ń wúwo lẹ́nu mi púpọ̀ láti pè ṣé ìgẹ̀t àgàgà tó bá ti ń wọ tírílíọ̀n yẹn mi mọ bó ṣe máa ń rí lára mi ṣùgbọ́n tó bá jó mi ó máa ń rọrùn gan ṣùgbọ́n tírílíọ̀nù anyway kò sí tọ́lọ́hún ò lè ṣe iṣan àtẹlẹwọ ni kì í tan ní jẹ mọ́gà gbogbo àwọn ibi tó jẹ jìnnà sí o sọ́ra rẹ ń bẹ kò jù bẹ́ẹ̀ lọ.
1: Tọ́ wọ́n ní ẹni tí ṣe olórí òṣìṣẹ́ ọmọ ogun nílẹ̀ yìí lieutenant general Waide Shaibu náà ni ó ti ṣe ìdámọ̀ ìgbésùmọ̀mí ìjínigbé ìgbébọn àti àwọn tí wọ́n ń fẹ́ sọ wípé àwọn fẹ́ yapa gẹ́gẹ́ bí ohun kan eléyìí tó ń ba orílẹ̀-èdè Nàìjíríà fínra gẹ́gẹ́ bí ìwà ọ̀daràn. Bákan náà ni àwọn tí wọ́n jẹ́ oníwà ọ̀daràn láti orílẹ̀-èdè míì pẹ̀lú orílẹ̀-èdè wa gẹ́gẹ́ bí okun ikan gbòógì eléyìí tó ń dúnmọ̀ horo mọ́ ìpèníjà mọ́ ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà ṣàìbù náà ló sọ̀rọ̀ yìí lọ́jọ́ etí lásìkò tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n ti kẹ́kọ̀ọ́ jáde kúrò níbi ètò àtúnkọ́ ẹ̀kọ́ àtúnkọ́ míì eléyìí tó sì ń rọ̀ wọ́n wípé kí wọ́n rí dájú wípé wọn ò tẹ ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀ kí wọ́n tẹ̀lé òfin gẹ́gẹ́ bí wọ́n ṣe ń dáàbò bo orílẹ̀-èdè yìí pàápàá jùlọ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń kojú àwọn ìpèníjà tó wà ní ẹ̀ka ètò ààbò orílẹ̀-èdè wa nígbà tó wá ń sọ̀rọ̀ lásìkò ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde náà ọ̀gágun náà ó wá rán àwọn ikọ̀ ọmọ ogun rẹ̀ létí wípé kí wọ́n ní ìbọ̀wọ̀ fún òfin o kí wọ́n dáàbò bo ẹ̀tọ́ ọmọnìyàn kí wọ́n sì rí dájú wípé àwọn jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ní ìbámu pẹ̀lú òfin tó gbé iṣẹ́ wọn ró wọ́n ní ètò ìdánilẹ́kọ̀ọ́ olóṣù mẹ́fà ọ̀hún òun náà ni wọ́n sì ṣe ní abẹ́ ètò kan tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n pè ní Restore Hope X eléyìí tán ló wáyé ní ibùdó ìdánilẹ́kọ̀ọ́ iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí eléyìí tó wà ní Kachia ní ìpínlẹ̀ Kaduna tí àfojúsùn rẹ̀ sì wà láti ṣe ètò ìrónilágbára fún ìgbógun ti ìgbésùmọ̀mí àti àwọn ìwà ọ̀daràn míì lórílẹ̀èdè yìí o ṣàìbù tún sọ̀rọ̀ síwájú wípé ètò ọ̀hún kọ́ náà ni ó sì ti di òpómúléró fún iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀èdè yìí o eléyìí tí ó wà fún ètò ìdánilẹ́kọ̀ọ́ àtún àkọ́túnkọ́ tí wọ́n sì ṣe fún àwọn tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ àwọn tó jẹ́ wípé wọ́n lè lọ sójú ogun kí wọ́n sì kojú ogun àwọn tó jẹ́ wípé ìlàkàkà wọn láti dáàbò bo orílẹ̀-èdè nàìjíríà náà ni kò ní yẹ̀ àti àwọn tó kájú ẹ̀ láti kojú àwọn ìpèníjà ètò ààbò eléyìí tó ń fi gbogbo ìgbà yọjú sí wa ó tún sọ̀rọ̀ síwájú wípé ìkẹ́kọ̀ọ́ jáde yìí ló ṣe pẹ̀kínpẹ̀kí pẹ̀lú àmúgbòòrò eléyìí tí ààrẹ bọ́lá ahmed tinubu tí ó mú bá iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè yìí o pàápàá jùlọ eléyìí tó tún ṣẹ̀ṣẹ̀ buwọ́ lù nípa ṣíṣe ìdásílẹ̀ àwọn ọ̀wọ́ tuntun míì lórílẹ̀-èdè nàìjíríà ó ní bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ jáde yìí náà ni wọ́n sì ṣiṣẹ́ náà ni wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ fún àwọn ọ̀wọ́ tuntun eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ìdásílẹ̀ rẹ̀ ó wá rọ àwọn ọmọ ogun ọ̀hún wípé kán jọ dákun owó ná àsìkò gbogbo àwọn nǹkan tí wọ́n ti ná sórí ìdánilẹ́kọ̀ọ́ yìí kí wọ́n jẹ́ kó jẹyọ̀ nípa ṣíṣe pípa híhùwà ìkọ́ṣẹ́mọṣẹ́ pípa fífi ẹsẹ̀ ẹ̀kọ́ eléyìí tí wọ́n kọ́ fífi múlẹ̀ láti fi ṣe ojúṣe wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ wọ́n ní ṣáájú òun náà ni ẹni tó jẹ́ ọ̀gágun tí ó ń léwájú níbi ètò ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún major general valentine okoro ó ṣe àpèjúwe ìkẹ́kọ̀ọ́ jáde náà gẹ́gẹ́ bí àṣeyọrí ńlá míì fún iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí nídi ìlàkàkà rẹ̀ láti rí wípé òun ní àwọn ọmọ ogun tó dángájá òun ní àwọn ọmọ ogun tí wọ́n lè kojú ogun láì bẹ̀rù láì ṣojo tí wọ́n sì ní àṣeyọrí ìwé ìròyìn the punch ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà.
2: Where we find comfort in hearts that love. Love that's shared.
3: Shared meals like delicious jollof and chicken.
2: Made with Onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo riro, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with Onga.
4: That's why we say let's go home. There's food at home.
5: Enjoy the taste of home with a newly proved Onga chicken flavor.
6: The taste of home.
7: Ọlọ́run gbogbo wa báyìí bàbá wa kọ́ wa kalẹ̀ wa fẹ́ràn ara.
8: The Oyo State Government, under the leadership of Governor Seyi Makinde, has inaugurated a judicial commission of inquiry into the abduction of students and teachers in Esiele and Yawota communities of Orire local government area. The commission is part of the governor's commitment to thoroughly investigate the incident, establish the facts, and make recommendations that will help prevent a recurrence. Members of the public, especially victims, witnesses, and anyone with relevant information are invited to submit memoranda to assist the commission in carrying out its assignments. The memoranda should be addressed to the Secretary, Judicial Commission of Inquiry into the abduction of students and teachers in Esiele and Yawota communities of Orire local government area of Oyo State. Submissions can also be made physically at the Conference Room, Office of the Head of Service, Secretariat, Agodi Ibadan, or via mail at oysjceorireabduction@gmail.com. Be rest assured that all details will be treated with utmost confidentiality. All memorandum must be submitted on or before Friday, August 14th, 2026. Announcer, Barrister Mrs. Olamide Sandra Tella, Secretary, Judicial Commission of Inquiry.

0: I'm a party. Ah, oh, no, no one she awa akanse ise loni toton ayara eloyi ti won se agbejade re kale iyen ninu gbajugbaja oja eloyi to je tagbaye ta mo si Bodija International Market ti won si se apejuwe awon akanse ise yi to je ti idagbasoke gege bi eni ti o ba ni eleri hun eni ti o ba ni ti o ba puro ni o leleri won be ni alukiyama won ni oju koro ki poju koro jele leyi eroyin eleyi te ri akanse ise te ri o nse afihan re wi pe awon ajoba abile ni ipinle oyo won ri ise owo won se labe bi awon na ti wa laye titi won o won ni gomina Seyi Makinde o se awon akanse ise yi ni bi eto ayeye re to waye ni agbegbe ni ijoba ibile ti Ariwa o gege bi won ti soro gomina Seyi Makinde o gbe osuba kare o se sadankata o se kare omo odo rere si akata alaga ijoba ibile ti Ariwa Ibadan iyen executive chairman of Ibadan Lord local government honorable Oluwaseun Olufade o se apejuwe re gege o ti apejuwe akanse ise to towo re jade gege bi ise takotakon o ni well done ise to se yi o nfohun ise rere ni nba ti o ma salaye wi pe alaga ijoba ibile yi o se gudugudu meje yaya mefa bo tu ti se ki awon akanse ise ko ma ti agbon ijoba ibile jade papa julo awon ijoba ibile gan awon ise tin jade latakata titi won na won o duro te ba ngbo ese funfun o gbera tanyanyan ni o si nlo gege bo ti wi won ni en ba fe soro wi pe awon ijoba ibile won won se to won se bedo won ni ijoba ibile ile je won yi awon ile mu ere ijoba warawa de ese kuku awon amaniyan ni awon ijoba ibile won ti won si nse daada won nse daada lati pase ise to njade latodo won won ni lara awon akojade akanse ise ti gomina Seyi Makinde to ba won kojade bi omo totun o na ni oju ona oni kilometer meji 2 kilometer road to nbe ni ayika ti ayida Bodija International Market papa julo ibudoko to je ti igbalode an ultra modern car park ibi ti eyan le ma gbe oko si ta ni ma tun ma gbe oko si oronama won ni pelu awon awon nkan igbalode totun ti nbe nibe koda ibudo taja eleyi to je modern shopping space won tun se agbejade re be won ni ile ise panapana ti won tun ko awon nkan igbalode totun si to je wi pe ke se wi pe e ti e ro mi si abi awon nkan ti o ni si jo tata ye atijo won ni rara o gbogbo eleyi ni nbe nbe be si ni awon iso eleyi ti won tun sese ko newly built ultra modern shops eleyi ti won se adanyari re jade fun awon eyan ti o ma taja atawon oluraja ti o ma wo be raja won ni won se agbejade eleyi gomina Seyi Makinde ri gbogbo eleyi won si so wi pe ha eyi nbe la ni o si nkan kare omo odo rere ni gomina to se o ti honorable Oluwaseun Olufade o sugbon ninu oro titi e na wọn ni alága ìjọba ìbílẹ̀ ti àríwá ìbàdàn ọ̀nàrẹ́bù olúwa ṣeun olúfọdé kò lè pa ìdùnnú rẹ̀ mọ́ra gbẹ́gẹ́ bó ti ń dúpẹ́ dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ gómìnà ṣèyí mákindé fún àtìlẹyìn tó gbangban eléyìí ti ń ṣe é fún wọn tí àwọn náà sì ń kó sí àkàtà àwọn èèyàn ní ẹsẹ̀ kùkú ní àwọn ìjọba ìbílẹ̀ wọn ni gbogbo eléyìí tí ẹ̀ ń wò ìdàgbàsókè tí ẹ̀ ń wò yìí ti ń jáde láti ẹsẹ̀ kùkú ó ní kò sẹ́ni méjì tí ọlọ́run tún ń lò fún àwọn gómìnà ṣèyí mákindé ni nítorí ìdí èyí wọn ní ṣe rí gbogbo èyí tí àwọn ń ṣe àti àwọn àkànṣeṣẹ́ tí gómìnà ṣèyí mákindé ti ń ṣí lónìí yìí àwọn àlérí eléyìí tí àwọn ti ṣe fún gómìnà wípé ẹ wo gbogbo eléyìí àwọn tí ó máa múnú yín dùn tí ó sì máa múnú aráàlú dùn ni àwa yóò máa ṣe níjọba ìbílẹ̀ ti àríwá o àti nípínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ lára àwọn ìkàn tí wọ́n wá láǹfààní àti wà níbi ayẹyẹ ìkójáde àwọn àkànṣeṣẹ́ tuntun ní ìjọba ìbílẹ̀ ti àríwá o òun náà láti rí ẹni tí í ṣe olùdíje sí ipò gómìnà látinú ẹgbẹ́ òṣèlú ti action people's party apm ọ̀nàrẹ́bù abímbọ́lá adékànbí àti igbákejì olùdíje rẹ̀ ìyẹn onímọ̀ ẹ̀rọ
1: movement money apm
0: tó n tí wọ́n gbé wá sápá bí rèé o n tí ẹ kọ wá ni o ẹ̀ má ìbínú action people's movement ìlóye ó jẹ́ lóòótọ́ ṣùgbọ́n tí ó bọ́ sápá bínú wọ́n ní bákan náà látórí ẹni tí ṣe igbákejì olùdíje sí ipò gómìnà látinú ẹgbẹ́ òṣèlú ti apm ìyẹn onímọ̀ẹ̀rọ muftau open salau wọn ni ẹni tí í ṣe olùdíje láti sílé ìgbìmọ̀ aṣòfin àgbà ìyẹn oní ẹkùn ti gúúsù ọ̀yọ́ wọn ni honourable zikrulai stanley ọlajide odidi ọmọ àti ẹni tí ó tún jẹ́ olùdíje sí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àwọn olùdíje sí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àti àwọn afẹ́nifẹ́re afẹ́nifẹ́bùkátà ẹni tí wọ́n fẹ́ ẹgbẹ́ òṣèlú ti apm àti àwọn alátìlẹyìn wọn gbogbo wọn ní gbogbo wọn báyìí òun náà ni wọ́n péjúpésẹ̀ síbi ayẹyẹ ṣíṣí àwọn àkànṣe iṣẹ́ tó wáyé o ní ọjà bódìjà nílùú ìbàdàn tó sì ń gbé òṣùbà káre fún iṣẹ́ takuntakun eléyìí tó tún wáyé náà látọwọ gómìnà ṣèyí mákindé o.
1: Eléyìí náà láti tún ké sí àwọn alága ìjọba ìbílẹ̀ Bomi. Pàápàá jùlọ èmi ó ké sí àwọn alága ìjọba ìbílẹ̀ North West. Ẹ dákun.
0: Ìyẹn kan ọgbọ̀ngbọ̀ngbọ̀.
1: Bẹ́ẹ̀ni tí ìráyè rí WA ni òpópónà Benjamin sí tó fi jáde sí olóko mẹ́wàá a ní ìkàyé àtìgbà tí mo ti dé àdúgbò ọdún mẹ́rin mẹ́rin náà máa ń ṣe ọ̀nà. Ọdún mẹ́rin mẹ́rin kó tó di ọdún mẹ́rin mi yóò tún ti bàjẹ́ ọ̀nà yìí sì rèé ọ̀nà tí.
0: Ọdún mẹ́rin mẹ́rin yẹn máa ń ṣe.
1: Ọdún mẹ́rin mẹ́rin
0: kí ló ṣẹlẹ̀.
1: Yóò wá bàjẹ́ tó ṣe wípé.
0: Àbí ṣe lójú lóyún ni.
1: Ọ̀nà yìí sì
0: rèé. Aláboyún lè sáré gbà bẹ̀rù.
1: Alternative àbí kí ni wọ́n
0: mọ̀ pé. Alternative route.
1: Téèyàn bá wá tún ti ń lọ kó tó jáde sí junction olóko mẹ́wàá bíríìjì kan wà nbẹ̀ afárá kan wà nbẹ̀. Afárá n báyìí. Ó ti di ẹrù jẹjẹ torí ṣe làwọn èèyàn tún wá máa ń dalẹ̀ sí kò tí ẹ ṣe kò ṣe kò tí ẹ da rárá kò da rárá lẹ́yìn ẹ̀yún ibìkan náà wà táwọn ń pè ní babalẹ́gbà
0: ẹ̀yìn
1: ọ̀nà náà ò tiẹ̀ wà dà mọ́ àwọn mọ́tò ńláńlá kan giriwogiriwo kan ìfẹ́ dárúkọ iléeṣẹ́ tó ni àwọn mọ́tò ní mọ́ gba bẹ̀ tó jẹ́ pé kódà mo mọ̀ pé wọ́n tún ọ̀nà ṣe lónìí níwọ̀n ìgbà tí àwọn mọ́tò
0: ọdún mẹ́rin mẹ́rin náà bá yín sọ̀rọ̀
1: bẹ́ẹ̀ ni benjamin bẹ́ẹ̀ ni.
0: Ní benjamin yìí kan náà ní
1: ẹlẹ́ẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni ọba ti kọjá ọba abbas ilé-ẹ̀kọ́ ọba abbas téèyàn ó gbà lọ jáde sí ọ̀nà sango long sango ẹlẹ́ẹ̀lẹ́ road bẹ́ẹ̀ ni ọ̀nà kò tiẹ̀ wá dá mọ́ afárá abẹ náà sì rèé
0: ẹni tó bá kàn ẹ dákun
1: alága ìjọba ìbílẹ̀ north west ni north west.
0: Ẹ̀yin náà ń gbọ́ wọ́n ní ọdún mẹ́rin mẹ́rin ni ọ̀nà ń bàjẹ́ o.
1: Wọ́n bá wa ṣe tọdún mẹ́rin eléyìí náà
0: wọ́n
1: ti ṣe tọdún yẹn kán bá wa ṣe bẹ́ẹ̀ ni kán bá wa ṣe ìyọ́ náà wọ́n mọ ràn wọ́n lọ́wọ́.
0: Ọ̀nà ti ní ọ̀sẹ̀ mélòó mélòó ni.
1: Nǹkan pọ̀ tá a fẹ́ sọ o tó jẹ́ tó bẹ́ẹ̀ ni tó jẹ́ pá bí àkóso ìjọba ìbílẹ̀ lè wa ṣùgbọ́n ṣe eré lèyùn kọsẹ̀ kọkọ wa torí ọ̀nà ó ṣe pàtàkì
0: tèmiládé
1: ó ní
0: ọdún mẹ́rin mẹ́rin ni ọ̀nà àwọn ń bàjẹ́
1: tí wọ́n ṣe ètò ìjọba ìbílẹ̀ àti èrè ṣe mí tó ẹ jẹ́ ká a lè ṣorí bẹ́ẹ̀ o ẹ jẹ́ lọ sí ìpínlẹ̀ kwara wọ́n ní gómìnà ìpínlẹ̀ kwara mallam abdulrasaq lánàá náà ni ó ti tẹ́wọ́ gba àwọn tí àwọn ajínigbé tí wọ́n jí kó ní agbègbè woro ní ìjọba ìbílẹ̀ kayama ní ìpínlẹ̀ kwara wọ́n ní adúpẹ́ torí wọ́n ti dóòlà wọn eléyìí tí wọ́n sì kó wọn wá láti wá fà wọ́n lé gómìnà ìpínlẹ̀ kwara lọ́wọ́ gómìnà ọ̀hún náà ló wá jẹ́ kó di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó wáyé ní inú oṣù kejì ọdún yìí náà ni ó jẹ́ eléyìí tó bani lọ́kàn jẹ́ gidigidi gan tí àwọn sì kábàámọ̀ lórí rẹ̀ wọ́n ní wípé ibi tó ti ń tẹ́wọ́ gba àwọn tí wọ́n dóòlà ọ̀hún wọ́n ní tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn ọmọ kéékèèké àti obìnrin ni wọ́n lọ́wọ́ ẹni tí í ṣe olùdarí ọ̀wọ́ kejìlélógún iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí ọ̀gágun Nicholas Rume wọ́n ní gómìnà abdulrasaq náà ni ó wá gbóríyìn fún ààrẹ Bola Ahmed Tinubu fún ìrànlọ́wọ́ eléyìí tó pèsè fún ìpínlẹ̀ ọ̀hún o wọ́n tún sọ̀rọ̀ síwájú wípé àbẹ́ẹ̀ rí nǹkan ààrẹ Tinubu náà ló tún ti buwọ́lu ìdásílẹ̀ àwọn ibùdó ọmọ ogun márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ìkan sí Òmùaran ìkan sí Pátigi ìkan sí Ilémọ̀nà ìkan sí Kọ́súbóṣú àti Kayama ó ní wípé ó dun àwọn gidigidi gan o wípé ìṣẹ̀lẹ̀ tó wáyé ní wòró yìí ó wáyé o ó ní ṣùgbọ́n síbẹ̀ náà àtúndúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé gbogbo ìlàkàkà àwọn gbogbo akitiyan àwọn náà ni kò já sásán o torí wípé gbogbo àwọn tí wọ́n jí kó làwọn rí gbà padà láàyè àdúpẹ́ o wọ́n ní látìgbà náà kọ́ náà làwọn sì ti pàṣẹ wípé gbogbo àwọn ètò ìlera eléyìí àwọn ìtọ́jú eléyìí tó bá ṣe pàtàkì náà ni kí wọ́n fún gbogbo àwọn tí wọ́n dóòlà ọ̀hún o oníṣáájú àsìkò yìí náà sì ni àwọn ti nawọ́ onírúurú ètò ìrànlọ́wọ́ sí agbègbè wòró láti rí wípé wọ́n ṣe àtúnkọ́ agbègbè náà àti nípasẹ̀ àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ kan eléyìí tí wọ́n gbé kalẹ̀ ó wá ní lórúkọ gbogbo àwọn èèyàn ní ìpínlẹ̀ kwara àti ìjọba ìpínlẹ̀ kwara ó ní pé àwọn mọ̀ dúpẹ́ lọ́wọ́ ààrẹ ó ní àwọn dúpẹ́ gidi gan ni o wípé ààrẹ ńkọ́ náà ni ó tẹ́tí sílẹ̀ sí àwọn lórí ìrànlọ́wọ́ pàtàkì àti eléyìí tó jẹ́ aládàyanrí eléyìí tó jẹ́ àkànṣe tí àwọn nílò ó ní ní gbogbo ìgbà tóun bá ti lọ sọ́dọ̀ ààrẹ náà ló máa ń gbé ìgbésẹ̀ kankan ó ní bẹ́ẹ̀ sì ni nígbà tí nǹkan bá ti bọ́ rí tán tó ti yíwọ́ tán pátápátá lòun máa ń lọ rèé bá ààrẹ o ó ní bákan náà ni ó sì tún mú àmúgbòòrò dé bá àwọn tí wọ́n jẹ́ aṣọ́gbó pẹ̀lú ẹgbẹ̀rún kan àwọn ọkùnrin gìrìwó wọ́n ní báyìí àwọn sì tún ní àwọn tó lé ní ẹgbẹ̀rún kan níbi tí wọ́n ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ó ní òun bẹ̀rẹ̀ sí ní fún ààrẹ lọ́rùn ni wípé ààrẹ wadákun mọ́wò wá ràn jẹ́ kí ààbò tó péye kó wà lórí ìpínlẹ̀ àwọn o wọ́n ní ọ̀wọ́ kẹsàn-án tọmọ ogun ilẹ̀ yìí òun náà ni wọ́n sì ti ṣe ìdásílẹ̀ rẹ̀ sí ìpínlẹ̀ kwara ó ní kì í ṣe yun nìkan o ó ní ikọ̀ ọmọ ogun ti ọ̀wọ́ kejìlélógún eléyìí tó wà ní sóbí òun náà ni wọ́n sì ti kó wọn lọ sí bodè ṣáàdú ó ní yàtọ̀ séléyìí ó ní àwọn tún ní ikọ̀ ọmọ ogun míì ní kayama ní pátigi kọ́súbóṣú òmùaran àti ilémọ̀nà ó ní kí làtún wá ń fẹ́ ó ní látara ìgbésẹ̀ ààrẹ yìí ẹ rí wípé ààrẹ ńkọ kò mú ọ̀rọ̀ ètò ààbò láti dáàbò bo àwọn olùgbé ìpínlẹ̀ kwara àti orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ kò mú níyọ̀bọ́kẹ́ o ó ní bẹ́ẹ̀ sì ni ààbò tó péye yóò wáyé lórí ìpínlẹ̀ kwara.
0: ọyá o lórí ìpínlẹ̀ ọ̀sùn gómìnà adémọlá adeleke lánàá tó jẹ́ ọjọ́ jimá náà ló rọ àwọn olùdìbò láti rí i wípé wọ́n kópa dáadáa ìyún nínú ètò ìdìbò sí ipò gómìnà tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ sì ni kí wọ́n yàgò fún ìlànà mímọ ta ìbò wọn pẹ̀lú bí ó ti rọ̀ wọ́n wípé ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ dáàbò bo ìbò yín pẹ̀lú ìlànà tó tó àti èyí tó yẹ àtẹ̀jáde tó wáyé yìí láti pàṣẹ ẹni tí ṣe agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ ti ọ̀sùn ìyẹn Ọláwálé Rasheed ṣàlàyé wípé gómìnà adémọlá adeleke òun náà ló ṣípayé ọ̀rọ̀ yìí nínú àwọn ààyè ọ̀tọ̀ọ̀tọ̀ láti ní ààfin ti àjàláyé ti ìpẹ́tù ìjẹ̀ṣà àti ẹlẹ́gbọ̀rọ̀ ti ìjẹ̀bújẹ̀ṣà wọ́n ní adeleke níbi tó ti sọ̀rọ̀ lé ààfin àwọn orí adéwọ̀n yìí níbi tí ó ti lọ láti lọ gba ìwúre fún ìdìbò rẹ̀ tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀ láti ti wá ní ẹlẹ́ẹ̀kejì sí i pẹ̀lú bí wọ́n ti ní àbúrò rẹ̀ tó tún jẹ́ gbajúgbajà akọrin takasufe ni David Adeleke ti ope yan mo si Davido won ni owuna o tun polongo atileyi to gbangba o fun gomina Ademola Adeleke won ni pelu eyi won ni imale iko ipolongo ti e won duro tan o leyi ti won si npepe si akata won aralu wi pe bo ba do job e jade ke dibo labelana bo ti to ati bo ti se ye be si ni e duro ti ibo yin gbagbagba ki won ma gberu yen lateyin pin pin ninu eto dibo tin bo lona ni ipinle ti osun olohun yo so wa yo si da emi wa siju akoko na lo eto dibo ipinle osun yo lo ni rowo rose lagbara lowo Olorun
2: mi ase
0: yalo de oke badan
2: yes
0: se ka wa gbera ka ma re le bayi
2: be ni sugbon ni mutoro gafara ni irole oni mo fe ki gbogbo awa eyan papa jule yin olugbo oke badan mo fe ke darapo mo mi ka bu ola ikeyin fun baba wa to di ologbe abese olubadan tile badan Oloye Lekan Alabi ka mo paro won ti ko ipari biribi si idagbasoke ile Ibadan papa ti lo nipa si so itan ile Ibadan ati orilede Nigeria lapapo ati ile Yoruba igba ti mo gbo ipakoda won
0: won ni
2: mi jabo loju mi be ni tori mo wo pe awon encyclopedia
0: be ni
2: ibudo itan kan lo tun lo yi sugbon inu mi dun wipe mo lanfani lati ni akale gbogbo die lara won nkan wonyi e je ka pade loni special one ni akanse ohun la didi se fun won lati fi mo riri pari biribi won nigba ti won wa laye ago meje si mejo ale oni na le to ke badan yo si wa temi la de aloko loko temi ke mi fiyun ke fi dagbere fun awon ara ale
0: pada kunle omo ani fowo se na loruko temi oju lo wa ni ikaye presenter yin na ni ngba owo eyan iba bale maga owo re odile yogu yo di ni owuro lalagbara lowo Olorun baba tin dide bayi Edmund Obilo na le lanfani ati gbo lori eto state affairs ire o

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì ṣíbí èdùkọ àti iyọ̀.
1: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ẹjú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
2: My brother, I hear say Lafarge don't change name.
3: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now see the same Ogbonge Cement and other building solutions company. Where Ella built Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty HTRM construction for this week country since 1960.
4: HBM Nigeria.
3: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, Beyond Buildings.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì máa pa ní lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: kú bàbá akọrin látàárọ ni ó ti sún mi ibo gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin
2: fọkànbalẹ̀
1: ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́.
2: Ó yà wò ó
1: òun rè
2: òun rè.
0: Takashi pẹ̀lú 500 naira 500 naira lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lajelu 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
3: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ṣó ti Cashier? Mo

0: iléeṣẹ́ Fẹ́mídíà Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ́mọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjó. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
0: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 0807 112 4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
5: My brother, are you saying Lafarge don't change name?
6: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now see the same Ogbonge Cement and other building solutions company. We end up build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of general construction for this week.

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì ṣíbí èdùkọ àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
2: Bàbá, akọrin látàárọ̀ ni. O ti sún mi, ibo gan la lọ bolẹ̀ mú mi lọ.
3: Arákùnrin, fọkànbalẹ̀, ọ̀nà àti ilà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó, òun rèé, òun rèé.
4: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
5: Bọ̀dájídé, bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń là láàní? Àbẹ́ ń ṣìrànràn?
2: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkọ́kọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fò ń tẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
6: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
7: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
6: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aré kan kò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
8: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
9: Flash FM 105.5.
10: State Affairs with Edmond Obilo is live.
11: President Tinubu, I am passing this message to you. Osun will not accept any rigging. We will go out en masse and vote and defend our vote. Mo tun repeat here. Ẹ má jẹ́ kí n tó ṣẹlẹ̀ ní 1993 kó ṣẹlẹ̀.
10: State Affairs with Edmond Obilo is live.

0: ìbà rẹ ọlọ́run lókè ọba ọ̀gá ńlá kábíyèsí rẹ lẹ́dùnmarè ọba ọ̀gá àgbà ọba tó ń tọ́jú oyún tó yún fi ń dọmọ ìwọ ló ní á wá tá a fi wá ìwọ ló ní pé ká máa lọ pé kò ní sí nǹkan kan àtìlẹyìn kó dúró mọ tinni gbogbo ògo fókọ rírí àsìkò yìí o torí kó tí paul bá ń gbìn tí àpòlò bá ń bomi rin ìwọ ọlọ́run ọba ló ń mú kí ìbísí ó wà torí pé bí ò bá sí ọkìdé kan ò lè ṣe ìlú òdún orin òkọ agogo òdún ṣẹkẹrẹ òta ìwọ ládùn tí ń bẹnu ọ̀rọ̀ tá ń sọ táwọn èèyàn fi ń sọ pé nítumọ̀ létí ta ló lè bọ dórúkọ náà kò sí o àfiwọ́ ọlọ́run nìkan ìwọ tó mú rí jáde láti inú yìí ìwọ náà ló ń fi ń tí ò lọ́lá dààmú àwọn alágbára tó tó ọlá rẹ o ọba tó ní mímọ̀ ṣe lọ́dọ̀ abiodun adewole lorúkọ mi mr w ńlọpọ èèyàn mọ ń pè mí gbangba làṣà ta lẹtọ ètò ní gbangba làṣà ta ó tún ti lé fùrùgba gbòs sórí ìkànnì splash 105.5 FM tá a lé ti ń bọ sílé òfin báláwo ládùúgbò fẹlẹlẹ ńlẹ ìbàdàn ètò gbangba làṣà ta ọrọ tó níṣe pẹlú tinubu láwùjọ lẹyìn ńlá mọ gbéyẹwò tinubu láwùjọ lọlọtọ ètò yìí bọsán aláyàndé ńlá mọ ojú ẹrọ tó wà lẹnu iṣẹ fún sáà tá a wáyé àwọn ọkọ ètò tá a jọ ń ṣe kúrò kẹ lórí bí ó ṣe da ahmed dauda saha owó bàbá sofia adéọsùn tìmílẹyìn adékúnlé rahimi nobu ọlánàṣe oyin kánṣọlá àtàwọn yòókù tó kíní tó kéjì dàǹdàrúkú ẹwà làájẹ sùn bó láti ṣe o lórí ètò gbangba làṣà ta láàárọ yìí torí wípé owó wa kún lórí ètò gbangba làṣà ta láàárọ yìí a sì kíní ọhún ní pépèpé torí pé àráàyè láti fi àkókò ṣòfò lókọ lọ́wọ́ ọba ìlàfín kí gbogbo yín káàbọ̀ sórí ètò gbangba làṣà ta ẹ máa bọ̀ lórí facebook splash fm 105.5 ìbàdàn splash fm 105.5 ìbàdàn ẹ ti mọ̀ pé ọjọ́ gbogbo bí ọdún ni lórí àwọn ètò tí a máa ń ṣe torí pé lánàá abókáàdì à ń tẹwó sáwọn èèyàn lókọ àwọn tí ó jẹ́ olólùfẹ́ bímbo adékànbí ni ẹ pé ká máa tẹwó torí ètò ìjọba àbílẹ̀ tá a tẹ̀ lánàá lórí gbangba làṣà ta lónìí àtún mọ́ abókáàdì lókọ bàbá ombrẹ́dì àyọ̀mọ́ aláàjì lámìdí ògúndòkun ẹ̀yin tẹ́ bá wà lórí facebook ẹ mọ̀ sí àẹ̀ splash fm 105.5 ìbàdàn splash fm 105.5 ìbàdàn ẹ sí àẹ̀ ẹ drop comment ẹ like ẹ sì dúró síbẹ̀ kẹ mọ fífó nọmba yín bẹ́ẹ̀ a kàn mọ dígbà mọ àwọn èèyàn tàbá rí i pé wọ́n ti ṣe àyẹ̀ dáadáa a mọ̀ bó káàdì fún ọ kí ẹ mọ̀ pẹ́ ìrọ̀wọ́ wa mọ̀ pọ̀ ìrọ̀wọ́ mi ti yan gúgúrú fẹ́gún abẹ̀kẹ́ láti orí tiktok mórí ọ̀nbẹ̀ ojú oore ó yẹ dazigi bolẹ̀ ẹ mọ̀ rí post ẹ̀ abẹ̀kẹ́ sọ pé well done sir abẹ̀kẹ́ kí n mọ̀ wòye abẹ̀kẹ́ kékeré abẹ̀kẹ́ kékeré yóò di ní ńlá láti orí tiktok bẹ́ẹ̀ náà bá fẹ́ mọ̀ wò mí lórí tiktok at mr.aladitu lẹ́ẹ̀fẹ́ mọ̀ wò mí lórí tiktok àti lórí facebook splash fm 105.5 ìbàdàn splash fm 105.5 ìbàdàn ẹ̀yìn lórí empowerment tí a ṣe ní nǹkan bíi sátidé méjì sẹ́yìn tí ò ti péjọ́ mẹ́ẹ̀ẹ́dógún báyìí lónìí ẹnìkan ó yẹ kí wọ́n wà níbi empowerment yẹn à ń pè wọ́n ní mrs assis maruvat láti ìdí kan ṣùgbọ́n wọn ò láǹfààní àti sí ńbẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ńjọ́ náà ẹnìkan náà wà ńbẹ̀ tí ò yẹ kó wà ńbẹ̀ ṣùgbọ́n tá a ró ń tàn níbẹ̀ a sì òkè bóyá ayọ̀ síra wọn náà ni torí pé níyẹn nígbà tá a padà ṣèwádìí a rí i pé ẹni yìí ò yẹ kó sí ńbí ọ́ sá ń bẹ̀bẹ̀ nǹkan kan wọ́n sá fò ń tàn láàyè ṣùgbọ́n ńgbà wọ́n tún ṣe gbogbo pínpín kinní ọ̀hún ó bá kú ẹyọ kan àwọn èèyàn tí wọ́n sì wà nígbà nínú gbogbo prógáàmù wọ́n wọ̀ pé à nígbà tí kinní kẹyọ kan báyìí àwa náà sì ti láwọn àṣẹ́lẹ̀ kọ̀ọ̀kan tí àwa ìgbìmọ̀ tá a wò pé à táwọn náà lọ rèé mọ́ fi yún sọ̀rùn àdìjà ṣùgbọ́n ilé ẹ bá gbọ́ yún ọkọ̀ ọ̀gá wa kan náà lọ rèé fi sọ̀rùn àdìjà ṣùgbọ́n ẹni tó yẹ kó wá tí ọ̀ wá mrs assis maruvat ní bá send message sí mi pé ẹ mọ̀ bínú o wípé kì í ṣe pé mo ignore intel fẹ́ fún mi o báyìí ló fà ọmọ ni bó láti wá ṣe báyìí ẹ̀mí inú mi ni gbé fún àbí nígbà tí ó sì ti há message àbí bó wá ni gbé fún mo sì pè yẹn padà pé bó wá lẹ̀ ṣe ṣe báyìí ó yá ẹran ń tàn wá pé kọ́ wa gbà ẹnìkan ti wà nílé agbára báyìí ẹ bá ń gbé food bank ẹ bá ń gbé sí orí table nbí kí àwọn èèyàn ọmọ wò lórí facebook orí sàágan ó fẹ́ gẹ̀gbé ni rice bíi kóńgò mẹ́rin gàrí bíi kóńgò mẹ́rin ẹ̀wà bíi kóńgò mẹ́rin la prógáàmù ṣùgbọ́n ńgbà tá a dọ́jà owó ẹ̀wà wọn sí abẹ́ẹ̀kọ́ ọlánà sọyìn kan sọlá sọ kóńgò mẹ́ta lẹ̀wà tí ń bẹ́ńbẹ́ kí ló kọ tíyàn àdúgbò bolẹ̀ tiwa óyà.
1: mo wá láti ẹlẹ́ẹ̀lẹ́.
0: láti àdúgbò ẹlẹ́ẹ̀lẹ́.
1: bẹ́ẹ̀ni.
0: láti àdúgbò ẹlẹ́ẹ̀lẹ́ rẹ ti wá ẹ̀yin lè wá sódù mrs assis maruvat láti dé kan.
1: bẹ́ẹ̀ni
0: sọ ẹ̀yin so bẹ́ẹ̀ ti fẹ́ gbóúnjẹ àwọn ẹlẹ́ni lọ gbé fún báwọn.
1: bẹ́ẹ̀ni
0: ẹ̀yin bó lẹ́yìn ṣe jẹ́ sí yan.
1: ọmọ wọn ni ọmọ ládùúgbò ṣá.
0: ládùúgbò ṣá ok ó dà kó wọn nípè níjà àbí.
1: bẹ́ẹ̀ni
0: ọ̀dà ọlọ́run wà pẹ̀lú wọn mrs assis maruvat tẹ bá ń gbọ́ wa pákéèjì ń rèé dẹ́gbẹ̀ngbẹ̀ raisi ewa ati gari won gbe bo wa bayin le ati nkan ti awon ti awon ajo ta jo se ta jo se ikun lowo fun to yi ti won pin zero number ta won na wa fo yin fa won eyan won fa won eyan toothpaste nkan kan ati brush iyan na nbe nbe ati we ti won fi salaye npa be yan si gbodo mo fo nu ko to jeun ati be lo e ri gbogbo package e ba gbe lo fun mi sa si mo e sadua fun baba olori Minnesota to lo nlo lati sponsor empowerment
1: mo sadua fun baba olori owo won atun bo ma lo oke
0: amen
1: won ni na kan tan kan dori
0: ba nwa olore to kwa labi kin fi kadi enle
1: won ni tawo na
0: amen
1: won ni fowo pitanu
0: amen amen o ti da eh so ko God bless you all
1: amen
0: God bless you too don't say thank you say God bless e ba ran won lowo e ba gban gbe bode eh ka ba gbe bode ka wa wo mi o tu gbangbala sa ta gan ni sansan en lembe omo Nigeria o ya fo so wo re amulele e ku kale

0: Ọlọ́run dákun jọ nígbàkúùgbà láyé káyé dákun jọ sẹmi láńgẹ́lì má sẹmi léèyàn lásán olóore kí gbogbo ògo kọ́ mọ jẹ tọ́lọ́run olúwa ní iṣẹ́ nù agẹ́ bó ti fẹ́ àti láti ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ inú rere rẹ̀ ní báyìí à ń tẹ̀wájú o lórí ètò gbangba làṣáta ẹ̀yìn àlejò mi ti wà pẹ̀lú mi ní agbára láàárọ̀ yìí ọ̀dọ̀ wọn láti ṣíde ètò mo sọ fún ọ pé kẹ́ tètè dé lónìí wọ́n sì tètè lóòótọ́ akin ẹ kú ìfọmọnìyàn ṣe ẹ bá ń dákọyín fún gbogbo ọmọ nàìjíríà ó kọyín.
1: Ẹ ṣeun olóòtú orúkọ mi ni engineer Michael Idowu Owókọ̀yà the state chairman for Social Democratic Party here in Oyo State alága ẹgbẹ́ ẹlẹ́sìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ṣé factional chairman àbí.
1: Ẹ̀yin ilé yẹn pé bẹ́ẹ̀.
0: Ẹ̀yin ra yín bí the only substantive chairman.
1: By the grace of Almighty God.
0: Mo sì bí ilé rẹ̀ ń jẹjọ pé ta ni Michael náà ló kọ ẹnìkejì yín náà Okunlade.
1: Bẹ́ẹ̀ni. Bó lè ṣàpọ̀jù wọ̀nyí o. Mo ni mo mọ̀.
0: Kí làwọn bó làwọn ṣe jẹ́ ní ẹgbẹ́
1: ZP. Alága àná ni Michael Okunlade.
0: Ọ̀dà níjẹjọ mo sọ wípé bóyá kí ẹ̀yin méjèèjì kẹ wá jọ fèsì ara yín.
1: Mo sì dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ pé mo ní kò ní wá. Bẹ́ẹ̀ni.
0: Ẹni kò ní wá kò sì wá náà.
1: Iná ò jẹ́ fojú kan omi.
0: Iná kò jẹ́ fi ojú kan omi ta ni iná ta lomi.
1: Èmi lomi iná lòun àti omi bá fojú kan náà ó di dandan yóò poro náà ni.
0: Ṣùgbọ́n náà wá pórí ti àwọn náà kan ń bẹ tó tó ẹ bá tún dami sí yóò tó máa kẹ̀ sí ni.
1: Kò tí ì síbi tẹ́ ẹ ti rí iná tí ó máa kẹ̀ sí tí omi bá wọnú ẹ.
0: Tẹ́ ẹ bá fi kẹ́míkà sí wa kómi lásán iná ẹlẹtíríkì kì í ṣe náà gí o.
1: Iná ẹlẹtíríkì lẹ̀ iná sọ iná òyìnbó nù yẹn ṣe náà ayé yẹn ṣe náà àtọwọ́dá
0: mọ ènìyàn. Sẹ́nà ayé lẹ́yìn.
1: Iná ayé ni òun jẹ́ ẹ̀ so omi ayé sì lè mí náà.
0: Àní dààmú.
1: Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Oda
0: ẹgbẹ́ SDP lórí ètò níjẹjọ ẹ̀ ń sọ̀rọ̀ nípa bí ẹ ṣe to ìdí igi méjì bígbà tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìdílé tó fẹ́ joyè tán wá ní àwa wá láti ìdílé Sóní Bárẹ́ àwọn kan ìdílé Agunlóye àfi bí ọ̀rọ̀ àwọn tí wọ́n fẹ́ jọba ìdílé kan bẹ tí wọ́n pè lágunlóye náà àwọn tí wọ́n jọba nílùú tó pọ́pùlà yẹn fẹ́ lọ bẹ ẹja kò lórí ẹ̀. Now ìdílé Sóní Bárẹ́ mo fi ń sọ̀rọ̀ ni o àti ìdílé Agunlóye nínú ẹgbẹ́ SDP ó jọ ń wí pé ẹ̀yin ṣàlàyé pé ìdílé Sóní Bárẹ́ lẹ ti kọ́kọ́ wá ìdí igi Sóní Bárẹ́ ti kọ́kọ́ wá àbí.
1: Ni gbogbo ẹgbẹ́ SDP ti wà láti ilẹ̀.
0: Kó tó wá di pé.
1: Látòrí bàbá wa Olúfàlàyé.
0: Yà.
1: Tí ó fi dé orí prof látòrí prof sórí Sóní Bárẹ́. Láti orí Sóní Bárẹ́ ló fi wá bọ́ sí orí Agunlóye. Látòrí Agunlóye sí Gabam.
0: Látòrí Agunlóye sí Gabam ẹ ṣeun olórí Gabam yẹn ẹ fi kíní lẹ́tà kan mi lásù kẹ́ bá ń gbé bóde. Ok ṣé SDPPRO ṣé wọ́n ti wà ń bẹ̀ wọn Comrade Olatunde Adebayo ẹ bá ń wo wọn ẹ bá ń wo Comrade Olatunde Adebayo ẹ ka lẹ́tà ẹ kọ́kọ́ bá ń ka ilé yìí ná ẹ ka ilé káwọn ọmọ Nàìjíríà ẹ dúró èmi ló yẹ kí n kà fúnra mi ẹ bá mu ẹ jẹ n kà.
1: Kí n má máa ka tinú mi jáde.
0: Kẹ́ ẹ bá mọ̀ ká tí ń bẹ lọ́kàn yín.
1: Olóòtú ẹ ṣe o.
0: Social Democratic Party for Good Governance and Social Justice ni logo wọn. Wọ́n kọ lẹ́tà yìí ní April 27, 2026. The Commissioner, Independent National Electoral Commission, INEC, Oyo State. Sir, letter of introduction. Response by Michael Idowu Owókọ̀yà. Only the above mentioned is the duly recognized acting chairman of Oyo State chapter of Social Democratic Party, SDP, pending the conduct of the State Congress to elect substantive state executive for the party. In view of this, I respectfully request that you extend to him all necessary cooperation and institutional support required for the effective administration and coordination of the affairs of Social Democratic Party in Oyo State. Please accept the assurance of my highest regards. Alhaji Shehu Musa Gaban, Makamadi.
1: Makamadi.
0: Only the Executive National Chairman, Social Democratic Party. Copy, Commissioner of Police, Oyo State. Director, DSS. Commandant, Nigerian Security and Civil Defense Corps. State Chairman, IPAC. Okay. Gbogbo àwọn wọ̀nyí ni Shehu Musa Gaban kọ lẹ́tà sí.
1: Bẹ́ẹ̀ni.
0: Tí wọ́n fi ń ṣàlàyé fún ọ pé ẹ̀yin lójúlówó.
1: Gbogbo náà ló sì tẹ́wọ́ gbà.
0: Now ta ni.
1: Kọ́pì pé wọ́n gbà nìyẹn.
0: Ta ni Comrade Michael Okunlade recognized as National Chairman of the SDP.
1: Agunlóye ló recognize.
0: Lọ́wọ́lọ́wọ́ báyìí ni mo sọ.
1: Wẹ́ẹ̀ à ń gbọ́ pé wọ́n ní wọ́n ti gbé Gombe síbẹ̀.
0: Gombe.
1: Yes.
0: Ẹ̀yin sọ̀rọ̀ Gaban awon soro gombe se ri ke mejeje opako mara won
1: be ni
0: so ngba o se pe ile ejo ti gbe gombe be eyin tun se wa nfa case lori kan ti o ni substance
1: e seun ile ejo gbe gombe sibe ko tumo se pe INEC ratify gombe ile ejo enikeni ni o leto lati lo sile ejo o si leto lati gba idajo bo yala o yege ni tabi oni jakule okay lo lo bayi awa ni court ni anu won yoju gombe o yoju a lo ni ijarun
0: okay
1: gombe o yoju
0: kabesi
1: ni agbara olohun ni jo monday a ma gba final judgment ta ba si gba judgment ni jo monday e je ka wo to ma sele laarin gombe ati gaban kilo mu ti o le yoju to ba je pe o ba ni eto ohun ti ile ejo nbere fun ni owo
0: gaban si yoju nti e
1: gaban wa ni ori joko
0: kabesi ledumare
1: gbogbo eni mo le fi aworan ewon yin ni ori telephone ni bi bayi
0: okay now ile ejo wo le wa lowo lowo bayi se appeal le wa bi supreme
1: appeal court
0: supreme si wa waju te ba gba judgment te ba lo supreme nko
1: e kilo te mu ti o yoju si appeal gan
0: kilo mu ti o yoju si appeal
1: appeal ti a tun so egan ohun gan lo ti wa gbejo e lo si appeal o
0: e ba npe ko mo Latunde Adebayo kan mo wole bo
1: ohun gan lo ti wa gbejo lo si appeal o tori pe awa ti pada gba edajo to ni ko dide kuro ni ori aga yen
0: okay
1: ohun lo ti wa gbe ejo lo si appeal lo lo ba nsin appeal court ohun na ti wa gbe ejo lo o ni o wa ri evidence to ma fi back e ti o fi yoju
0: ile ejo ti so koko dide kuro lori aga
1: be ni
0: o wa lo appeal
1: gamba nu ni aga
0: sugba appeal na to si lo ohun na lo pejo ohun na ni o si wa court
1: ohun ni o wa
0: omo Nigeria egbo kin lo na bayo si rogbodiyan tin sele nu egbo si lu SDP abi bo wa ni bayi iwe ni si koda ale gangan e je nwo Oyo state ninu list oruko ti an ko si awon eleyi so pe Social Democracy on the 27 Independent National Electoral Commission attention director EPM letter of state chairman of Social Democratic Party okay accept my compliment this list of Congress elected state chairman surpasses any earlier submitted list to the commission. Won so pe elected state chairman.
1: Yes.
0: In te sele kan so pe
1: caretaker.
0: Bo lo se wa
1: je. Ti Congress ba to waye.
0: Ele pe ni

0: replace àwọn méjèèjì.
1: Okay, alright. So, ó mi ń pé wọ́n àjàyọ̀ pa. Tán bá sọ pé elected torí kí wọ́n kó gbóyún pọ̀ bíi ni.
0: Ẹ ṣeun lápapọ̀.
1: Bẹ́ẹ̀ bí náà ti ní láti explicate pé eléyìí o, kí a tẹ̀ka ní o.
0: Asa ti di
1: torí pé leader rẹ̀ ti sẹ́yìn nìkan.
0: Sẹ́mi nìkan.
1: Okay, Oyo State, Michael Owokoya, wọ́n tún fún nọmba yín bẹ̀. Kódà, pẹ̀lú bí nǹkan ṣe wá ń lọ yìí, mo rò pé nǹkan tí yóò fún wa ní ojútùú ọ̀nà àbáyọ. O ní kárí orúkọ ẹni tí a nẹ́ẹ̀kì ó ọ̀pulóòdù gẹ́gẹ́ bí gbogbo àtúnyà kandidate ti SDP nípínlẹ̀ Ọ̀yọ́.
0: Ẹ ṣeun, ohun tí gbogbo agọ́njọ́ ń dúró dé gan-an lẹ́sàn-án. Ìyẹn gan-an ni gbogbo agọ́njọ́ ń dúró dé. Ìtò túmọ̀ sí pé lágbára Ọlọ́run ká tó rí ọ̀sẹ̀ kan sí méjì nísìn. Àlá ò fi oko ọlẹ́ hàn.
1: Àlá ò fi oko ọlẹ́ hàn.
0: Bí kó ló loko ni, bí pakuti ni.
1: Ta ni kandidate SDP lọ́dọ̀ ti yín?
0: Honorable Said Oladele ti gbogbo ayé mọ̀ sí Bamẹ́kọ́ of Ibadan Land.
1: Oni candidate ti lọdọ ti yin.
0: Oni candidate. Even oni candidate ni SDP ni apapọ ti enikeni o le dispute e.
1: So kun lade rake si ko ra form ni.
0: Ejo bo ni a tin gbo pe alaga tun je candidate. How could that be possible?
1: O le possible ta si mo kan pe ba ti to yo para step da ta ko kan pe ba to.
0: Ni je dogun mo n gbo eto yi. Nigba ti en to wa soju ba me ko lori eto yi ti o n soro. Kò le possible. Elected position ni à ń sọ̀rọ̀ fún o ni wọ́n agitate fún. Òfin dẹ̀ làkalẹ̀ ipò ẹnikẹ́ni tí ó bá fẹ́ díje ó ní láti fi ipò kan tàbí èkejì sílẹ̀ náà. Ẹjọ́ kí ló mú tí olùdíje wa nínú ẹgbẹ́ kejì tó ṣe fi ipò bàtìbàtì sílẹ̀ níbi tó ti bá mójútó ọ̀rọ̀ iná orílẹ̀-èdè Nàìjíríà tó wá láti wá sọ̀kalẹ̀ wá láti fẹ́ wá díje fún ipò gómìnà. Ẹjọ́ kò ṣe sì jókòó sórí àga kó dẹ̀ bá tẹ̀síwájú láti fẹ́ máa díje níbi báyìí.
1: Ó yàtọ̀ síra wọn.
0: Kò yàtọ̀. He was also elected.
1: Ta ló wà elected?
0: Ẹnikẹ́ni tó bá wà ní orí àga ìjókòó ó wà elected ni wọ́n wẹ̀ or the other.
1: Ẹni sùúrù.
0: Bet excuse me, mo mọ bí sí ẹ fẹ́ lọ ní àárín yẹn. Mo mọ bí sí ẹ fẹ́ lọ láàrin yẹn. Bet to outsiders. It was elected as long as wọ́n ti pè mí ní alága ń sìn gbogbo ayé ti bí pé mo jẹ́ alága. As at the date tí mo gba lẹ́tà yìí mo ti ń jẹ́ alága ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Mo gba lẹ́tà sọ fún àwọn INEC fún àwọn ọlọ́pàá fún àwọn DSS fún even IPAC.
1: Wípé
0: okay o kí n lọ máa
1: act
0: mo ń bọ̀ kí n lọ máa act.
1: Ẹni sùúrù mi látọ́kùn ètò. Ẹ sọ pé ẹ ti mọ ibi tí mò ń lọ kí ló wí làwẹ àìpé kí ló kó wù.
0: Ẹ ṣeun ohun tí ẹ fẹ́ wíre pé ní ìjẹjọ èmi ò mọ Michael Okunlade gẹ́gẹ́ bí alága because he wasn't elected. Ẹni tó bá wà elected we participate in the congress. So he doesn't participate in the congress kò bá wa ṣe congress papọ̀ ní ìgbà yẹn. Agunléye yan meaning what act. Go and act. So Agunléye yan pé kó lọ act ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni. So he wasn't elected. But sí gbogbo ayé tí báyìí pé bá ń gbọ́ òtítọ́ ọ̀rọ̀ láti ẹnu olúwa báyìí sí gbogbo ayé alága àwọn gbà pé wọ́n dìbò yan ni. So now ayé ti ń fojú wo pé ẹni tí wọ́n dìbò yan gẹ́gẹ́ bí alága ó ní ẹ̀tọ́ láti pé ó fẹ́ gbé àpótí ìbò. Tó bá dẹ̀ fẹ́ gbé àpótí ìbò ẹ̀tọ́ ẹ fi ipò yẹn sílẹ̀. Iṣẹ́ òun náà mọ̀ tó dájú gbogbo eléyìí ni mo sọ pé kò ní lè wà.
1: Ta ni presidential candidate yin?
0: Lọ́wọ́lọ́wọ́ báyìí. Honorable Habib.
1: Ṣé ó kọ rẹ̀ nsápa yín lórí ni mọ́?
0: Ẹ má bínú orúkọ ẹ̀ sápa mi lórí ni. Torí ẹjọ́ ti pọ̀. Yes.
1: Ó kọ presidential candidate yin sápa yín lórí.
0: Yeah, it might be so. It might happen. Yes.
1: Gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ kò yẹ kí yín ọsẹ lẹ o.
0: Ẹjọ́ ẹ má bínú sí mi gbogbo ilé.
1: Ó dà. Ọmọ Nàìjíríà, mo fẹ́ kẹ́ ẹ bá ń dá sọ́rọ̀ ẹgbẹ́ SDP ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹgbẹ́ ó bò láṣẹ ṣe báyìí kí lọ́nà àbáyọ. A fẹ́ dá sí násánà torí pé wọ́n wà ń kéèsì, wọ́n wà ń lé ẹjọ́, òun àti Gabon àti Gombe. Wọ́n ń ṣẹjọ́ lọ́wọ́ so ìwọ̀nba láṣẹ lè sọ̀rọ̀ ti ẹ mọ́ lórí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí bá ti ń bẹ nílé ẹjọ́. Ṣùgbọ́n láàrin àwọn méjèèjì tẹ́kẹ̀dẹ́ bára wọn fa kùràkù ẹnìkan ló ní alága ẹnìkan náà sọ pé òun ni. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo ohun tí mò ń wò wájú mi nísìnyìí bó láti aṣe báyìí. Díẹ̀ ń gbọ́ nǹkan tẹ́nìkan méjì bá fẹ́ wíná nínú àwọn tí ń gbọ́ wa láti lé. Ó kọ là ń retí báyìí kí INEC ó post o kota ni o jade ninu Okunlade Michael ati Oloye Saheed Oladele ba meko ti Lebadan gege bi oludije dupo gomina labi ase gbe oselu SDP nipinle Oyo to ko ba ti jade aje pe case close nu bi asawon ilebo mo gbo case closed ade poro ti sora re nu e ri pe ngba ti awon accord ti n bara won fa kuraku ori omi o se candidate ngba dogo de gudugudu ni nkankan ngba da ine ki o publish o ko to ko ri omi bode gbo awon yoku so top ni o tun ti pe ko so lori e mo gbo awon ya ajaja e gbo nkan ke gbo ke ma soro mo tori pe oro ti wo bi kan hello
2: awon gogo
1: o ko yin ati bi e tin pe wa
2: ogbe ba da da bi de kan wo ki o se yin
1: o ya o si oni ye wa lagbara olohun
2: tori awon egbe igan o se ha ya le no ehun de le be gba joba na ni lowo opposition arin na ni ogun ki la bi re si sole yin ba tori to lo
1: o ti fe ma gba ju abi
2: eh
1: o ti fe ma ju abi
2: o ti awon dadi ju ah mi o ko program yin eh eh ti ri ara yin wa le be da yin soro awon oro da gonko be be je ma gonko oro ara le ti nu ti ara yin ke ke lo ke lo ma se su ara yin mo le ah olo o sa nu o ni le be be gba je ba yin o
1: so e ni moran te le gba won abe loju ti won abayo tin tin sele
2: emi o loju ti o se be lo loju ti o
1: o da ese won lawon loju ti won abayo oro oro gbin mi ko
2: hello e ku ti mi ta dogun e
1: o ko yin ati bi e tin pe
2: oruko temi ni Adewunle Kasim Adekas lati New Garage
1: o ya
2: gege si se yin na so ti INEC o public oruko jade bi won se ma bara won fa nu ugbe so INEC ni o la won ja ene oruko re ba ti fi jade e ri fa mo to ko ta gbe je mo wo ba ta INEC o ba ti oruko jade o ti ma bara won fa lo nu
1: e ku etu e seun oju oni tin eyin igba wo ni INEC so pe ke mo reti tin wo gbo ko jade fun gomina
0: eh ko si a specific date bo le pe inu osu ti a wa yi o na on the 15
1: ni deadline
0: ni o ye ko je deadline
1: to ro ko awon gomina yoku ti jade obi todo ti wa si ti jade ni oye wa o ko yi omi ti jade nti e o ko ta fa li ti jade
0: o ko egbe ti o ba si jade e je ki a si jo ma woran
1: anything can happen
0: e je ki a si jo ma woran won ni
1: ebi
0: to ba kojo ni iran ni owo
1: ko e ba wo tawo o ko yin ati bi e tin pe
2: kawo
1: ko to ko o ko yin ati bi e tin pe
2: gbonbe lati be
1: gbogbo nbe lati be run ka
2: ti alejo
1: se be ti pe lekan abe yin ko le koko pe lekan ni
2: rara o rara
1: pa da le ku okay
2: sari e me da be ti pe din le ri a pe yin wa pe be wa o fara ti ni wo ta to ti bi je e ko ma be ba o ti ta ye
1: o da eni won pada se kini kan agbo layin yen break hello
2: oga wa
1: olon loga
2: ko ni baje alaba ko yawe ba bi ki lati ju olomi
1: o ya
2: awon foju wo pe won bara won ja ni won bara won ja
1: kini se
2: o de ba wa ngu be ni awa ara se ara wo ara lu ni amo tan se o ni bi tan ti jo pade tan de ri di yo ra won taba tara wa je loku olose ko ni jonbara wa ja gari gbogbo ja yen ti won jon ja oro kini ni se bi tinubu e baba wa re ti tinubu ati ejan dije ti won wo le tan di dije dije se bo ni e ta tan wa ki are fi ta ko ra won ba kan jon se na wo tin won jon pade fe di jon pade ni wo bara won je oju temi fi wo nu awara ilu gangan ni amo tan se se re ri ti se se de ri tori yo mi pelu nti yo sele o dun mi ti ya jaja ti won o ti e wa bota soro
1: kini wa
2: be won le bota ti won le soro tori pe ko ni ori be to je won ni oyo nto ni bayi ko ti a di oyo nko bayi o wa ye ki ya jaja wa le bota lori tori yomi asale le ni ori yomi lo wa agbara o ta ba won bi oselu ni won jo tora wa won jo tora won je ni ko ni baje alaba ba be ti lati lomi
1: e seun o alaba hello
2: hello
1: o ko yin ati ti pe yes sir
2: orúkọ mi olùwà tó ní fíjọ sí gbọnà.
1: Ok.
2: Ẹ̀rọ mi ò tí a máa SDP yẹ sí bó àwọn náà lọ láwọn fẹ́ ṣe gọ́mìnà ní táìmù ní ìdínà tó lọ sí rí ìtọ́jú bágé pẹ̀lú sí gọ́mìnà sí Mákindé.
1: Ẹ gbọ́ sáwọn ni.
0: Òun kọ́.
1: Àwọn kọ́. Ok Michael ìlànà nìyẹn. Baisa Michael ìlànà.
0: Michael ti gbogbo ẹjọ́ ń gbẹ́nà
2: lórí fa. Wọ́n nǹkan tẹ̀mí kọ̀ rí ni pé all is about bargaining.
3: àwọn kan ó sì àwọn fọ́kìsì kan wà wọ́n bá sọ fún pé don't go away from that thing. You see, everybody has price
1: issue.
3: So we want to pay price, you know. So that's just it.
1: Hold on. Let's have a quick. Ẹsìn mo dúpẹ́. Ẹ̀yin wa ṣé àwọn NINEC sí yan kọ́lẹ́tà padà sí yín gbàtí Gombe kọ́lẹ́tà sí wọn pẹ́yìn ní ojúlówó kí yan dámọ̀ sí yan dáhùn padà sí wọn accept ti INEC ṣé wọn fún yín letter of response wọn respond.
0: No, INEC ní Ọyọ́ State wọn respond.
1: Okay, àwọn yòókù nǹkan bí àwọn NSCDC nǹkan.
0: Ja, ni mo ti fi wọn yìí copy letter tiwọn ni.
1: Ti NSCDC.
0: Ẹ ti gbogbo àwọn.
1: Akọrẹ́gbẹ́ kọpì lílé yìí kìí sì dẹ̀ bí respond
0: yìí. No, they know any office that will give you a letter.
1: Okay.
0: They will only acknowledge
1: okay.
0: It.
1: Okay, pé lóòótọ́ làwọn gba letter.
0: Pé lóòótọ́ ni àwọn gba wọlé táwọn dẹ̀ mọ̀ sí.
1: Ẹ jẹ́ fìpé káàdì ẹ̀ ń lẹ̀. Hello.
4: Ọmọ ẹ̀ kú ètò rẹ̀.
1: Ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
4: Fásadé
1: kílẹ̀ pé. Fásadé kílẹ̀ pé.
4: Fásadé alágbàdo.
0: Folasade.
1: Okay, Folasade Alagbado. Line yen break ni. O ya yen so nle.
4: E mo to ka mo wa. Mo ba wa. Mo ta
1: wa yen mo binu ya. E mo binu ya. Odu opo yin o se dada. E mo binu. Engineer Michael. Idowu owo koya emi o ni peyin lalaga egbe o tori ngbo ti ni controversy nu ke mo lo ropo luwa ke mo peyin lalaga ti mo peyin ni teje eyin ni e pe rayin be engineer Michael
0: olorun lo pe mi be
1: olorun lo peyin be
0: beni
1: safu royin yin ni
0: ah enikeni ti a pere ifamodoroyin ona ni mo ti gbele yin lowo yi evidence
1: to mi o se mi reke sami oro ami oro godo toke wa ni divine ordination.
0: Ẹjọ ẹ o di ẹni mélòó ti ẹrí tí wọn ta àmì òróró lé lórí even títí bá gómìnà tí wọn bá dìbò yàn
1: ṣé
0: wọn fi wọn ta àmì òróró lé wọn lórí
1: ni. Ẹ̀mí ìlú sọ bẹ́ẹ̀ pé àwọn tí wọn bá ti wà ń
0: kó adarí pọ́nà lóyún ọ̀rẹ́ bẹ́ẹ̀. Díẹ̀ ní òróró tí ó wà náà ni pé tó bá di ọjọ́ tí wọn bá máa ṣe swearing in kí nìkan dúró gẹ́gẹ́ bí olùdájọ́ àmì gẹ́gẹ́ bí judge tó máa ṣe swearing in ìyẹn ni
1: oda ani damu
0: ami
1: o pataki lowo yin engineer Michael Idowu Owokoya a je pe yin ajo yin si kekan ti won ba ti update o ko ni mo fe mi ni se get e eyin ati eyin ba meko lewa jo wa ba won se won pe wa mo si jagin yin ninu yin o ma dun
0: agbara olorun
1: ni bayi o ba meko
0: ba
1: ko le wa
0: odikoro ohun gan puro yin lowo ba o si kan sara si yin
1: kabisi le
0: duro if I'm not mistaken okay so
1: won
0: kan sara ya si lowo ba
1: e ba wa ki won e ba wa ki won
0: ma gbo
1: eyin tin ba ti gbe o ko jade to ti yo so nde e ma pada bo so that awa so fun gugu omo Nigeria pe to oro ri SGB o ibi tin kan wo si re o so se kodo awon okun la de na lo ba wo si to
0: ko ti e le wo si be itori atubotan lo jaju
1: e lo ri mo tan kandu ni lati sin lo
0: eni kodo Michael Ano
1: se lo mo tan kandu
0: ko shalaye ohun to sele laarin won ati Michael Ano ni igba ti ajo wa ki lo fa jo won ati Michael Ano ole na lo fe ja Michael Ano
1: ayiro e ma soro ban lori ategbe da
0: e seun
1: e le soro na
0: o da jibiti lo fe lu Michael Ano
1: ati ole ati jibiti
0: ti alaga egbe ba wa ti alaga egbe ba wa ti o ni oludije ninu ile egbe kan soso ti o pari ipade minister secretary ti o pari ipade pelu oludije to li dije je den jade se na na yin yi to si salaba pade oludije egbe keji oludije egbe accord nigba yen Benkele Mess to den pade e ni eno ona we as an educated person ti Michael Ilana je o ba tiẹ lọ ni jẹjẹjẹjẹ.
1: Oda ẹ máa gbọ́ ọmọ Nàìjíríà.
0: O wa n pe oludije miran sinu ile ẹgbẹ lati tun ma negotiate.
1: Ọmọ Nàìjíríà.
0: Meanwhile you are having a candidate.
1: Ọmọ Nàìjíríà ọ̀rọ̀ tí wọ́n sọ wípé Okunlade Michael ó fẹ́ ja Michael Ana lólè àbí ó fẹ́ lu
0: jìbìtì. Bẹ́ẹ̀ ni gbogbo ẹnu mo fi sọ.
1: Ẹ sá ní sùúrù. Èmi gẹ́gẹ́ bí atọ́kùn ètò by the power confirmed on me mo sọ pé ọ̀rọ̀ bó ṣe gbé tí ọ̀tún yín wọlé ẹjọ́ gbà tòsí bóde ẹ ti bẹ́ẹ̀ ń pẹ́ gbọ́ torí wípé òfin tó gbé lé iṣẹ́ rédíò kalẹ̀ ó sọ pé who alleges must prove it tẹ ẹ bá sọ pé ẹnìkan ṣe nǹkan kan ẹ gbọdọ mọ
0: ẹni sùúrù
1: àní ẹni sùúrù
0: ẹ ṣeun
1: ẹ kàn lè máa indict ẹni ẹlẹni lórí ètò tọdọ tèmi kí n sì máa wò wọn sọ pé ìwọ náà sì ń wò sí sẹnu sìnkú tí ó sì ń wò sí sọkàn
0: kan
1: ẹni sùúrù àní ẹ máa
0: gbọ
1: ẹni sùúrù èmi gẹgẹ bí atọkùn ètò ẹ lè ba apere ide fun mi so emi gege bi enikan mo ni eyan ara le e dakun e se bi en pe egbo to ba ti gbe ti otun yin wole e jogba to si bo de ba mi le koro wo ni owo ko ya so e mo ran ti be won e mo se bi en pe egbo o ehn tori pe ko si eri mo je mi so ti mo fi le substantiate e ten bi si ba gbe wede e ni si nbe o so tori ide yi
0: e je ki mbi so ko ran se pe
1: mi ti bo mi la be
0: ko si ran se pe michael okunlade ko wa lori joko
1: eyin ati won lejo lo mo so e mo fa wa sinu case yin so e jo emi gege bi enikan mo fa gili abala be won ko si la ro ta so lori to loni e se mo dupe ehn le kan se o padaki lowo yin engineer michael idowo owo ko ya god bless you
0: thank you sir
1: tin pada ngba ti en ba upload oko e se mo du ko yabosun owo ori amunile je gokoluwo oja kan si meje e ba nda ko en te do wa ko mo da bi en ko recognize won iwe te di bayi gan po mo ko e fe se court case ni
0: ah
1: e soro
0: okay ah ni court case lati wa se ri ma je mi ni show
1: le di wa to bayi
0: te ba ran ti eto ti e se ni je dogun eni gbogbo e ri ma je mi ni show
1: mo se apoto to bayi file
0: bẹẹni
1: awọn to wa n sisu mi dawọn ole ri file ba ya photo re ba ya
0: e ba gbe si ta e ba gbe si ta fun won
1: e gbe si ta e ba gbe
0: si ta
1: e gbe fo eyo ba gbe le dara won ba gbe le dara won ki lo de
0: yoruba ni ti ogu eni ba da loju
1: se to minute of the meeting wa ni minute of the meeting
0: minute wa bi
1: ah
0: even minute lati odun
1: se ko register membership register awon megbe se to
0: gbogbo e lo wa bi oni minute lati odun 2021 lele
1: ki lo de ewo ni eleyi ewo ni benu yun
0: orisirisi ibi to ibi toro ba gbe lo ni ibi toro ba gbe lo
1: se ko sa date of birth
0: bo evidence
1: se ko certificate be
0: ko anilo certificate date of birth
1: ani damu omo nigeria e se e ba nda ko en to ba yin ko file dani
0: oruko ti won ni ibrahim lawan lati badon south west local government
1: o da se o mr ibrahim lawan go
0: awon ni alaga wa ni ibadan south west yes
1: okay e se aduko idu oni tin e ko ati leyin alaga state sorry ko ati leyin engineer michael idowo owo koya god bless you oya bosun ja kuluwo de ku kale

0: Alhamdulillah, ọpẹni fún Ọlọ́run ọba Allah. Fún tàmójúbọ̀ ọdún tuntun Hijra 1448. Láti wá ṣàjọyọ̀ àmọ́dún. Gẹ́gẹ́ bí ṣe gómìnà wa, His Excellency Engineer Oluwaseya Abiodun Makinde FNSC. Níjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tún ṣe ń pe gbogbo Mùsùlùmí, múmìnì múmìnà, gbogbo dínì dínì, gbogbo àfa ẹ̀sìn sí àpèjẹ ọdún Hijra tuntun Hijra Luncheon. Tí ó wáyé ní Monday, ọjọ́ kẹwàá oṣù kẹjọ ọdún yìí, láago méjìlá ọ̀sán gérégé, ní gbọ̀ngàn àpèjẹ tuntun The New Banquet Hall, tó wà nílé ìjọba Agodi Ìbàdàn. Ṣé ẹ rántí pé bí Ọlọ́run ọba bá ń ṣe, ó yẹ ká máa ṣọpẹ́ lóòrèkóòrè ni. Torí pé kò sí méjì tí ó gbà tó kọjá ọpẹ́ lọ́wọ́ gbogbo wa. Bí ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ń tẹ̀ síwájú tó ń gòkè àgbà. Lábẹ́ ìjọba His Excellency Oluwaseya Abiodun Makinde, ó tọ́ká fẹ̀mí ìmúre hàn sí Ọlọ́run ọba Allah. Kó àánú rẹ̀ lórí ìpínlẹ̀ Ọ̀yọ́ wa. Kàyà rí dájú pé gbogbo wa tètè dé. Torí pé aago méjìlá ọ̀sán gérégé lápèjẹ yóò bẹ̀rẹ̀. Hijra Luncheon 2026. Olùkéde ìgbìmọ̀ àpèjẹ Gọ́vnọ̀ Ṣèyí Mákindé Hijra Luncheon 2026.
1: My brother, are you saying Lafarge don't change name?
2: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now see the same Ogbonge Cement and other building solutions company where LF build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of HBM construction for this week country since 1960.
3: HBM Nigeria, formerly Lafarge.
2: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, Beyond Building.

0: so ọmọ Nigeria mo ni eyin alejo pataki kan nule agbara baba yi o ko yin ti je e sun mic ke da ko yin
1: oruko mi ni Tafiki Belo
0: lati adugbo obule ti wa
1: lati ajara ile lajimoke
0: ile
1: otun lajimoke lojaba
0: otun lajimoke
1: otun lajimoke lojoba
0: otun lajumoke lojoba ise ki le se
1: maruwa ni mo wa
0: maruwa le nwa ki lo sele te fi debi laaro
1: ne maruwa ni mo wa sugbon lenu bi jome lo ari se gba sugbon ma sanu wa na se ba gbe maruwa fun wa ojojumo na la ma san o
0: I'm going to go to the Monday.
1: Owo ye pa made de won ara kan sa ma so ni ogba won ni
0: elo ni pa so yen
1: won ni 12,000
0: okay
1: ma ta de de ogba won won gba 10,000 ni owo mi mo se se boya ma fun mi ni asubada so nko ah won ni kenin ki ma lo ibe na yan office won ibe na ni mo ti se ta ibe na mo ti gba POS ti mo se ta so a owo ti advance owo ye won lo ba gbo owo ye ni gbo mu le lanta ni mo ma so owo ye ni 1,500 le de
0: okay won wa ku cash wa fun yen
1: mo ba send owo ye lati ori phone si POS wa lo do awon ti ma awon tun wa ni kino ba POS
0: awon tun wa ni elo ba POS
1: pe e to ba fe ba so ko ma ba se si account
0: won wa ba se si account POS se to ba so we so fun yin receipt e
1: se POS
0: e to ba yin so lati bi to si lo ti ba yin se lati yodo en te
1: mo se si be mo
0: se ni phone number ton lowo
1: ah phone mi ti wa ku ko si na ni ori
0: be phone number e wa lori phone yin
1: ba number e wa
0: ni en to ba yin se owo sori money point abi o POS
1: awon otima na ni
0: okay
1: so won sa gba 10,000 yen ni
0: lodo monday
1: owo mania aso
0: won si fun yin laso
1: won fun mi ni kan wa ni ki ma lo pe ki sa ma lo mo
0: kilo wa se le yin gba na
1: mo tun wa di yo wednesday won tun wa mu mi mo la kilo de mo ni mi o si
0: se di same place no ti mu yin
1: be ni mo ni kilo de won aso
0: se di same people set of people na ni
1: ah ah mo ni ki mo se won ni se mi o ti to aso e mo la se bi jeta na le si mu mi mo no da ya mo to se le ko so lo sugbon se ki ma mu 2,000 wa ni ojojumo
0: ki ma da bi ajo
1: da na ajo lo
0: to ba ti pe ke wa fun mi laso
1: ko ba ti pe yin wa gba
0: aso
1: won ni kilo wa papo ki kan
0: ke mo da nu kulu
1: sibe ko to ba ti wa pe ki n ko
0: owo wa
1: mo da ko sagba ni ki sa mo lo sagbe mo ro wa e lo mo sa lo mo tun lo wa owo ya mo gba owo e na o lo wa mi again o tun wa di laaro again
0: elo won tun gba owo
1: ni 10,000 again
0: no tun wa 10,000 again kilo ta yin na eyin te ri 10,000 kilo te le 12,000 le kan na
1: mo ya wo e ni mi o wo e ni
0: 12,000 ni se le ri 12,000 ya ni
1: eh le ri ya mi te mi ba si se mi o le ri
0: 10,000 le gbodo le ya
1: ti ma lo ni ti ma so pon ti mo ma ru wa elomi o help mi ya wo pe akon se mi laro ki mi ba pa mi
0: okay
1: we can play ron jeje ko ya mo ye ni o
0: 10,000 wa le ya wa le ya 12,000
1: mo le ya mi ni owo ye
0: e si le 2,000 fi kun
1: ko si owo ni ma fi kun
0: ka bi se lojuba re
1: manola ki mo be sani ko si ni mo
0: so mo gba 10,000 le meji
1: mo gba 10,000
0: monday ati wednesday
1: o no wa di laro
0: e si fi transfer pe le fi ti le meji
1: di o ka si mo ko fun ale keji mi gangan mo lo wa owo wa
0: eh ya
1: to ati bi ago mewa ti ati gba mo ru wa mo ko owo yen wa lago merin osan
0: eh ya
1: ki n to ri owo ye o tun wa di le ni ege mo tun se mo tun wa da mo ni a wọ́n ní wọ́n náà ni mo ní kì í sówó lọ́wọ́ mi ní ọ̀dà isi òní àtọ̀lá mo fẹ́ se màá gbowó aṣọ ẹni monday ìlàgbà ọlọ́run wọ́n ní monday èlò wa níbẹ̀ lọ́wọ́ ẹ̀ báyìí mo ní mo wá kó ọwọ́ mi jáde mo ní 900 wọ́n ní 900 máa so ní ọ́fíìsì àwọ̀jọ
0: bùrọ́lù ọ́fíìsì wọn
1: wà wọ́n ní ọya bọ́ọ̀lẹ̀ nínú garage
0: kábíyèsí lójúmọ́
1: wọ́n ní ọya bọ́ọ̀lẹ̀ mo dẹ̀ bọ́ọ̀lẹ̀ àwọn èrò tiẹ̀ ń sọ pé àwọn èrò tí mo gbé dà kí ló dé bàbá yóò se nǹkan kan kí ni wọ́n se wọ́n ní kásá bọ́ọ̀lẹ̀ kán bọ́ọ̀lẹ̀ gbọ́lẹ́wẹ́ bí èrò kan se sọ pé à n tó wá se òun fẹ́ mọ̀ àmọ́ ní àbá ẹ má kábùkù ara yín o nǹkan kan bá bí mo yòókù se dénú wọn bá mú fóònù wọn bá ń ya gbogbo ẹ̀ bàbá yẹn kí ló dé n tó se òun fẹ́ mọ̀ wọn ní àbẹ́ mọ́ lẹ́mọ́ lẹ́mọ́ lọ wọn sáà jajú mọ́ àwọn èèyàn àṣùwọ́ wà lágbà àtàwọn obìnrin tẹ́ bẹ́ẹ̀ mọ́ wọn ẹsẹ̀ ní à ọlọ́run ọ sọ ọlọ́run ọ lọ o
0: so wọn ti gbà
1: mọ́ lọ́wọ́ mi lọ síbẹ̀ mo tún wá lọ bá wọn pé à ẹ sàánú mi wọn ni kí n lọ wó wa èmi ò lówó o mo ń lọ lé iṣẹ́ rédíò máa lọ fẹjọ yín sùn bẹ̀ tí n bá yìí bẹ́ẹ̀ o.
0: ṣùgbọ́n 12,000 paṣọ tó yẹ kẹ́ ẹ rà
1: 12,000
0: ọmọ nàìjíríà ẹ dákun torí ọlọ́run tá a bá fẹ́ bá bàbá yìí tẹ̀sẹ̀ bọ́ kí èsì ànídìí kó tó di pààtì ẹ̀ sọ pé a fẹ́ lọ a gbọ́dọ̀ múra owó ń dání ká mọ̀ pé ká gbàmú ra yín padà ká sì ra sọ̀n fún yín kó mọ̀ bá tún di wàhálà mọ̀ ń jọ́ mi bá ń wá olórí tó kọ́ àlàbí dákun láàrin ìṣẹ́jú kan sí kejì ta ni òṣìṣẹ́ olórí bàbá yìí tó lè ṣe bàbá yìí láàánú 12,000 naira 12,000 naira péré never fi ra jákẹ́ẹ̀tì ọmọ nàìjíríà ẹ bá ń sàánú bàbá yìí ẹ dákun torí ọlọ́run ẹ bá ń sàánú bàbá yìí.

ọmọ Nàìjíríà tá bá rí ẹnikẹ́ni tí ọkàn rẹ̀ gbọgbẹ́ láti sànú bàbá yìí yàtọ̀ sí pé kéèyàn tiẹ̀ báyàn tẹsẹ̀ bọ ọ̀rọ̀ pé ẹ̀yin ọtí mà ṣe ẹ̀ sì ń gbọ́ kéèsì báyìí ṣe ẹ̀ sì bẹ̀rù ọlọ́run ọ̀tọ̀ lọ̀rọ̀ yun ṣùgbọ́n ọ̀rọ̀ pé ká ràn wọ́n lọ́wọ́ láti ra jákẹ́ẹ̀tì tí wọ́n fẹ́ rà ọ̀tọ̀ lọ̀rọ̀ yun ọ̀rọ̀ wọn ọ̀nà méjì ló pín sí tá bá rí ẹnikẹ́ni tí ń gbọ́ mi lásìkò yìí tó sì wù láti sànú bàbá yìí ẹ lè fi mẹ́sẹ̀jì ṣọwọ́ sí mi lórí WhatsApp tàbí SMS 08079437601 òní ojú òpó tó jásọ́dọ̀ mi lórí WhatsApp tẹ bá fẹ́ sáré tẹwó síyan báyìí tẹwò pé WhatsApp fún mọ́ pẹ́ pàkán nọmba 01532585 GTB Abiodun Adewole Kasari Loyun papapa Ilemo Raye Mo Wakanti Foundation ni jodo ti lo te ba ni ori ofe lati ran baba yi lowo te n gbo mi lasiko te fe ba won dawo ti won o fi ra jacket e le fi owo yen sowo sinu account yen 01532585 GTB Abiodun Adewole S Indoko ti o gbe wa oju oni ti yin tabi WhatsApp abi message le kan si 08079437601 ẹjọ ẹ mọ pe number yẹn ẹ mọ send message lori WhatsApp tabi text message thank you so much akanni lori TikTok ati send the airtime si yin o e confirm e pe looto le ti ri God bless you Mr Figo lati Chicago o jọ n pe mo ri ti send message kan ni isin sori WhatsApp de n wo so to ni Mr Figo lati Chicago o jọ n pe mo ri ti send message kan ni isin sori WhatsApp Kábíyèsí Elédùmarè Mr Figo Akinsanmi láti Chicago wọn ti send 40,000 sínú account foundation tí ẹ ti lè lọ́wọ́ tẹ̀tẹ̀ babanda ọ̀rọ̀ yín ti gbọ́ mọ́kùlẹ̀ kò fihànlẹ̀ ọ̀rọ̀ yín ti gbọ́ ojú òní tìyìn láéláé báyé bá ń jáyé tígbà bá ń jẹ́gbà ẹ ní ṣaláì ní ohun tó dáa kábíyèsí ó túmọ̀ sí pé ṣúgà ti dábàá kéèsì ti close abẹ́rẹ́ nǹkan báyìí kò sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ God bless you Mr Figo Akinsanmi láti Chicago ìná ò ní tanwo yín ibi tẹ́ ẹ ti mówó àgbà náà ò ní wọbẹ̀ ẹ ní ṣaláì ní gbogbo ń tẹ́ ẹ ti jùlọ láyé ò ní tó yín débi tí ó padà jù yín lọ ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ẹ̀rí lókù tó kò jẹ́ bó ti jẹ́ kò jẹ́ bó ti lóhun ó jẹ́ ẹ jẹ́ kí n tẹ̀wájú lórí ètò abúfẹ́ máa ń pín nǹkan kan àbí ó yá bá ń tẹ̀ sí

0: Pásítọ̀ ẹ̀yìn ẹ káàbọ̀ padà láti apá abẹ́hùn gbangbala ṣátáǹtẹ̀ wájú lórí ìkànnì splash 105.5 FM akọ́bíta wa ni mo ti ń gbàlejò alága fún ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Professor Rahman Akinoso ẹ káàbọ̀ sórí ètò ìṣà.
1: Ẹ ṣe ẹlú ètò gbogbo àwọn tí ó ń gbà náà àkíyín iléeṣẹ́ splash onífọ́ kò ní bàjẹ́ Ọ̀yọ́ state a máa lọ síwájú.
0: Àmì ẹ̀yìn tí a bá bini léèrè Professor kíni ẹ̀yìn.
1: Àmì Professor food engineering.
0: Nílé ẹ̀kọ́ bulẹ̀ tí ń ṣiṣẹ́.
1: University of Ibadan.
0: Kábíyèsí Lẹ́dùmarè kí ló gbé wọnú òṣèlú.
1: Wẹ́ bẹ́ẹ̀ la ń bini nínú ẹ̀jẹ̀ lòṣèlú wà. Àwọn ilé máa pè lóṣèlú bọ́ bá ṣe ń tó nǹkan tí nǹkan ń tò òṣèlú ni. Láti primary school wọ́n lẹ́nìkan wà tó jẹ́ pé òun ni class captain. Òun darí ibẹ̀. Tá a bá dé secondary school náà máa ni tá a bá dé university yẹn tiẹ̀ wá fẹ́jú wọ́n ní àwọn ẹgbẹ́ ọmọ akẹ́kọ̀ọ́. Wọ́n á yan ààrẹ wọ́n á yan igbákejì wọ́n á wọn olóyè. Wọ́n á ti wá yan tí à ń pè ni pé àwọn ọmọ aṣòfin. Wọ́n ṣe ń ṣe nìyẹn. Gbogbo eléyìí náà wọ́n náà ti rìn káàkiri ó ti wà bá ṣe ń ṣe pé ẹ̀tò báyìí. Nígbà tá a lè pè ní òṣèlú.
0: Partisan.
1: Láti yí ayé NRC SDP. Láti ń tẹ̀lé wọn káàkiri. Wọ́n pè kí n kàn ní party agent.
0: Okay.
1: Pé tó bá ti ń dìbò.
0: Àwọn aṣojú ẹgbẹ́ òṣèlú.
1: Ẹ̀bùn lóṣù ẹ̀yẹ lọ gba èsì bò wá. Ẹ̀mú wálé ẹ̀ ṣe báyìí. Àdẹ̀tí níbi tá a ti nífẹ̀ẹ́ sí tó ń ka kú ń tò kiri. Nígbà tó ń ṣe ti Abiola bá àti ẹ̀ṣẹ̀ pé ká tiẹ̀ fi yẹn sílẹ̀.
0: Torí àkókò. Látàrí SDP NRC ti jẹ́ òṣèlú.
1: Láti ń ṣe gbẹ káàkiri láti ń ṣe. Àmọ́ ìta lè sọ pé rẹ́kọ̀dù wà nbẹ̀. It was 1998.
0: Lẹ́jọ́ òṣèlú actively tẹ ní rẹ́kọ̀dù.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹgbẹ́ òṣèlú wo lẹ́jọ́ ìgbà náà.
1: APP.
0: APP. Bẹ́ẹ̀ni. Kí ló gbé yín dé PDP gbà wọ lẹ́jọ́ PDP.
1: Ẹ ṣe nígbà tá a dìbò APP tán. Ayé ò tẹ ọ̀gbà ńgbà yẹn. Gbogbo ilẹ̀ Yorùbá ẹgbẹ́ AG ló wọlé. Níbi táwọn á jẹ igun tá a tò sí. Igun àwọn bàbá dé dìbú. Wọ́n wò pé kí ni mi ò dọ́dọ̀ bàbá dàrẹ́ tó. Bíá bíi ìpele kẹta. Náà wò pé tó bá rí báyìí kí ni ká ṣe. Òun ká kú mú mọ̀ràn wá. Mo rántí pé mọ̀ràn tèmi mú wá ń gbà náà ni pé tá a bá fẹ́ ṣẹgbẹ́ national o, a ṣe PDP. Tá a bá fẹ́ ṣẹgbẹ́ local o, lẹ́gbẹ́ Yorùbá a ṣe AD. Nínú ọgbọ́n àwọn bàbá dídí bí wọ́n ṣe decide ńgbà náà. Gbogbo wọn a lọ sí PDP. Àdìgbà yẹn la fi rìn sí PDP. Nígbà tá a sọ 1998 èyí mo jẹ́ akọ̀wé ẹgbẹ́ APP Nìbàdàn North. So I was the party secretary of APP in Ibadan North local government.
0: In 1998.
1: Bẹ́ẹ̀ni.
0: PDP eléyìí ta wá wà nbẹ̀ ìgbà wo lẹ́jọ́ rẹ̀.
1: Àrí.
0: PDP eléyìí ta wà nbẹ̀.
1: Migration ni kì í ṣe pé bàtà jọ yẹn. PDP kò parada.
0: Kò parada.
1: Kò parada kì í ṣe pé wọ́n tún PDP bí. Kò parada láti ìgbà náà. Láti 1988 yẹn tá a ti ṣe election local government election tó ti rí bẹ́ẹ̀ yẹn. Ìbò 1999 yẹn tán fi ń dìbò ìbò PDP láfi dì.
0: Kí ló ti ṣe tẹ̀lé gómìnà Ṣèyí Mákindé nígbà tí dà bẹ́ẹ̀lẹ̀ láàrin Ṣèyí àti Wike?
1: Wọ́n ń pe kinní kan ní interest.
0: Ṣé interest náà lè fẹ́ sọ tẹ́ kọ́kọ́ ń fàágùn báwọn? Kí ló ṣe ń wábi tẹ́ fẹ́ gbégbá ni?
1: Yóò bẹ́ẹ̀ mú wà.
0: Okay. Wàá padà sọ Yorùbá ẹ̀ náà ìbọn náà padà sọ.
1: Bẹ́ẹ̀ náà ni.
0: Ìfẹ́ náà ń pè ní interest.
1: Wọ́n máa ń pè ní ìfẹ́. Nínú òṣèlú díẹ̀ lélẹ́yìí. Igun máa ń wà nbẹ̀. Kì í ṣe pé èèyàn pé lágbájá báyìí. Kì í tó bá jẹ́ ìfẹ́ èèyàn ló máa ń ṣe. Kì í ọ̀rọ̀ ìfẹ́ lélẹ́yìí kì í ṣọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà. Kì í ṣọ̀rọ̀ oníkiní. Ẹ rí pé ibi táwa tò sí nínú igun yìí. Igun tó jẹ́ ti Azeem Gbolárùmí. Ìta dúró fún la dúró fún.
0: Kí ló tẹ fi dúró fún tẹ dúró fún tẹ wọ́n ní tẹni tàkísà ń ta tán. Ọmọ ènìyàn sì ṣèdí bẹ́bẹ̀ rẹ̀ káwá lọ kó lẹ́kẹ̀ẹ́ sì di ọmọ ẹlòmíì.
1: Kì í ṣe bẹ́ẹ̀ kí
0: ẹ wá fọmọ Yorùbá àti yàn tó jẹ́ Ṣèyí Mákindé wá tẹ̀lé ọmọ Yíbò Wike.
1: Kì í ṣe Wike la tẹ̀lé ẹgbẹ́ là ń ṣe. Ẹgbẹ́ là ń ṣe.
0: Ẹ wá wo ti alájọ bí pé ọmọ Màdàmájọ́ ni wà it doesn't matter is the state governor.
1: He owes his respect.
0: Yeah.
1: Lọ́jọ́kọ́jọ́ ti wà nù wé tán. Olóyè ni wọn olórí ni wọn.
0: So ẹ̀wà consider bond she consider she, bond family
1: she,
0: tie
1: she come for wa she bonus ni ka je ni bi ta ba dey she eni ni ka ma je inu to ma ko ton gbesi aya wa ni pe won fe nikan se ni enikan
0: alhaji azim gbolarumi won lawon o le ku nu pdp nta won
1: be lo se ri
0: sibe nti na se ri
1: be lo se ri
0: e le ku pdp
1: mi so olohun nkan mi le mo lola o
0: te fi ku nbe
1: a ko si
0: azim nlo ba ko enikan won lo won o ku eyin ti le ku anytime
1: e ko si nti o le sele
0: for you you can leave at any time
1: ko si nti o le sele mi bo ile to ma mo lola olohun lo mo
0: okay lowo lowo bye ni pinle oyo yi awon eyan so wi pe egbe pdp pe n te fi duwo koku to 5% mo 100 pe kile tun wa n so pe yin tun wa n be si pe esi nbe mo pa awon pdp lawon ti collapse to to se pm
1: ki lo nje be ta lo n so be ki no n fe gbe se ta fe gbe se won se bo bi abele a se primary
0: won fe gbe kerojo se ele kerojo
1: a kerojo a lero ero no fi se primary ero no fi yan omo egbe o si oye kan ta pe a fe dibo 2027 ta ni ati ni awon omo gbe alegbunmi asofin ati ni awon ti alegbunmi asofin apapo rep ati ni senator ati ni gomina se po mo ipinle oyo ni
0: se ti yanju gba keji gomina bayi
1: ati yanju e sugbon n ta se lele aisha laje tan
0: okay
1: to da mo pe awon kan si n bo
0: okay
1: en ta wa se ni pe ameni kan to dile mu ton pe ni place holder
0: Eto fun digere pe iwo digere wu na
1: lo digere fun ani dile mu
0: kinji ato dile mu ati digere wu
1: mi gbo yoruba de be
0: e gbo yoruba de be ta wa le ni ko dile mu
1: en ta fi pamo lo ni yi
0: kile wa so pe ni keyan dile mu si gbe mo pe ni so nton
1: to ani ta fi pamo lo ni yi
0: sugbe nikan ti dile mu
1: enikan ti dile mu tori ti o ba se en to dile mu
0: ayo
1: ani fi oruko ranse si INEC
0: o si mo pe dile mu le fun se o na mo
1: tori omo egbe daada ni
0: o na mo ke dile mu le fun se
1: o tori omo egbe daada ni
0: se azim gbaru bi na dile mu ni se si pada tin je
1: ko dile mu odindi ni
0: odidi omo ni
1: be ni
0: ani damu
1: ami
0: bo le se se te fi acquire party office to wa mo lete
1: be la nbi ni aja kan ki roro ko soju le meji nigba ta nkan ti lawon o se gbe mo ton de ti lo dodo en to nje egbe ibe yen o ninu iwe to gbe duro egbe pdp si ni be fun bi odun marun be lo ti n ba
0: iwe wo lo gbe duro e salaye
1: e se baba yekini ade ojo loni
0: alright
1: egbe pdp tawon yan da ojo
0: okay.
1: Won lease lowo won for 20 years ni
0: okay pdp lease be lowo baba ade ojo for 20 years
1: be ni
0: alright
1: nigba ta nkan ti wa lo and adeun to wa laarin pdp ati baba ade ojo
0: baba ade ojo si ti de lo npe
1: oriru won ni parun
0: amen
1: parun ko lohun de je ko parun
0: amen
1: adeun to wa lo nbe ni pe pdp lo si ni ile yen o boya fun bi odun marun
0: to baba ade ojo wa so pe se bi dadi mi lo ni le pin a fun yin mo se bi se ri fa ade ojo mo baba ade ojo ni o si salaga kan su ndo
1: omo ofin ko ni se be
0: o mo fe ko ni se be
1: ni se be
0: ka be se ledumare
1: to ni se be an to wa to wa fe gbe ile ti mo gege bi mo se so
0: ayo
1: ngba te ba le se mo pe gele fe ma gbin kiri e de fa wa ta gbobore le dani a wa ni suru fun won gbogbo nti e ka se la se a so fa won agbofinro a so fun gbogbo won a de to asuko to lati lo le egbe a de se ko si damu
0: e de se ko si damu awon no si ba yin fa won se nkan kan won kan wo yin na pe awon na ku ti ko le egbe mi won ti ko mi so no ke ado nbe yen
1: won si wa nbe yen lo na ke ado won si wa nbe yen ni
0: eni
1: mi won si wa nbe
0: se won si nbe mo ni
1: en ti o won sa wa
0: won ti ko party office gbagara tan gbe logo si
1: logo kilo wa nbe
0: ewo le yin ri nbe e le bi mi le re bere mi ma ma bi le re bere logo ki le ri nbe
1: oluko le mi na
0: eh ta ba wa n class e doluko ibi emi loluko eyin la keko nibi emi la tokun eto eyin ni guest
1: iwo lo so fun pe logo won gbe logo si be
0: ehe e wa n logo kile mo si pe logo kile yin ri nbe
1: logo to

0: pe Gbolarumi o ati PDP won la won le ba yin ko bet e pe negotiate ni pe ko sing koda enikan imi ati enikan joso la na won I watch your interview with Gbolarumi bi gbogbo e wo ni worin gboro o kan ti enu ni ko nibi kankan to fe lo yo negotiate ni e ti gbo ti Suleiman Sheriff na ti so lo ni pe ah ka di dodobo e negotiate ni pe ni bi ten lo mo fe kan gbo la tenu eyin te de party chairman bayi lo ni se ni bi ten lo abefe negotiate ta ba fi le boko negotiate da pada tun yin pe o
1: adibo lagboro olohun ka won mara ilu e to gba wa a de wole
0: e wole
1: gomina lala fe se
0: e wole
1: beni
0: awon wo senatorial candidate yin meteta
1: e se oyo oyo south ani Bolale Aliu Sarumi ti o gboyan pe ni basa
0: one
1: oyo central ani Ayobami Olunloyo
0: tani debe
1: omo baba wa Olunloyo
0: okay
1: Ayobami Olunloyo
0: okay
1: ni oyo north ani amufin Biola Adeoye
0: Biola Adeoye
1: beni
0: kabiyesi ledumare oda so gbogbo eyin te je olodije egbe PDP e wa on the mission lati didi dupo ni e negotiate ta ba fi le gboko e lo se coalition te lo fo weyin okay a para gbe interview yi bode o
1: ki seri
0: ba npe bosun
1: ki se sere sere ki yan to nowo ko to nora ko wa ma so pe ohun fe fi ma sere ki sawada
0: oda e so pa won yan si nbo tori e fi ni kenikan ba se place order fopo igba keji gomina awon wo le expect pon bo e kan hin ti wa
1: awon eyan bo
0: iji
1: an ba won soro in ta ba fi pamọ lo ni yi
0: see so, the likes of Edawole Oyele se se won bo
1: seri
0: baba edan bere ti mo bere
1: ba eda won fe gbele
0: see Edawole Oyele se nbo
1: se won fe gbele ni ki se pe won bo abi won bo
0: ah ri kan so se pelu yin
1: seri won bi ipade legeri ni
0: se Alhaji Kunmi Mustafa nbo
1: awon àwọn ọ̀nà ibi tán tòsí.
0: Ok ẹ ti gbọ́ kàn kó lọ́dọ̀ tí wọ́n wọ̀n lè wá dọ̀ yín mọ́.
1: kí n olóṣèlú ìṣepọ̀ wọn lè wá sọ̀rọ̀ wa lé
0: ní. sọ́là àdìrà sí ìdádé bíi ọlọ́pọ̀ èèyàn ń bọ̀ tó yà ti gbọ́ pé tí ìlà ti fẹ́ gbà àwọn àti èyí sí ẹ ti ń bá wọn sọ̀rọ̀.
1: alájọṣepọ̀ ló wọn àti amòfin barista Bọ́lá Wùnmí.
0: tí wọ́n ti jọ ń sọ̀rọ̀.
1: kò sí pàtàn já wọ́n lè máa sọ̀rọ̀ ìṣèlú gbangba àjọṣepọ̀ tipẹ́tipẹ́ alájọṣepọ̀ jọ ni wọ́n.
0: alájọṣepọ̀ jọ ni wọ́n.
1: alájọṣepọ̀ nu nínú òṣèlú èèyàn kí tilẹ̀kùn òṣèlú.
0: ṣé dr Sakabalogun bọ̀.
1: bàbá ò fẹ́ gbẹ́lẹ̀.
0: bàbá wo ni ò fẹ́ gbẹ́lẹ̀.
1: Sakabalogun ara àwọn tó gbin PDP nìyẹn igi téèyàn bá gbìn kì í fẹ́ kó kú.
0: ṣé wọn sọ fún yín pé wọn ní nomination náà àwọn alága kanṣu tí wọn ti consensus yẹn mú alága.
1: àná òfẹ́ gbẹ́lẹ̀.
0: wọn fẹ́ gbẹ́lẹ̀ wọ́n sì nominate yẹn fàlága kanṣu.
1: wọ́n lè nominate yẹn èmi ò mọ̀ torí mi sí nbẹ̀.
0: ṣé Edawole Oyele ṣé bàbá Nurin Akanbi ilé ibà ṣé wọ́n ń bọ̀.
1: wọn fẹ́ gbẹ́lẹ̀.
0: wọn fẹ́ gbẹ́lẹ̀ wọ́n sì nominate yẹn fún alága kanṣu.
1: wa àná ṣé ní nínú ní 1999 gbà tán dìbò tán ọlọ́run bá fọ́run kẹ́ bàbá Bọ́lá Ige. wọn fẹ́ gbẹ́ ìdílé wọn dẹ̀ ṣe mínísítà Ọbásanjọ́.
0: wọ́n ní ẹ ti ṣe ìgbàwọlé ọ̀nàrẹ́bù Muraini Adibọlá láti Barapa.
1: bẹ́ẹ̀ni.
0: àgbọ̀ kí fídíò yín ó trẹ́ǹdì ẹ̀ sí kí ló dé ìpariwo ẹ̀ gbóṣèlú yín bóde Muraini di kámpù fídíò sì trẹ́ǹdì ẹ̀ àsìgbọ́n kankan.
1: kó dìbò kó wọlé ni direction.
0: no ẹ nídìí popularity náà ní òṣèlú káyé lè mọ pa ẹwà pé ẹwà ń ta gbóṣèlú yín bóde.
1: òótọ́ ni èèyàn pariwo tó ń ta ni.
0: yes.
1: àmọ́ bí tí Muraini ti máa dìbò ní Barapa Central Ìbarapa North wọ́n mọ̀ pé Muraini ti dé. báwo lẹ́yìn tí àwọn tó wà ń bàdàn mọ̀ pé Muraini ti dé.
0: ẹ̀wọ̀n káwọn abúgbọ́dọ̀ mọ kò tẹ̀lé bí nǹkan ṣe ń lọ gbogbo olú òmù àwa làwọn mọ̀ torí káwọn ń tẹ̀lé bí nǹkan ṣe ń lọ.
1: àwọn tó wà ní Barapa Central Barapa North wọ́n mọ̀ pé Muraini ti dé.
0: o ti dé sí PDP.
1: wọ́n mọ̀ káwọn ti gbàlejò.
0: o ní o dẹ̀ dìbò
1: lagbado lọ́wọ́
0: Barapa North Barapa Central Federal Constituency.
1: Federal Constituency.
0: nínú PDP.
1: bẹ́ẹ̀ni.
0: ọ̀dà ní kúkúrú èdè báyìí ẹ
1: kí ni yorùbá
0: negotiate ẹ ní se coalition
1: coalition yàtọ̀ sí negotiate.
0: ok ṣe ẹ ní se coalition.
1: kò sí tí o lè ṣẹlẹ̀.
0: o tán coalition lẹ padà ṣe.
1: kò sọ bẹ́ẹ̀.
0: ẹ ní kò sí tí o lè ṣẹlẹ̀ coalition lẹ padà ṣe.
1: kì í ṣe pé ọ̀tọ̀ ni pé kò sí tí o lè ṣẹlẹ̀ ọ̀tọ̀ ni pé tí o ti
0: ṣẹlẹ̀. ẹ ti ń fún alálàwánsì nù alálàwánsì coalition ẹ ti ń fún alálàwánsì nù pẹ́sì coalition.
1: nínú research titi wa wọ́n pe degree of freedom.
0: ok ó yẹ ṣàlàyé as a political scientist.
1: degree of I'm talking as a scientist, not political scientist.
0: olùsèlú ni àgbà òsèlú ẹdún kò sí báyìí. so scientist politics ẹ̀dàpọ̀.
1: jerry èèyàn sọ pé nínú òṣèlú gan pàápàá
0: àfi
1: gbọ́gbọ́n dàn afi ko si kankan afi bo o le so po Olorun ni
0: e ti fun wa lala once bayi pe coalition se ko sele
1: o le sele o le sele oto ni negotiation
0: negotiation
1: ni pe mo gbe tin ta wa fun e ele lo ra ele lo san wo e
0: negotiation nu
1: o be ni
0: pe wa coalition
1: pe
0: ani so ti ko se to fe won wonu business mo pelu mai ko so ti
1: be ni in ton pe ni pe collaboration ni e oto ni investor
0: ta le fe ba se coalition
1: ko ti se eni kankan
0: si sa fa ni e je wo ba
1: awon na le ba na se coalition ko si tin ko on ka ku lo wa loju oja
0: ta le ba se coalition
1: sa fa le ba se coalition api an le blo fe ba se coalition che because kon to se bi kan ni gbogbo ta ta se ru egbe oselu ai so ta ara wa o ai so ta ara wa toro wa ba jo gbo a jo soro e so tara wa
0: oda e se mo dupe e se n ta pe yin te je wa alaga fun egbe oselu PDP ni ipinle oyo barrister rahman akeso god bless you sir
1: mi e ma ko ni nkan ti mi je o
0: ki le nje
1: professor ni
0: okay professor rahman akeso e ma binu professor rahman akeso e se n ta pe yin te je wa thank you very much o ya bosun je da to mi laarin seju kan si keji an lo si osun a fe gbalejo eyin ikan pataki nu awon honorable to duro dede ni ipinle osun ti won si je alaga fun igbimo oniroyin ninu igun tin polongo obo fun eyin ademola adeleke iyun honorable bami dele salam federal rep ni won lowo lowo bayi ni ipinle osun ni e tin soju osun ni ile asoju to fi labuja e mo gbo profile won gbamba padade bosun bi je ni datomi na e ku kale

0: Flash FM 105.5.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápò ya. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2.5 naira. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama,
2: tàbó LENDE, NCE, HND, A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú Direct Entry.
1: Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A, Ọba Akran Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
3: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages and courses in other core areas of IT. They also offer full-stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
4: Ọ̀rẹ́ mi, ṣé pé àgbọ́ mi ṣì ń jò?
5: Bá máa ṣe rí nìyẹn o.
4: Bí àgbọ́ mi ṣe ń kó tó. Ó mú mi rántí ìgbà tí ṣínà ń yàgbẹ́ gbòòrò léraléra.
5: Bẹ́ẹ̀ ni o. Ta ló lè gbàgbé bí agbára ṣínà ti sá lọ? Àbí ohun tí ojú ìwọ fúnra rẹ rí?
4: Ọpẹ́lọpẹ́ ORS àti tábúlẹ́ẹ̀tì zinki. Ṣínà mi kò jẹ́ pàdánù omi ara bí àgbọ̀ mi láyé. Mo fún ní tábúlẹ́ẹ̀tì ORS láti fi rọ́pò omi tí ó ń jáde lára rẹ̀ gẹ́lẹ́ bí ẹ ṣe ń pọnmi padà sínú àgbọ̀ mi.
5: Ṣùgbọ́n pípọnmi padà sínú àgbà omi kọ́ ló máa dá jíjò tàbí ìgbẹ́ gbuuru dúró?
4: Bẹ́ẹ̀ni o, iṣẹ́ ti tábúlẹ́ẹ̀tì zinc ń ṣe nìyẹn. Ó máa ń dá ìgbẹ́ gbuuru dúró àti ìpadàbọ̀ wá ìgbẹ́ gbuuru sínú ara.
5: Ká ní pé wọ́n lè ṣe ORS àti tábúlẹ́ẹ̀tì zinc fún àgbà omi mi? Ìbá dára o.
4: Ọ̀rẹ́ mi, o lè payọ lẹ́rìn. Wo, ọkọ rẹ ni yóò gbọ́ sílẹ̀. Sóṣokoto rẹ mú dáradára. A rójú tu rẹ.
6: Pẹ̀lú ìgbẹ́ gbuuru, ORS a máa dá omi ara tó ti sọnù padà bọ̀ sípò. Àti pé lílo tábúlẹ́ẹ̀tì zinc fún ọjọ́ mẹ́wàá gbáko, á dá ìgbẹ́ náà dúró lára ọmọ, á sì wà ní àlàáfíà.

0: bàbá akọrin látàárọ ni o ti sú mi igbó gan la nlọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ohun rè.
2: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashe.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káàṣì ẹ̀. Ṣo ti Káàṣì ẹ̀? Mo ti Káàṣì ẹ̀.
4: Flash FM 105.5.

0: Flash FM 105.5.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣèdó.

0: bàbá akọrin látàárọ ni o ti sú mi igbó gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó òun rè.
2: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashe.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú orun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint tó sọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káàṣì ẹ̀. Ṣó ti Káàṣì ẹ̀.

0: ọ̀rẹ́ kú ìkàlẹ̀. Ǹjẹ́ ó jẹ́ ohun tó fẹ́ má ṣe ṣe fún ọ láti dáríji ènìyàn tó bá ṣẹ ọ bí? Lónìí, lórí ètò ìwòsàn ìrora ọkàn, à ń pè ọ láti kọ́ bí a ṣe ń dáríji ohun tó jẹ́ kókó pàtàkì ìgbàgbọ́ wa bí kìrìsìtẹ́nì. Ẹ káàbọ̀ sí orí ètò ìwòsàn ìrora ọkàn, ẹ sì ṣeun pé ẹ darapọ̀ mọ́ mi. Orúkọ mi ni Ayọ̀ Olúgbùsì. Ètò ìwòsàn ìrora ọkàn yìí jẹ́ àgbéjáde ti ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà. A ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìtàn Christopher àti Esteri tí wọ́n ń wọ̀yá ìjà pẹ̀lú jíjọ̀wọ́ ìbínú wọn sí olè kan.
1: Christopher, àgbébọ̀ adìyẹ wa ti sọnù. Christopher, ṣé o gbọ́ mi? Àgbébọ̀ adìyẹ wa.
2: Christopher, Esteri ìyàwó rẹ̀ àti àwọn ọmọ wọn mẹ́fẹ̀ẹ̀fà ń gbé lórí ilẹ̀ kékeré kan lónìí. Esteri rí pé àgbébọ̀ adìyẹ àti ìyá ewúrẹ́ wọn sọnù.
1: Ìyá ewúrẹ́ náà sọnù pẹ̀lú.
2: Lálàálẹ̀, Esteri a máa kó àwọn ẹran rẹ̀ sínú ilé wọn fún ààbò. Àwọn ẹran ọ̀sìn wọn yìí pèsè ẹyin àti wàrà tó tó fún ìdílé wọn láti jẹ.
3: Esteri, bóyá o kò tilẹ̀kùn dáadáa lálẹ́ àná ni?
1: Ó dá mi lójú pé mo ti dáadáa o.
3: Wo, jẹ́ ká kọ́kọ́ wonú ọgbà, ó ṣe é ṣe ká rí ń bẹ̀.
1: A gbọ́dọ̀ rí wọn o. Báwo ni a ó ṣe bọ́ àwọn ọmọ bí a kò bá rí wọn?
2: Wọ́n wá ibi gbogbo, ṣùgbọ́n wọn kò rí ewúrẹ́ àti adìyẹ wọn.
1: Ó dájú, ẹnìkan ti jí wọn gbé o.
2: Ọ̀sẹ̀ ń gorí ọ̀sẹ̀, Christopher àti Esteri gbìyànjú láti gbé láìsí wàrà tàbí ẹyin tó tó láti bọ́ ìdílé wọn.
1: A kò ní tó láti bọ́ àwọn ọmọ, kí la ó ṣe báyìí?
2: Christopher gbìyànjú láti ronú ẹni tó lè gbé ewúrẹ́ rẹ̀, bóyá ará àdúgbò tàbí àjèjì, ṣùgbọ́n ta ni?
3: Mímu tí yìí ti sú mi gan, kò lọ lẹ́nu mi mọ́. A nílò láti wá ewúrẹ́ wa, kò kan lè ra bẹ́ẹ̀ lásán.
4: Christopher, arákùnrin, kí ló ṣe tó fajúro báyìí? Ṣé o kò fi ṣúgà sí tíì rẹ tó ni?
1: Tíì dúdú ni, kò fẹ́ràn tíì dúdú, a kò sì ní wàrà.
4: Ọ̀rẹ́, ìdí tí mo fi wá rí ọ nìyẹn. Mo rí ewúrẹ́ yín tí wọ́n sun mọ́lẹ̀ nínú oko Lambo.
3: Ewúrẹ́ wa, sódò ọ lójú.
4: Mo mọ bí ewúrẹ́ yín ṣe rí. Ó dá mi lójú, tí yín ni
3: Lambo. Ó jí ewúrẹ́ wa, èyí banilójú dẹ́pọ̀.
1: Lambo, ó ti jẹ́ aládùúgbò wa fún ọ̀pọ̀ ọdún. Báwo ni o ṣe lè ṣerú nǹkan bẹ́ẹ̀?
2: Fún ọjọ́ díẹ̀ lẹ́yìn rẹ̀, Christopher bá ara rẹ̀ jìjà kadì pẹ̀lú ohun tí yóò ṣe sí i.
3: Wo, Esteri, ó ṣe mí bíi kí n sọ fún gbogbo ènìyàn pé wọn gbọ́dọ̀ bá Lambo dà wò pọ̀ tàbí kán lọ bẹ̀ẹ́ wò. Ibi ó sì pa àwọn ọmọ rẹ̀.
1: Mo mọ̀ bó ṣe rí lára rẹ̀, olólùfẹ́ mi. Ṣùgbọ́n jẹ́ ká béèrè lọ́wọ́ Ọlọ́run kó ràn wá lọ́wọ́ láti dáríji Lambo.
5: Christopher, báwo ni ọ̀rẹ́ mi?
3: Mo wà dáadáa, Samuel. Jókòó.
5: Ó ṣe. Lambo ló ní kí n wá síbí o. Ó sọ fún mi pé òun gbé ọ léwúrẹ́. Wo, ó kábàámọ̀ nípa ohun tó ṣe o. Ó sì fẹ́ kó o dáríji òun. Ṣé ó dáríji Lambo bí?
3: Ó dáa.
5: Má fi èèyàn sínú ọ̀rẹ́ mi.
3: Samuel, àwọn ọmọ wa ti wà nínú ibi fún ọ̀pọ̀ ọ̀sẹ̀, tí wọ́n sì ń ké lálẹ́ láìsí míìkì láti ara ewúrẹ́ àti ẹyin adìẹ. Ó wá fẹ́ kí n dáríji Lambo ní kíákíá bá náà.
5: Ọ̀rẹ́ mi gbọ́, ó yé mi. Má ṣe ní ìkorò ọkàn, Christopher. Ṣé ọ rántí pé kìrìsìtẹ́nì ni ọ́?
3: Wo, Samuel, èmi náà ń béèrè lọ́wọ́ Ọlọ́run pé kí ó ràn mí lọ́wọ́ láti dáríji Lambo.
5: Ó yé mi. Ṣùgbọ́n bí o bá dáríji, o gbàgbé pé ó ti ṣẹlẹ̀ rí.
3: Mo gbọ́ ọ, ṣùgbọ́n nígbà táyé bá ń jáyé, ìmọ̀ràn ti pé ó gbé mi léwúrẹ́.
1: Báwo ni a ṣe lè gbàgbé pé ó gbé ewúrẹ́ wa?
3: o si nilo lati da pada
1: ati adiye
5: o gadi e bayi sugbon o ti je adiye na
1: eh o se kini
5: sugbon eran yin si wa lodo re o le dayun pada e gbo mi lododo Christopher ore mi bi o ba ti dariji gbogbo re tan sibe niyan o tan na nu
3: rara mo dariji sugbon o si ni lati da ewure na pada
1: ati adiye kan
6: ha lose to tele ni sosi oluso agutan se iwasu nipa idariji
7: olorun dariji wa jesu dariji wa e je ki a foriji awon to se wa
6: nitori na arakunrin ati arabinrin mi bi e ko ba dariji arakunrin yin ikoro okan ati ibinu yen yo kan ma pa o lara ni
2: esteri mo pe oun si ni ikoro okan nigba kugba ti oun ba ronu nipa lambo
1: mo mo pe mo nilo lati dariji lambo sugbon bawo
6: bibeli wi pe satani a ma lo ibinu wa lati so wa di eru ikoro okan laipe yo pa orun
3: mo dariji lambo sugbon gbogbo igba ti awon omo mi ba nke fun ebi inu won bi mi lekan si ti abu ewure mi ni mo gbo tin dun o ti tun su kan to ti gbe lo sugbon abu ewure niyan o daju
1: abu ewure wa niyan o
8: jo dariji mi jo dariji mi ko si gbe ewure ipada ewure atomo re na mu ko wa takun gba pada
1: ha
3: lambo ibi pa awon omo mi nitori re
8: mo mo tori e na mo fi n toro aforiji lowo re n to sele ni pe idile mi gan na mo o ri eran je fun opo ose lo fa mo wa rin koju oko re lojo na ni mo wa ri awon eran ti won rin mo wo tun mo wo si mo ri pe nikan ko wo mi o ni mo fi mu ohun ti mo fe nu won
3: sugbon lambo a ni ifokantan ninu re
8: mo mo ki mo se n ti o da se o dariji mi mo mo adie wa pelu laipe bi mo ba ti rori ofe re
2: leyin igba die Olorun ran Christopher ati Esther lowo lati dariji lambo
3: Esther aya mi je ka gbadura papo Olorun mi jowo ran wa lowo lati dariji lambo patapata
1: jowo pese fun lambo ati idile re ki ebi ma ba pa won
3: amen
1: sugbon Christopher lati sisin lo je ki a ma mojuto awon eran wa daada
3: ododo lo so
2: idariji ni igbese tin ran wa lowo lati gba iwosan ninu irora okan idariji tumo si pe a de enikan sile ninu idajo won ti a si mo pe olorun to je onidajo to pe yo se idajo to to a ko wa igbesan fitisi jemisi stefano Magdalene ati Rebecca bi won se fi oju to jinle wo itan yi
5: Magdalene Rebecca Stefano
9: mi o sun
5: ha lori itan yi bawo ni o se pare gbolo yi fun mi idarije ki se
10: gbigbagbe ohun to sele
9: ori so
10: be ni Rebecca idariji kii si se pe a nso pe ohun to sele ko dun eniyan
5: bẹẹni o idariji kii se nkan ojiji o ma n gba akoko
10: bẹẹni
5: o tọrọ kẹlẹbo ti rinu
9: kii
5: si se pe a nso pe ohun ti ẹnikeji se tọna
10: o Stefano nkan miran idariji kii se pe ki a tun ni ifọkantan ninu iru ẹni bẹẹ pada lẹsẹkẹsẹ o
5: iyẹn se pataki Magdalene nigba ti a ba le ja igbẹkẹle eniyan kulẹ ẹni bẹ́ẹ̀ nílò láti tún kọ́ ni.
9: Káre jimisi kú iṣẹ́ ọpọlọ.
5: bí o bá jẹ́ kí wọ́n ṣe ohun tó ń dunni sí ọ nígbà gbogbo láì bìkítà eléyìí yóò jẹ́ ìwà òmùgọ̀ gidigidi.
10: Ìwà òmùgọ̀ gbáà bẹ́ẹ̀ ni o Stefano. Christopher wa ní gbogbo ìdí láti mójútó àwọn rẹ̀ dáadáa.
4: Bẹ́ẹ̀ni báyìí nínú ìtàn yìí gan a rí pé Lambo ó sẹran tó jí padà ṣùgbọ́n bí kò bá lè dẹ́ran òun padà ńkọ́ àbí jù bẹ́ẹ̀ lọ tí kò bá tilẹ̀ bẹ̀bẹ̀ fún ìdáríjì ńkọ́ ìjẹ́ Christopher ìbá dáríjì.
10: Lóòótọ́ nígbà mìíràn ẹni tó ṣẹ̀ lè kú tàbí ká má rí wọn mọ́.
11: Bẹ́ẹ̀ni
10: ṣe àtúnwá lè dáríjì wọn ni.
5: Rebecca ṣé òun bèrè bóyá ìdáríjì dá lórí kí ẹni kejì tọrọ àforíjì ni.
10: Roti Jésù lórí àgbélébu o Rebecca ó ní bàbá dáríjì wọn nítorí tí wọn kò mọ ohun tí wọ́n ń ṣe.
5: Bẹ́ẹ̀ni
10: ṣé o mọ̀ kò sí ẹni tó ń tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀ lórí àgbélébu kò sí.
11: Magdalene n kò rọ bẹ́ẹ̀ rí o.
4: Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ìdáríjì jẹ́ ohun tí à ń ṣe fúnra wa kò dá lórí ẹnì kejì o.
10: Ẹ ṣe bí a ṣì lè dáríjì ènìyàn kí a tún retí pé kí o wá jẹ ìyẹ ẹsẹ rẹ.
11: Bẹ́ẹ̀ni dáadáa.
4: Ìjìyà wọ̀nyí ngbà náà kí wá ni wọ́n lè jẹ́.
5: Ìbéèrè rẹ ò le jè mísì bí ó bá jí ewúrẹ́ o ní láti dá a padà.
10: Orí yẹn sọ tàbí bí ènìyàn bá rúfin wọ́n lè ní láti lọ sí ẹ̀wọ̀n.
5: Kárí
4: ìyẹn kò sọ pé o ò tí ì dáríjì wọn.
10: Rárá
11: òótọ́ o àmọ́ lérò tèmi nígbà míì ẹ̀wẹ̀ ẹni tó ṣẹ̀ kò lè san padà o. Fún àpẹẹrẹ bí ọkùnrin kan bá fipá bá ọ̀dọ́mọbìnrin kan lò pọ̀ kò lè dá ìbálẹ̀ rẹ̀ padà.
10: Ṣé dá padà
11: orí sọ o
5: orí yẹn ò ṣọpọ̀
10: bóyá ó lè ṣe nǹkan láti fi hàn pé òun túbá fún ohun tó ṣe nígbà tó mọ̀ pé kò lè tó.
4: Ní báyìí ẹ tiẹ̀ jẹ́ kí n béèrè ìbéèrè lọ́wọ́ yín.
10: Ìbéèrè ìbéèrè wo.
4: Báwo ni a ṣe lè mọ̀ nígbà tí a bá ti dáríjì èèyàn tán pátápátá.
5: Mo rò pé nígbà tí a bá tún di ọ̀rẹ́ padà.
4: Stefano ṣe o rò bẹ́ẹ̀. Ronú nípa rẹ ìbádọ́rẹ́ wà fún inú rere àwọn ẹni méjèèjì o kò sì ní agbára lórí ẹnì kejì rẹ ṣó mọ̀.
10: Orí sọ ìdáríjì jẹ́ ohun tí a ń ṣe fúnra wa fún ìlàjà a nílò àwọn igun méjèèjì.
11: Ó dáa ẹ jẹ́ kèmi gbìyànjú a lè mọ̀ pé a ti dáríjì ènìyàn nígbà tí kò bá dùn wá mọ́ tí a bá ronú nípa ohun tí ẹni náà ti ṣe fún wa.
4: Bẹ́ẹ̀ gan lórí.
10: Tí o kò sì ronú ibi sí wọn o mọ̀ a máa ń kó sínú àwọn tó yí wa ká pẹ̀lú ọ̀rọ̀ wa nígbà tí a kò bá dáríjì.
4: Bẹ́ẹ̀ ni ìyẹn sì tún máa ń yọrí sí èdè ayédè síwájú sí i.
5: Gbogbo eléyìí le gan-an ni.
4: Kò sẹ́ni tó wá sọ pé ìdáríjì rọrùn o.
5: Kò rọrùn rọrùn.
12: Ọ̀rẹ́ ǹjẹ́ ẹnìkan wà tí o nílò láti dáríjì lónìí? Kíkọ́ láti dáríjì túmọ̀ sí pé lóòótọ́ ni a mọ ohun tí Kristi ṣe fún wa. Kò sí ìṣe kan èrò búburú kan tí ó kọjá ìdáríjì Kristi. Nítorí náà bí a bá lè lọ sọ́dọ̀ bàbá wa tí ń bẹ ní ọ̀run kí a sì béèrè fún àánú rẹ̀, ṣé ìwọ náà kò ní ṣe nǹkan yìí fún arákùnrin tí ó nílò ẹ̀bùn yìí kan náà ni? Ǹjẹ́ o nílò ẹni tí o lè bá sọ̀rọ̀ tàbí ẹni tí o lè gbàdúrà pẹ̀lú rẹ̀? Jọ̀wọ́ kàn sí wa ní ẹgbẹ́ bíbélì tó wà ní agbègbè rẹ. Ìgbà mélòó ni ó yẹ kí o dáríjì ẹlòmíràn? Ṣé ẹ̀kan ni, ẹ̀ẹ̀mejì, ẹ̀ẹ̀meje àbí àádọ́rin? Àwọn ọmọ ẹ̀yìn bí Jésù ní ìbéèrè yìí kan náà. Bí ọ̀pọ̀ nínú wa wọn kò lérò pé kí àwọn jọ̀wọ́ ẹ̀tọ́ wọn láti dájú ẹlòmíràn sílẹ̀ pátápátá pàápàá bí ẹnì kejì náà kò bá kí ń tọrọ àforíjì. Kàn tẹ́tí sí bí Kristi ṣe fèsì nínú ìtàn yìí.
13: Lọ́jọ́ kan nígbà tí Jésù ń kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nípa ìjọba ọ̀run, Pétérù béèrè ìbéèrè tó le kan lọ́wọ́ rẹ̀.
14: Olúwa, nígbà mélòó ni arákùnrin mi ó ṣẹ̀ mí tèmi ó sì dáríjì mọ́ títí di ìgbà méje?
15: Rárá o, èmi kò wí fún ọ pé títí di ìgbà méje bí kò ṣe títí di ìgbà àádọ́rin méje.
13: Pétérù àti àwọn yòókù rẹ̀ kò mọ ìtumọ̀ ohun tí Jésù ń sọ. Nítorí náà Jésù sọ ìtàn yìí fún un.
15: ni ojo kan oba kan pinu lati je ki awon iranse re wa se isiri owo ti won je nigba ti o bere si gba ijabo isiri owo na amu iranse kan wa ti o je ni owo pupo iranse na ko le san gbese re tan lai lai
16: o ko le san owo ti o je fun mi ni
17: jo oluwa mi mo be o da mi sile bi ogidira je ki ma lo ni omi ni na ki le sise ki le san owo ti mo jo gbogbo re
16: jade kuro nibi lo kuro lodo mi
17: jo ma si gba omo mi idile mi awa yi na ni akoju be lo
16: mo ni jade lo
17: jo oluwa mi jo
16: oda dide o ti gba lowo mi ju ohun ti o le san pada lo koda bi o ba fi gbogbo ojo aye re sise o ko le san iye ti o je mi nitori na dide ki o si lo sile re ko di ominira
17: eh o seun o ko le dupe lowo re to o seun
2: loju ona re nigba ti o jade iranse ti adariji na pade iranse miran to nje lowo kekere lojiji o gba arakunrin yi ni orun mu
17: san gbese to je mi jowo o ti fe fun mi ni orun pa o jowo mu be o sare fun mi emi o si san gbogbo ohun ti mo je o fun o
2: alai ni lari niyan alai wulo e niyan ni e gbo eso e mo okunrin yi lo ki e fi sinu tubu ti yo fun bi owo mi san
17: raro awon salu fun mi won san omo ya pada won mo se leri mo ko ninu akoko die
2: raro e mu lo bayi eyin eso
15: nigba ti o ba gbo ohun to sele inu re ko dun
16: e pin iranse yen pada wa eniyan buruku ni o mo fi gbogbo gbese ni jiyan nitori pe o be mi se ko ye ki o sanu iranse elegbe re gege bi mo se sanu re
15: inu bi oba popo ti o fi pase pe ki won so iranse akoko sinu tubu
16: e ju sinu tubu titi yo fi san gbogbo gbese re pada fun mi
15: bayi ni baba mi tin be ni orun yo sese si o ti o ko ba dariji awon elomiran pẹ̀lú gbogbo ọkàn rẹ̀.
12: Ọ̀rẹ́ mi olùfẹ́, ǹjẹ́ ìtàn yìí ràn ọ́ lọ́wọ́ láti mọ ìdí tí a fi ní láti dáríji àwọn tó ṣẹ̀ wá? Fetísí Jémíìsì, Stéfánò, Magdalénì àti Rèbékà bí wọ́n ṣe fi ojú tó jinlẹ̀ wo ìtàn yìí.
18: Ìtàn tó lágbára púpọ̀ leléyìí.
9: Bẹ́ẹ̀ni
18: o. Kódà kí wàá ní ìdí tó fi yẹ? Ó fi yẹ fún wa láti dáríji àwọn ènìyàn tó bá ṣẹ̀ wá.
5: Jémíìsì, ǹjẹ́ o ní àwọn ọ̀nà kan á dàbí ìránṣẹ́ àkọ́kọ́ nínú ìtàn yìí.
10: Bẹ́ẹ̀ni Stéfánò, kò sí ọ̀nà tí a lè gbà san padà fún Ọlọ́run fún ohun gbogbo tí a jẹ́ nítorí ẹ̀ṣẹ̀ wa.
11: Ṣùgbọ́n síbẹ̀ Olóhun ṣe ìdáríjì gbogbo gbèsè wa pátápátá.
10: Bẹ́ẹ̀ ni o Rèbékà, nítorí náà a ń dáríji àwọn mìíràn nítorí a rántí pé àwa pàápàá jẹ́ ẹlẹ́ṣẹ̀.
11: Bẹ́ẹ̀ni a nílò olùgbàlà gẹ́gẹ́ bí àwọn tó ṣẹ̀ wá ṣe nílò rẹ̀.
10: Orí sọ o.
5: Bí mo bá rántí bí Jésù ṣe dáríji àwọn tó ṣẹ́ tó nígbà tí wọ́n fìyà jẹ́ lórí àgbélébú nígbà náà n ó rò ó pé mo lè dáríji àwọn tó ṣẹ̀ mí pẹ̀lú rọrùn.
10: Bẹ́ẹ̀ni.
18: Ẹ mọ́ gbàgbé pé inú àdúrà Olúwa a máa ń wí ń bẹ̀ pé dárí ẹ̀ṣẹ̀ wa jù wá bí àwa ṣe ń dáríji àwọn tó ṣẹ̀ wá. Ṣùgbọ́n síbẹ̀ Jésù kìlọ̀ ó ní bí ẹ̀yin bá fi ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jì wọ́n bàbá yín tí ń bẹ ní ọ̀run náà yóò fi ẹ̀ṣẹ̀ tiyín jìyìn. Ṣùgbọ́n bí ẹ̀yin kò bá fi ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jì wọ́n bàbá yín náà kì yóò fi ẹ̀ṣẹ̀ tiyín jìyìn.
10: Òtítọ́ ni o Jèmísì, nítorí náà a dáríji àwọn mìíràn nítorí a fẹ́ kí Ọlọ́run dáríji wa.
5: Bí mo ṣe ń gbọ́ ìtàn náà lọ, ṣé ni ọkàn mi lọ sọ́dọ̀ ọmú tí a wakọ̀ tó pa ẹbí mi lọ́dún díẹ̀ sẹ́yìn? Mo ti ń bá a yan odi láti ìgbà yìí wá o. Dájúdájú ó jẹ̀bi àìdára ṣíṣe, ṣùgbọ́n èmi pàápàá ti rí ìdáríjì o. Èmi kò yẹ fún nígbà tí Ọlọ́run wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi dànù.
18: Stefano, ṣé nítorí èyí o ti wọn ní kò sínú sí láti ìgbà yìí wá ni?
5: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni, ṣùgbọ́n kò sì tilẹ̀ mọ̀.
18: Wà á wò ó, ta wá ni ó ń jìyà báyìí? Ọmọ tí ni àbí wọ?
5: Ó èmi sì èmi kúkú ni kí n má parọ́ èmi ni.
18: Stefano, bí àìní ẹ̀mí ìdáríjì ṣe ń ṣe nìyẹn o, àwa ni à ń jìyà nígbà tí a kò bá ṣèdáríjì. Láti dáríjì jẹ́ orí ọ̀fẹ́ eléyìí tí Ọlọ́run fi ń fúnni, kìí ṣe ohun tí a lè ṣe fúnra wa. Stefano, béèrè pé kí Ọlọ́run kó dá ọ sílẹ̀ kúrò nínú ìkorò ọkàn yìí, bí bẹ́ẹ̀ kọ́ yóò pa ọ́.
10: Orí yẹn sọ o Jèmísì, nígbà tí a kò bá sì dáríjì ó dàbí ẹni pé à ń pọn ẹni tó ṣẹ̀ wá kiri ní gbogbo ibi tí a bá ń lọ ni.
5: Àwòrán tó pani lẹ́rìn-ín nìyẹn o.
10: Àbí
5: ro irú ẹrù tí mo ti ń rò ká pẹ̀lú ọ̀mú tí yẹn ní ẹ̀yìn mi fún gbogbo ọdún wọ̀nyí.
11: Otítọ́ gbáà ni Sífánù, a nílò ìrànlọ́wọ́ Ọlọ́run o tó pọ̀ láti lè dáríji ni.
5: Wo ṣé o mọ̀ nínú àṣà tèmi a máa ń fi jẹ́ olóòótọ́ hàn sí ìdílé wa nípa gbígba ẹ̀san ni o. Bẹ́ẹ̀ni, ó jẹ́ ìwà tiwa, a gbọ́dọ̀ gbẹ̀san ni.
10: Bẹ́ẹ̀ni o Stefano, ṣùgbọ́n níbo ni ó ti bá wa dé? Mo rò pé ńṣe ni Jésù fi ọ̀nà tó dára jù hàn wá, ọ̀nà tó yàtọ̀ gédéńgbé.
18: Òdodo ọ̀rọ̀, ọ̀nà tó ga púpọ̀ sí ni kí a tó wá lọ lónìí. Ẹ jẹ́ ká bi Ọlọ́run bóyá ẹnìkan wà tí a nílò láti dáríjì, tàbí bóyá a ti ṣe ẹnìkan a sì nílò láti béèrè fún ìdáríjì wọn fún wa. Nítorí náà fún àkókò díẹ̀ ẹ jẹ́ kí a di ojú wa kí a sì béèrè lọ́wọ́ Ọlọ́run láti ṣe ọkàn wa sí àwọn èèyàn bẹ́ẹ̀. Bíbélì wípé bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa yóò dárí gbogbo ẹ̀ṣẹ̀ wa jì wá. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, mo béèrè pé kí o ràn wá lọ́wọ́ láti dáríji àwọn tó ṣẹ̀ wá, kí o sì ràn wá lọ́wọ́ láti tọrọ ìdáríjì lọ́wọ́ àwọn tí a ṣẹ̀. Ní orúkọ Jésù ni a gbàdúrà.
5: Àmì.
11: Ó ga o, ṣe ló dàbí wípé mo wẹ ara mi mọ́, mo yán kàn-kàn.
5: Àwọ̀ Rebecca, bẹ́ẹ̀ lórí o, ní tèmi ṣe ló dàbí ẹni pé nǹkan kan tó wúwo ṣe ló jáwé lára mi.
18: Gẹ́lẹ́ bó ti máa rí nù, iṣẹ́ ìyanu ìdáríjì nìyẹn.
10: Bẹ́ẹ̀ni.
5: Iṣẹ́ ńlá ni.
12: Ìdáríjì a máa gba òógùn, omijé àti ẹ̀jẹ̀ gẹ́gẹ́ bí Jésù ṣe fún wa. Láti dáríjì tọkàntọkàn, o nílò òye ìfẹ́ Ọlọ́run fún ọ. Ẹsẹ̀ Bíbélì yìí nínú ìwé Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹtàlá rán wa létí pé bí a bá ṣe ń rántí bí Olúwa ṣe dáríjì wá, bẹ́ẹ̀ ni àwa náà ṣe gbọ́dọ̀ dáríjì àwọn ẹlòmíràn. Ẹ máa farada fún ara yín, ẹ sì máa dáríjì ara yín bí ẹnikẹ́ni bá ní ẹ̀sùn lòdì sí ẹlòmíràn. Gẹ́gẹ́ bí Kristi ti dáríjì yín, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin náà máa ṣe.

Ǹjẹ́ o ń bá ìdáríjì jìjà kadì? Ǹjẹ́ o nílò ẹni tí o lè bá sọ̀rọ̀ tàbí ẹni tí o lè gbàdúrà pẹ̀lú rẹ? O lè kàn sí wa ní ẹgbẹ́ Bíbélì ní agbègbè rẹ.

0: káàbọ̀ padà sórí ètò ìwòsàn ìrora ọkàn eléyìí tó ń lọ lọ́wọ́ ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM. Mo sì lérò wípé ẹ ti gbádùn eré oníṣe eléyìí tẹ̀ gbọ̀n tó ń kọ́ wa nípa bí a ṣe lè dáríjin ara ẹni àti bí a ṣe lè dáríjin ara yòókù. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà la ti rí ọ̀nà eléyìí tó jẹ́ wípé nígbà tí èèyàn bá ṣẹ̀wá ọ̀nà tá a fi gbé sọ́kàn a rí wípé lọ́pọ̀ ìgbà ìpalára gangan ló ń ṣe fún àwa lára wa ká tún wá máa sọ àwọn tí wọ́n ṣẹ̀wá yìí tá a tún dáríjìn yóò wúwo lọ́kàn wa bí ìgbà tó jẹ́ wípé èèyàn gbé ohun irin sọ́kàn ni. Ìdí rèé tí a fi ń kọ́ wa bí a ṣe lè dáríjìn àwọn tó bá ṣẹ̀wá àti ara wa gangan náà bá ṣe lè dáríjìn wa. Eléyìí náà ni mo sì fi ń kíyè káàbọ̀ padà sí abala eléyìí tá a ti máa fi ìbéèrè jomitoro ara wọn lórí ètò ìwòsàn ìrora ọkàn láti ọwọ́ ẹgbẹ́ bíbélì ti nàìjíríà tá a mọ̀ sí bible society of nigeria. Bẹ́ẹ̀ sì ni bàbá wa àwọn náà ti wà ń kalẹ̀ pastor daniel fárìndé ẹ kọ́kọ́ bá mi kí àwọn ara ilé ná.
1: Ẹ̀yin ara ilé mo kí wa kó dédé àsìkò yìí o ọlọ́run ti ń bẹ lọ́run tó mọ gbogbo ẹ̀ṣẹ́ gbogbo wa yóò dáríjì wa o.
0: Àmì ní orúkọ jésù. Bákan náà ni ẹ lè darapọ̀ mọ́ wa nípa pípè wá sórí 0916188 7383 lẹ́ẹ̀kan sí 0916188 7383 òun ni nọ́mbà tẹ fi lè pè wá sórí ètò yálà bí ètò ṣe ń lọ lọ́wọ́ tàbí nígbà tí àbá parí ẹ láǹfààní láti pè wá ní ìgbà tó bá wù yín bóyá ní ohun kan tí ẹ fẹ́ bá wa sọ ní bóyá ní ẹ̀dùn ọkàn kan eléyìí tó kọ̀ tí kò fi yín sílẹ̀ tí ò sì fúyẹ́ lọ́kàn yín ẹ pè wá kàjọ sọ a sì nígbàgbọ́ wípé pẹ̀lú orúkọ jésù kristì tó ń bẹ láàyè yóò bá wa yanjú ẹ. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìbéèrè àkọ́kọ́ eléyìí tó ń sọ wípé kí ni a lè pè ní ìdáríjìn gangan tá a bá ní ká wò látinú bíbélì àti nípa ti ìròrí tàbí ohun tí à ń gbé sọ́kàn kí la lè pè ní ìdáríjì tòótọ́.
1: Ẹ ṣe ìdáríjì tòótọ́ ni wípé kí èèyàn yọ̀ǹda nínú ọkàn rẹ̀ láti inú wá ni gẹ́gẹ́ bí eré oníṣe yẹn tí a gbọ́ eré mọ̀ pé kò rọrùn fún ẹni yẹn láti gbàgbé wípé èèyàn gbé òun lẹ́ran wọ́n tún wá ń gbọ́dọ̀ ránké nínú ilé rẹ̀ adìyẹ ó ti pa ó ti ṣe gbogbo ẹ̀ kò rọrùn láti gbàgbé kò sẹ́ni tó ní ká gbàgbé. Ìdáríjì ni wípé láti yọ̀ǹda láti inú ọkàn wa wípé n tí èèyàn ṣe sí wa tó dùn wá kan egun àfilẹ̀ sí ẹsẹ̀ àgbélébùú bí a ṣe sọ ní àkórí tá a ṣe gbẹ̀yìn àfilẹ̀ sí ẹsẹ̀ àgbélébùú. Ìdáríjì tòótọ́ ni wípé kẹrù wíwo yìí kó kúò lọ́kàn wa kó kúò lára wa kámo kúò ẹ mọ́ jẹ́ tàn yín gẹ́gẹ́ bọ́ ṣe ṣàlàyé nínú eré oníṣe yẹn ìdáríjì kìí ṣe tó rọrùn so kìí ṣe tá à ń sọ fún yín pé ó rọrùn láti ṣe. Yorùbá máa ń sọ kinní kan yín pé ẹni ìjà ò bá dé bá nípẹrẹ lọkùnrin olójú n tí èèyàn lè ṣe síyàn ó kéré ó tóbi ni tí èèyàn máa gbàgbé n tá à ń sọ ni wípé ìdáríjì ni mímú ọkàn kúò inú ibi tí ẹnikẹ́ni lè ṣe sí wa tá a bá wọnú bíbélì ẹ̀rí mọ̀ pé ọlọ́run láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ló ti fi ìdáríjì kọ́ wa nígbà tí ádámù àti ìfà tí wọ́n ṣẹ̀ ọlọ́run bínú sí wọn tòótọ́ bọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ló tún rúbọ ẹ̀ṣẹ̀ fún wọn ló tún pa ẹran ló tún tọ́jú wọn ọlọ́run ti fi kọ́ wa. Jésù sì sọ wípé kí a dáríji ọmọ nìkejì wa gbogbo àlàǹkà bàbá tí bẹ lọ́run ní gbogbo gbà nínú ilé wa nínú ìjọsìn wa ó ní ká dáríji ọmọ nìkejì wa gẹ́gẹ́ bí kristo ọlọ́run ṣe dáríji wa ọlọ́run ló dáríji wa kìí ṣe àwa. Ó yẹ ká mọ̀ pé ìdáríji jẹ́ ohun pàtàkì nínú iṣẹ́ ìránṣẹ́ ìgbàgbọ́ mo ma be fe so fun gbogbo eyan wi pe Jesu be wa wi pe ki a sora tori o da be yin pe to n ba ma parade ohun o likely ko ma ri igbagbo mo laye o likely ko ma ri eni to lemi idariji mo laye Jesu si so pe eni ba fori ti di opin la o gbala so bi e ba ti ri eni ti on bi ninu o n se kan to to n bi ninu te fi mo binu te fi mo di sokan e mo je tan yin eni yen fe mu yin lorun apadi ni o e mo fi sokan e mo dara yin lamu ke yonda ki gbogbo in ti o se ko yo kuro lokan yin lagboro olohun idariji tuuto yo wonu aye wa o
0: amin ni oruko Jesu sugbon bawo ni idariji o se yato si keyan so feyan pe e sa gbagbe tabi keyan ma farada nkan ti o da tabi keyan ma ni awawi nipa eni to seyan tabi nipa idariji igogo bo lo se yato si awon kan yi
1: e se idariji o yato si pe keyan ma awawi ko mo ti tan lokan mi o ti tan lokan mi idariji ki se nti eyan le bi ese yen ba se tobi to lo se ma pe to lokun eyan idariji ki se nti eyan kan ma ni mo mokan ku nbe gege bi olojibo se mo se threshold level luka ku yato elomi wa lese kese o le mu ku lokan ko ma ka fun mo elomi wa odun meta eni ko ni ku lare ko ni ku lokan elomi wa yo di aisan si lara yo di aisan si lara eleyi ni a n so pe ko ye ko je idariji ki de se pe mo ti gbagbe e mo ti gbagbe ko se gbagbe yin ta n so ni pe ko mo wuwo ni okan wa mo ko ma je ohun ti yo ma da wa laamu ta ma ronu si ni gbogbo igba ninu owo efesu ori kẹrin ẹsẹ ikẹẹdọgbọn Ephesians 4:25 Jesu sọ fun wa nibẹ pe idariji o jẹ ohun ti o ṣe pataki fun wa lati ma wa wi lati ma wa wa wi lati ṣe ibi si ẹnikẹni ko yẹ ki a ni ẹni ọmọ nikeji lara ninu owo Luke ori keji ori kẹta leni ogun 22:23-34 Jesu ni baba dariji won nitori kini won ko mo ti won se ngba ti won se yan nika eni ti o se ton fi se ton kan ma gbelebu to ni kan dariji won agbelebu wo na kan eyin mo te yin wa ro pe e wo le dariji yan so idariji ki se pe ke yan ma fara ise nkan nti mo so ni wipe e ma si mu wipe ẹyin ti ẹ dariji kẹ tun gbara le o forgiveness and trust o yato sira won te ba gbara le eyan to da yin lekini to da yin lekeji a ni ke pada kẹ tun lo dara le amọ idariji ki se nti eyan fararo to niyan lara loruko Jesu a ni ninira o olorun fun ara re o gba wi pe ti enikeni ba se wa ka fi ẹ̀sán lẹ̀ fún òun ọlọ́run ni ó ń gbẹ̀san tọ́lọ́run bá dẹ̀ gbẹ̀san lójú yín lẹ́ẹ̀kan rí mo mọ̀ pé láyé ẹ̀ẹ́ni fẹ́ gbẹ̀san fún ara yín ẹ̀ẹ́ni fẹ́ jà fún ara yín lórúkọ Jésù ọlọ́run yóò kọ́ wa mọ̀ ọ́ ṣe.
0: àmì ni orúkọ Jésù ẹ̀yà ara lé lẹ́ẹ̀kan sí nọ́mbà àtẹ̀filẹ̀pẹ̀ wa náà ni 0916188-7383 lẹ́ẹ̀kan sí 0916188-7383 ṣùgbọ́n ǹjẹ́ ó ṣe é ṣe kí èèyàn ó dáríjìyàn ní tòótọ́ láì jẹ́ wípé ẹni yìí ohun gangan ti kọ́kọ́. Orí ìwòsàn gbàná ó ti rí ìwòsàn ọkàn rẹ̀ gbà bóyá nínú nǹkan tẹ́ni náà ṣe sí tó dùn ṣóhun gangan ti kọ́kọ́ bọ́ kúrò nínú ẹrù wíwo ìdáríjì ká tó lè sọ wípé lóòótọ́ ẹni ìdáríjìyàn tán pátápátá.
1: ẹ ṣe kò ṣeé ṣe kò yẹ ká pẹ̀ sọ ti eyan ba se eyan ti mo kan fe be afun ni pe e ma duwo de gba ti o pada wa ba yin pe ore mi se obinu ana awa to se le ruwo wa lokan wa awa ni ka koko dari ji ara wa ka wona bi oro yen se ma ku o ninu wa ta ba ti ri to oro yen ba ku lokan wa to a ni ori ofe lati wa dari ji eniyan ki se dodo ki eni ti o se wa ko mo pe looto lo nse elomi wa ogun esu lo ran yeye ni o mo se on lo si mo pe o nse ka fun yin bi eni to lo fi pa ba ni lopo ni isin bayi atunse wo lo fe se si nkan to se yen to ma ni ohun dariji ko si dariji kankan ti eniyan le se to le bo si nti anson wi pe eniyan ninu okan ara re ni ni kokoko gba wi pe okan un ko gba iwosan iwosan ta tumo ni wi pe ko gbe gbogbo irora okan yen ko gbe fun olorun ko gbe fun kristi gege bi onigbagbo o soro se jesu si so fun wa wi pe gbogbo agba olorun ati nbe laye o nbe ni kawo un te ba fi le jesu lowo olorun yo gba wa yo si se iwosan okan wa patapata
0: e seun gan mo lero pe eyin ara ni pelu die tari mu wa ni abala ibere ati idahun lori eto iwosan irora okan mo lero pe ati di eleyi naa mu sugbon nigba to ba di ose to n bo lohun a ni asiko daadaa lati fi bere oniruru ibere to le ma tawo tese ninu wa bo ti se kan akori tutun mi eleyi ta tun mu lori eto iwosan irora okan eleyi ta n pe ni bi a se le dariji eyan ni tooto tinu tokan o tun dijo mejo lagbara lowo olohun ti jesu ba fa bibo re seyin temilade aloko ohun loruko mi sugbon kin to ma lo e je kin fi number te su le pe wa sita lekan si 0916188 7383 lekan si 0916188 7383 ọpẹ pataki lọwọ baba wa pastor Daniel Farinde Temilade aloko ohun loruko temi o dabo.

0: kí wa kú déédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wọ́jà ìkànnì splash fm 105.5 mo kí gbogbo ẹ̀yin ara ilé o mo sì tún kí wa káàbọ̀ sórí ètò òkè ìbàdàn lónìí pẹ̀lú ẹ̀dùn ọkàn ni mo sì fi mú ètò òkè ìbàdàn wá fún yín torí wípé àwọn èèyàn kan wà tí ìpapòdà wọn mú ìdákẹ́rọ́rọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni àwọn míì wà tó jẹ́ wípé ìrántí mánigbàgbé ni wọ́n ṣùgbọ́n díẹ̀ làwọn kan tí ìtàn ìgbésí ayé wọn di ìtàn láéláé lónìí a wá fẹ́ ṣe ìbò láìgbẹ̀yìn fún ọ̀kan lára irú àwọn èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ wípé ìtàn ìgbésí ayé wọn ìtàn láéláé ni olóyè Lékan Àlàbí abẹ́sẹ̀ olùbàdàn tilẹ̀ ìbàdàn òǹkọ̀wé òǹkọ̀tàn òǹsọ̀tàn akọ̀ròyìn agbáṣàga olùbánidámọ̀ràn ẹni tí ọ̀rọ̀ ẹnu rẹ̀ ń dáàbò bo ìtàn tí ìró ohun rẹ̀ sì ń fún àṣà ní ìtumọ̀ àti ààbò tó yẹ lóòótọ́ ní ìròyìn ìpapòdà wọn mú ìbànújẹ́ ọkàn bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣùgbọ́n ó tún rán wa létí pé bí ikú tiẹ̀ lè mú ẹ̀mí lọ ṣùgbọ́n kò lè pa àti máa ṣebọ rere ẹni rẹ tèmiládé àlòkò ni mò ń jẹ́ o ètò òkè ìbàdàn sì rèé àkànṣe ìbọlá fún àti ìrántí olóògbé olóyè Lékan Àlàbí abẹ́sẹ̀ olùbàdàn tilẹ̀ ìbàdàn.
1: Òkè Ìbàdàn.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, aré kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: Charlatan Quality Anti-Malaria contains Artemether and Lumefantrine, available in cherry-flavored dispersible tablets with very convenient dosing for kids. Charlatan is also available in tablets for adults. Knock out malaria in 3 days with Charlatan from Shalina Healthcare. If symptoms persist after 3 days, consult your doctor. Charlatan is endorsed by the Nigerian Medical Association.
1: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọkùn. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
1: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
1: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
7: Shared meals like delicious jollof and chicken.
6: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo riro, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
8: That's why we say let's go home. There's food at home.
9: Enjoy the taste of home with a newly proved onga chicken flavor kit.
10: The taste of home.
11: Okay, but the lembo. Lori Splash 105.5 FM.
12: Gbogbo ìlú ló ní olùsọ̀tàn, bẹ́ẹ̀ sì ni gbogbo ìran ló ní òǹkọ̀tàn. Ṣùgbọ́n Ìbàdàn ní olóyè Lékan Àlàbí. Fún ọ̀pọ̀ ọdún, olóyè Lékan Àlàbí jọ̀wọ́ ìgbésí ayé rẹ̀ fún ààbò ìtàn, àṣà, sísọ̀rọ̀ nípa ìgbé ayé àwọn èèyàn àti àkọsílẹ̀ tó dáàbòbò ilẹ̀ Ìbàdàn àti ilẹ̀ Yorùbá lápapọ̀. Kìí ṣe òǹkọ̀wé lásán o, ibú ìmọ̀ àti ìtàn ni olóyè Lékan Àlàbí. Àwọn ìwé, ìdánilẹ́kọ̀ọ́, àgbélárugẹ àṣà àti àwọn ìtàn tó jẹ́ ti àwọn baba ńlá baba wa tó ti pasẹ̀ olóyè Lékan Àlàbí jáde ni ò sì lè parẹ́ títí láéláé. Ṣáájú kí ayé tó lujára wọn, kí ètò ìròyìn tó wà ní àrọ́wọ́tó wa bíi tòde òní ni olóyè Lékan Àlàbí ti jọ̀wọ́ ara rẹ̀ fún àkọọ́lẹ̀ àti àkàálẹ̀ ìtàn ìgbàdégbà. Ìgbàgbọ́ rẹ̀ ni pé ẹni tí ò ní tàn kò ní pẹ́ tán.
13: Báwo ni wọ́n ṣe ń ṣe nílẹ̀ Ìbàdàn tó fi jẹ́ wípé àwòkọ́ṣe ni oyè jíjẹ nílẹ̀ Ìbàdàn fún àwọn ilẹ̀ yòókù nílẹ̀ Yorùbá tàbí ká tiẹ̀ ní gbogbo àgbáyé? Àṣírí wo ló wà ń bẹ olóyè?
14: O ṣe gẹ́gẹ́ bí ìdáhùn sí ìbéèrè rẹ̀. Òun náà ni pé a kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tó fi ọgbọ́n àti òye sí orí àti ikùn àwọn baba ńlá àti ìyá ńlá wa tí wọ́n tẹ ilẹ̀ Ìbàdàn dó. Nítorí bó ṣe sọ, bó sì ti wà lákọọ́lẹ̀, àṣà àti ètò oyè jíjẹ ti ìbílẹ̀ Ìbàdàn kò pé méjì kárí gbogbo àgbáláyé. Nítorí náà a gbọ́dọ̀ mọ rántí àwọn baba ńlá tí wọ́n gbé tó yẹn kalẹ̀ pé Ọlọ́run ló fi sí wọn ní ọpọlọ. N tó sì fi rí bẹ́ẹ̀ kò ju wípé nígbà tí Lágelú tó jẹ́ ẹni tí àwọn òyìnbó ń pè ní jẹ́nẹ́rà nínú ológun ní ilé ifẹ̀, tó tún jẹ́ ọmọ ọba ní ilé ifẹ̀, ìgbà tó gbéra ní ilé ifẹ̀ pẹ̀lú àwọn èèyàn rẹ̀ àtàwọn tí wọ́n tẹ̀lé, bóun fẹ́ lọ dá ìlú tuntun tòun sílẹ̀, o bọ lọhun soro olohun ni ko ma niso to ba ti fe duro sibi kan to ba tun ti bọ lọhun soro won ni ko ide be ti o fi de ibi ti won pe ni awotan legbe
13: apete
14: polytechnic olohun polytechnic ni apete kari nbe logun lesi atawon atawon ton tele pe mo ni lo e wa nso nbe awon eyan ti won koko hale mo won tori egun aso si loju egun o da gugu ruko rudo sile won sagun oke yen lo ibe ni won tin je oro agbado
13: abi be ni owe ibadan ma juro sun ti jade
14: owe ko
13: ori
14: ki ni
13: ori ki mo toro aforijin
14: oro agbado mongoro orombo efo kan to sa je nkan oko to pe ni fruit ni won je igbin
13: abajo ti ye mi bayi
14: won wa mu ikara won igbin yen won wa fifo ori ti a tun le pe ni eko
13: eko ni nje ori
14: e
13: agba oni tan le
14: fo mu ki won to wa pada wa sale to pada wa si agbegbe ori yangi ni oja banisin ki oluyole to wa latoyo kon wa bere eto ibadan ita wa nisin ibadan keta ti lagelu ni akoko ibadan sagoke yen ibadan sokale
13: elekeji
14: eti awon oluyole wa dasi ni
13: eleketa yi
14: awon to ba fe wa si ibadan o godo je en ti ebo npe ni valiant akikanju nitori ibudo awon ologun ni nigba yen Oyo Empire o ti fo ko nse Oyo to wa ni bi ogbon seju sibadan ni isin o Oyo le takoko o wa ni bi ton pe ni adugo awon ibariba ni isin te ba ti koja Kwara to nlo si ona Niger area Niger state ni o ti fo so gbogbo awon Yoruba won wa run ni wasale won ni so wasale kaluku wa ntedo sigudo awon mi pada sile fe awon kan won lo duo si agbegbe re won wa wo pe won ma ni ilu tutu kan ma ti wa to nje Ebaodo ni oruko re akoko itumo re ni pe ibi ti won tedo si legbe odon a place near the savanna Ebaodo amo won gbege mo ti ma so do ni ta bo yen wa ni pe Ibadan bere ko to wo bọ ọba láyà o lè wá so àwọn ológun àwọn náà wá tẹ̀dọ̀ sí bíi àwọn náà ni wọ́n sì lọ gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ àwọn Fulani tí wọ́n ń gbé ogun bọ̀ ṣé mo sọ fún ẹ pé wọ́n ti tú
13: ọ̀yọ́
14: ká Salami Ìlọrin ọmọ Fulani ó ti fọgbọ́n ète gba ìjọba Ìlọrin mọ́ Àfọ̀njá lọ́wọ́ wọ́n wá ní àwọn ń bọ̀ àwọn ó lọ fi ìdà kan òkun ẹ má dẹ̀ fẹ́ fi ìdà kan òkun láti sókótó tán ti ń bọ̀ tán ti lé lórí ó di kán máa bọ̀ níbi tá a pè ní gúúsù yìí kójú má rí bi gbogbo ara
13: ni
14: bí àwọn Ìbàdàn bàbá ńlá bàbá mi ń bẹ lára àwọn ológun tó lọ pàdé àwọn Fulani jọ yẹn tán dá wọn padà orúkọ bàbá ńlá bàbá mi òun náà ni ọmọlàjà àjẹǹgbẹ
13: òun
14: náà jẹ oyè kẹrin balógun
13: lẹyìn
14: àwọn ológun ni wọn wá wora wọn pé a ti lé ọ̀tá lọ a ti ṣẹ́gun ẹ̀rín jù ọ ìwò tómi kó má lọ dá wàhálà lẹ̀ wọn wá tó oyè yẹn pé ok tó o bá ti lè lọ sójú ogun tó o mú nǹkan bọ̀ látojú ogun tó o kẹ́rù bọ̀ tó o bá ti lè fẹ́ ilẹ̀ Ìbàdàn wọn ò wà fún ẹ lóye ní balógun àwọn balógun nìkan ló ń joyè tẹ́lẹ̀ ìgbà tán wá rí pé ogun tán Ìbàdàn gbogbo ibi tán lọ wọ́n ti defeat wọ́n ti ṣẹ́gun wọ́n àkókè àwọn àgbààgbà tí máa ń wà nílé tá a bá tiẹ̀ lọ jagun yìí ẹ jẹ́ ká to oyè fáwọn náà òun ni ó fi jẹ́ pé ìlà méjì ló ń lọ sórí ìtẹ́ Olúbàdàn nísìnyí táwọn balógun àti ti àwa tán ń pè ní ẹgbẹ́ àgbà láyẹjọ́ sí tó ń jẹ́ Olúbàdàn line lónìí ìyẹn ló wá fi jẹ́ pé nígbàtẹ́ pálágbára ni gbogbo wọn ìdílé kankan ò lè sọ pé òun ló wọ́n mọ̀ jọba ilẹ̀ Ìbàdàn náà o wọ́n ní ẹ̀jẹ̀ àtò
13: o
14: ẹ̀jẹ̀ àtò o o je oye magaji ile yin olubadan to ba te lorun yo mu magaji joye sapo odo balogun abi sodo olubadan line o wa ma go people lo fi je pe gbogbo ile idile ni badan ton ma ti ni magaji ti won je eto yin bo npe ni pure indigenous family gbogbo wa lajo ni
13: eto
14: si ori alefa olubadan ile ibadan
13: eye
14: ta won yin bo npe ni republican ti ko se pe permanent ori ni ilu mi idile kan so ni
13: bẹ́ẹ̀ni
14: abidile meji bẹ́ẹ̀ni ilẹ̀ gẹ̀ẹ́sì tó kó nàìjíríà lẹ́rú tó jẹ́ colonial master ngbà kan rí ìdílé kan ìjọba bẹ́ẹ̀ holland norway gbogbo ibi tí wọ́n ti ń jọba níbòmí ìdílé kan ni àmọ́ ní àhín ní ìbàdàn gbogbo wa náà ni alẹ́tọ̀ sí i kó rí wá gbé mọ́gàjì kó lọ́n jẹ́ kan gbé sókè kó rí gbé olóyè gbogbo olóyè àdúrà tí ẹbí máa ń ṣe nìyẹn tó máa fi ọjọ mọgàjì o gbóyè wọlé bàbá rẹ tó bá wá ti bẹ̀rẹ̀ sí joyè gbogbo èèyàn mọ̀ ṣàdúrà fún ọ pé ìwọ náà o gbé adé olùbàdàn wọlé bàbá rẹ.

0: Òkè Ìbàdàn lẹ́ ń gbọ́ lórí Splash 105.5 FM.
1: Olóyè Lékan Àlàbí kì í kàn sọ ìtàn Ìbàdàn lásán tàbí kó kàn sọ ní ṣánpọ́nná. Bẹ́ẹ̀ sì ni kì í sọ̀rọ̀ Ìbàdàn bí ìlú lásán. A sọ̀rọ̀ Ìbàdàn pẹ̀lú ọ̀làjú. A sọ̀rọ̀ Ìbàdàn ní ìsọ ohun àjogúnbá. A sì tún sọ̀rọ̀ Ìbàdàn gẹ́gẹ́ bí àṣà tó yẹ ká dáàbò bò títí láéláé. Fún ètò òkè Ìbàdàn àti fún èmi tó jẹ́ atọ́kùn ètò òkè Ìbàdàn, olóyè Lékan Àlàbí ju àlejò lásán lọ lórí ètò náà. Olùkọ́ ni wọ́n, torí wípé gbogbo ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí a láǹfààní láti ṣe fún wọn náà ló ń jẹ́ yàrá ìkẹ́kọ̀ọ́, tó sì tún jẹ́ àǹfààní láti tún ẹ̀kọ́ kọ́ àti láti tún kọ́ ẹ̀kọ́ tuntun nípa ìtàn, àṣà, iyì tó jẹ́ ti ìlú Ìbàdàn, pẹ̀lú ṣíṣe àtúnṣe sí àwọn àṣìgbọ́ nípa àwọn ohun àjogúnbá wa.
2: Kí ló dé tí ẹ̀ ṣe òṣèlú?
3: Yóò dáa fún ọ. Bí ẹ̀mí bá wà, ìrètí ń bẹ. Ìdí rèé. Yàtọ̀ sí pé wọ́n bí mi sí ọwọ́ ìyá olórí ẹgbẹ́ NCNC o. Mo bá gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àtijọ́ ṣiṣẹ́, èyí tó jẹ́ alágbádánú wọn, Chief Bola Igesan of Blessed Memory. Then àwọn oníkakí mẹ́ta.
2: Gómìnà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ bá ṣiṣẹ́.
3: Kí wá ni tuntun? Just four.
2: Ẹ jẹ́ ká wo láti lẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tẹ̀sọ̀ látọ̀dọ̀ màmá. A rí wípé lára àwọn nǹkan tẹ sọ fún wa pé màmá máa ń ṣe fún yín, wọ́n sọ ìtàn, wọ́n ṣe gbogbo
3: ẹ̀.
2: A rí pé títí dòní ó ṣì ń jẹyọ nínú àwọn ìṣesí yín. Lára àwọn nǹkan tí a fi mọ̀ yín mọ̀ tá a mọ̀ mọ̀ yín, òun ni ara ohun tá a lè sọ pé ó jẹyọ látara màmá yìí. Ṣùgbọ́n kí ló dé, báwo ni tòṣèlú ti jẹ́ tí ò jẹyọ?
3: Yọ yìí ọ, ẹlẹ́rìí ń bẹ o fún nǹkan tí mo fẹ́ sọ sí o. Ọ̀gá wa ní tẹlifíṣàn nígbà tá a wà ní NTV kan tó wá sọ di NTA Agodi. Then Mr. Yemi Farounbi, but today Dr. Yemi Farounbi, a former Nigeria ambassador to the Philippines. Wọ́n kúrò níbẹ̀, wọ́n wá lọ gbà tí NTA dàrú láti Èkó. Tán gbé wọn lọ sí Àkúrẹ́. Ìtanú olóṣèlú pé à ń tẹ̀lé Bola Ige Awolowo UPN. Náà wá ní kán wá dá Television Service of Oyo State sílẹ̀ gẹ́gẹ́ bí olùbádámọ̀ràn fún gómìnà. Àwọn náà ni wọ́n bá gómìnà Bola Ige sọ̀rọ̀, tán fi ní kí máa bọ̀ wá sí governor's office. As a press secretary. Dàpọ̀ Adéríọlá ni press secretary original láti 1979 ti Bola Ige. But by 1982 wàhálà ti bẹ́ ní agbo olóṣèlú. Deputy governor SM Afolabi wọ́n ti bínú kúrò ní ẹgbẹ́ UPN, wọ́n ti lọ jọ NPN. Commissioner Busari Adélakùn ẹ̀rù òbodò wọ́n ti bínú kúrò. So wọ́n wá nídi àwọn tí wọ́n máa ṣe àgbédègbẹyọ̀ fún Bola Ige àti UPN. Wọ́n wá ní kí n máa bọ̀ láti tẹlifíṣàn kí n máa ṣètò tẹlifíṣàn. Ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mo máa ṣe program kan wọ́n pè ní Inside Source. Gbogbo nǹkan tí gómìnà bá ṣe. Wọ́n lọ mú Fẹ́mi Mápàdérun láti rédíò YO. Òun náà ṣe program tiẹ̀ ní rédíò. So dapọ̀ tá a bá ń bẹ̀ yẹn, òun ṣe fún àwọn ìwé ìròyìn print media. Àwọn tí wọ́n bá mọ̀ including àwọn ọmọ bàbá Bola Ige Lisin Funṣọ Adégbọlá, Mrs. Adégbọlá, Muyiwa Architect Muyiwa Ige, àti àwọn tó bá mọ̀ di ọ̀rọ̀, wọ́n máa ń béèrè pé ṣé o tọmọ Bola Ige ni? Kí ló dé? Kan tó sọ̀rọ̀ báyìí, oh Ani Akogun is my boy, Lekan is my boy. Mi wọn sọ fún mi, mi sì bẹ̀ wọ́n. 1992 ìjọba SDP ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ọ̀yọ́ àtijọ́, that is present day Ọ̀yọ́ àná Ọ̀sun, lábẹ́ gómìnà Kọ́lá Pọ̀ṣọ́lá, Ọlọ́run kó delẹ̀ fún wọn. Ìgbà tí kò bọ́ sí ni ó dojú àlá báyìí ni Uncle Bola bá ránṣẹ́ sí mi pé kí n dẹ̀ wá pẹ̀, kí n wá pẹ̀lú ìyàwó mi sílé wọn ní Bódìjà. A bá lọ, wọ́n máa ń sọ fún mi, wọ́n ní I nominate sọ pé ìbò wọn pọ̀, bẹ́ẹ̀ náà dẹ̀ ni Yorùbá, bẹ́ẹ̀ ni Hausa, bẹ́ẹ̀ ni Ibo. Wọ́n ní I nominated you for commissionership. Bó ṣe ń wo mi lè mú náà wò wọ́n. Wọ́n ní but it's not that everybody agrees that you merit it, but ó ní wọ́n já mi bọ́ fún ìdí mẹ́ta. Ó béèrè pé
2: kíni?
3: Alákọ̀ọ́kọ́ wọ́n ní mi ò kí ń ṣe olóṣèlú. Ẹlẹ́ẹ̀kejì mi kì í ṣe ọmọ ẹgbẹ́ SDP. Mi ìgbà káàdì mi ní ọ̀nà. Ẹlẹ́ẹ̀kẹta mi ìdáwó sí ẹgbẹ́, mi sì tẹ̀lé wọn lọ sí campaign.
2: Ìgbà tẹ̀ kì í ṣe ọmọ ẹgbẹ́
3: tí lẹ́yìn ìdáwó fún. Mo kí aláàkàn mi. Mo wá dúpẹ́ pé ẹni tó dì kúkú fún ni pé ẹgbà bó ṣe kùn dí ló wà níbẹ̀. Ǹjẹ́ kan ni ó dì ní ó jẹ́ okun àgbò pé máa mú ẹran lọ àbówó ńlá. Mo dúpẹ́ lọ́wọ́ wọn. Wọ́n ní so nítorí náà o so fun mi gba to gba se odua mo bi e mo na dun me lo fe lo oni 5 years you joined in 1989 so get ready to join politics.
2: Mm.
3: Oh.

0: Munmuwa Lisa. On okay, stay at home. Wale and Yonju are coming to you now. Wale, on your Wale, okay, you're on. Yes, sir. The mother can judge the Nijo Sunday. So, ni, on your body, Luto. Kinoa, so. On your gas up, on your teacher meeting, or on your gas. Wait. Where is Lekon in all this? Monso, on Vasha, we'll leave Bado. You want to say, if you miss even in Timboma, when it draft. A minimal call, maybe the last two pages where you are done. Traditional chieftaincy system. A guy insists we move on door. Look at me, what do one bay? Yeah, for time, your man be share Tony. Yes, I never like it now. If I don't yet, maybe share Tony and all. Nugati Fedeco to support Ibotadini 83 gubernatorial lawyer state. Tony UPN Wole Ogawa, but like you add the Awala Wole later book boy. Inquiry fi hàn. Wọ́n wá ní National Party of Nigeria ti Dr. Omololu
1: Olulọ́yọ̀.
0: Gómìnà àwọn náà wọlé. So akọ ẹrú wa kúrò ní Gómìnà House September 30, 1983 ti Dr. Omololu Olulọ́yọ̀ àtàwọn gómìnà tuntun. Wọ́n fi gbàṣẹ láti October 1, 1983.
1: Wọ́n gbàṣẹ.
0: Oṣù mẹ́ta péré náà ni wọ́n gbọ́ àti ṣàgàrí kí àwọn Buhari gẹ́gẹ́ bí olórí Ministry of State àti ìdí àgbọ̀ kó tó léwu wọn dànù. Ṣùgbọ́n nígbà tí Dr. Olulọ́yọ̀ gba ìjọba gbogbo wọn ti lọ kọ orúkọ àwa kan sílẹ̀ pé àwọn ọmọ awolowo nìyẹn àwọn ọmọ Bọ́lá Ìgè
1: ni
0: ṣé wá ti ẹ̀rẹ́ ìtọ́ ń pè ní Lékan Àlàbí yẹn
1: ìṣà
0: ni nọba dá wa dúró but àwọn kan padà o àwọn náà mọ̀ ṣe padà wọn lọ bẹ̀bẹ̀ ni o ó lọ bẹ̀bẹ̀
1: wọn lọ́bì lọ kòkó
0: bàbá mi wá àti uncle mi ọ̀run rere àmẹ́yẹ́jú kí ló ṣubú tẹ àwọn ìgbà bá mi ló sọ yẹn o torí Lamidi Adedibu bàbá wa Adedibu ọ̀rẹ́ ni wọ́n jọ ń ṣe gbajúmọ̀ ni nọ́mbà lọ bá nílé nímọ̀ létí wọ́n ní bàbá Adedibu sọ pé Lékan Àlàbí ìjẹsà lọ́mọ yẹn wọ́n ní nàbà pé ó rántí Rashidi ni tá a kọ́ pẹ̀lú Yusuf Fọlátúnjì Lékan Sálámì SMC wọ́n sọ pé ẹ́ ṣé pé ọmọ yín ni Lékan ẹ lọ mu wá nọ́mbà dé wọ́n wá ní kí n ká lọ mi lọ. Mi ní láti lọ sílé ẹnikẹ́ni tọ́wọ́n bá mọ̀ kán kò yẹ kí wọ́n lé mi ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ mi kọ̀wé pé mo fẹ́ ṣe press secretary Bọ́lá Ìgè wọn ò advertise ibi iṣẹ́ tẹlifíṣàn
1: mi wà wọ́n ní
0: kán mọ́ ní so I dey win pẹ̀lú gbogbo nǹkan tá a ṣe yẹn ẹ̀ẹ́mejìlá tọ́ gbogbo old Oyo state fún ti bàbá Ọbáfẹ́mi Awolowo presidential Bọ́lá Ìgè àmúlẹ̀mí ọlọ́wọ́ uncle mi tiẹ̀ ló wò mí ju otí kùsìn Abdulaziz Kọ́lápọ̀ Àlàbí àwọn náà tẹpo ní Ọ̀yọ́ pé abájọ ń wura wa bí wọ́n ṣe kú ní December 31, 1983 by 12 noon táwọn èèyàn ti ṣe happy anniversary and something January 1, 1984 gbogbo paper tó jáde wọ́n ní happy new year happy new government so wà táwọn èèyàn wá rí pé àwọn ẹsẹ̀ àwọn ìjọba ìdí àgbọn àti buhari madapo ti fẹsẹ̀ múlẹ̀ wọ́n ṣe ń jáde ní ago méjìlá bàbá mi ló kọ́kọ́ dé lé mi bẹ́ẹ̀ à ń gbé ní ìdí àpẹ́ wọ́n ní ìwọ ọmọ yìí ṣọ́n pé ká ní army ló ti ń ṣiṣẹ́ àní àṣẹ nǹkan tó ṣe náà ní lọ bẹ̀bẹ̀ ẹ̀ ń plan kù ó sì ní army àwọn wò pé kí ló gbójúlé ìwọ ni wọ́n ṣe kú yìí fún ọ nígbà tó tiẹ̀ wá tún máa di oṣù kejì tí then lieutenant colonel Ọládà Ìgbókúọlá tán ní kán máa wá mi kiri kí wọ́n padà as press secretary ìgbà yẹn ni bàbá mi sọ pé wọ́n pè pàdé family Àlàbí àwọn gbé olórí ẹbí fún
1: Lékan
0: tó bá dẹ̀ ti wí ẹja máa wá sí lẹ́nu nítorí kíni nítorí ọ̀rọ̀ ọjọ́ sí kán tó bí mi yẹn tí wọ́n ti sọ fún pé bàbá kan bọ̀ but nípa ti Bọ́lá Ìgè àtòṣèlú ni mo sọ gbogbo sórí tí mo sọ fún ẹyẹn so àwọn èèyàn wá ń sọ fún mi pé má jẹ́ kí uncle Bọ́lá kórìíra ẹ o ẹ tán o ò gbóògùn jẹ fún ó ṣe jẹ́ pé òun wá pé kò sáà máa wá ṣe òṣèlú so wà tó wá di 1998 wọ́n ti lọ forúkọ mi sílẹ̀ house of rep wọn ò sọ fún mi ò dẹ̀ bẹ̀ wọ́n so náà wọ́n tún ní kí n wá pé now I put your name down as the candidate for house of rep mo jẹ́ kán fọ ara balẹ̀ mo bá tún dọ̀bà lẹ̀ pé excuse me are you sure Abdulsalam yẹn Abdulsalam ṣọ́kùn ló gbaṣẹ́ lọ́wọ́ Abacha
1: òun
0: náà organize the transition 1919 lẹ́nu iṣẹ́ sure sir pé wọ́n máa lọ ó ní Abdulsalam is a gentleman officer he has told us he is going to conduct a handover ẹ jọ sá ẹ ṣe jẹ́ ká dúró di 2003 ká wò ná fọdún mẹ́rin bó ṣe ń wò mí ni gbogbo àwọn tí wọ́n ṣe gọ́vùnà 1999 AD yes as of AD, AD ni won gbogbo won yen ni le yoruba bola ige lo yan won bola ige lo yan gbogbo won ko wa wo aye won ton sun se na ona pe ki bola ige te ori awon koja wo lo le re o phone o ko letter
1: o kan mu o
0: o ma loke it's all right it's all right ah awon kan to wa gbo won ni pe o o ti fe binu se o tori on lo mo nkan to ri o
1: ṣùgbọ́n kí lẹ̀ rò pọ́n rí ń gbà náà ẹ kì í ṣe olóṣèlú
0: ẹ lè mọ́

0: Òkè Ìbàdàn lẹ́ ń bọ́ lórí Splash 105.5 FM.
1: Olóyè Lékan Àlàbí jẹ́ onípa púpọ̀, akọ̀ròyìn ni, agbẹnusọ ni, òǹkọ̀wé ni, òǹkọ̀tàn ni, agbáṣàga ni, olóyè tí àwọn èèyàn sì ń bu ọlá fún ni nílẹ̀ Ìbàdàn. Ṣùgbọ́n ohun kan tí mo lè tọ́ka sí wípé ó jẹ́ àṣeyọrí ńlá fún Olóyè Lékan Àlàbí, òun ni nípa fífún ọ̀pọ̀ àwọn èèyàn ní kóríyá láti mọ rírì ibi tí wọ́n ti ṣẹ̀ wá, pẹ̀lú ìgbàgbọ́ pé ìdàgbàsókè kò gbọdọ̀ pa àṣà run. Ìgbésí ayé wọn náà ni yóò sì máa rán wa létí wípé àwọn kan ló ṣiṣẹ́ fún àwọn ohun àjogúnbá wa, eléyìí tá à ń lè tọ́ka sí lónìí. Bẹ́ẹ̀ sì ni a gbọ́dọ̀ ní àkọọ́lẹ̀ wọn, a gbọ́dọ̀ dáàbò bò wọ́n fún àwọn ìran eléyìí tó ń bọ̀ lọ́jọ́ iwájú. Gẹ́gẹ́ bí Bọ́lá Ìgbẹ̀yìn fún Olóyè Lékan Àlàbí ṣe ń jẹyọ láti ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí àwọn ọba alayé, àwọn olóyè, àwọn akọ̀ròyìn, àwọn ọ̀mọ̀wé, òǹkọ̀wé, agbóhùnsáfẹ́fẹ́ àtàwọn olólùfẹ́ rẹ̀ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Kódà ọ̀pọ̀ aṣàpèjúwe Olóyè Lékan Àlàbí pẹ̀lú ìhà tó kọ sí wọn. Bẹ́ẹ̀ sì ni kò sí ẹni tó ṣalábàápàdé olóyè tí kò ní mọ rírì ìmọ̀ òye tí Elédùwà fi jíǹkì rẹ̀ wípé kì í ṣe lásán. Ọ̀rọ̀ Yorùbá kan tẹ̀ sọ wípé àwáyé má lọ kan ò sí, gbogbo wa la dágbádá ikú. Olóyè Lékan Àlàbí ti parí iṣẹ́ tá a ràn o. A lè má lè gbọ́ ohun rẹ̀ mọ̀, ṣùgbọ́n àwọn iṣẹ́ tó ti ṣe sílẹ̀ yóò sì máa fọhùn fún títí láéláé, tí yóò sì máa jẹ́ atọ́nà fún àwọn ìran tó ń bọ̀ lọ́nà.
2: Njika ṣe mo sọ fún ẹ nǹkan tó ń pè ní mọ́tò tí mo ń tẹ̀lé láyé, ó ní wípé live and let live. Bí n di ẹnikẹ́ni lọ́wọ́, ẹnikẹ́ni ò gbọ́dọ̀ dí mi lọ́wọ́, ojú ọ̀run tẹyẹfò, and that whatever you sow, you shall reap. Sori gbogbo ṣe ń bu tó wá ní kí n wáyì tó ń sọ pé nígbà tèmi náà jẹ́ level tiẹ̀ náà, pàápàá jùlọ nígbà tí mo wà ń sketch, wọ́n sọ fún wa pé a gbọ́dọ̀ gba brand envelope. Àwa náà rèé o, àtúbọ̀ tán rẹ̀ tó bá tẹ̀lé yẹn tiẹ̀ náà máa ga ni. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ ṣé o, ẹ̀yin náà ẹ̀ ń dami síwájú ni o, ẹ̀ tẹ̀lé tútù o.
3: Ìròrin wo gan ni ó wù yín?
2: Yusuf Ọlátúnjì ni Yusuf, bàbá tó kó mi jáde.
3: Ẹ ṣeun gan bàbá wa, ẹ wá bá mi dágbére fún àwọn ará ilé.
2: Ẹ ṣé o, yóò da lágbára Ọlọ́run yóò sì da. Ẹ̀yin ará ilé ẹ mọ ro, torí tá a bá wò ó tí ẹ bá ní kó òun họ kinní kan yóò hàn ọ́ dégun, gbogbo ẹ yóò wá túbà yóò túṣẹ. Màá padà sígbà tá à ń fi ẹran tán bá ránṣẹ́ ní ìgbà tá a wà nílé àwọn ìyàwó ilé, wọ́n ní ìfọ̀n lẹ́ran kọ̀ǹdù táàtù máa fi ẹran kọ̀ǹdù jẹun ní Nàìjíríà yìí. Àmọ́ ẹ jẹ́ ká tẹríba fún òfin o, ẹ má tẹ òfin lójú o.
0: Òkè Ìbàdàn lẹ́ ń bọ́ lórí Splash 105.5 FM.
1: Lórí ètò Òkè Ìbàdàn, àǹfààní ló jẹ́ fún wa o láti ní àwọn àkásílẹ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò wọn, eléyìí tá a ti ṣe lọ́dún díẹ̀ sẹ́yìn tó sì ti wá di ohun iyebíye fún wa. Lónìí, lórúkọ gbogbo wa pátá lórí ètò Òkè Ìbàdàn, abámọ̀lẹ́bí bàbá wa Olóyè Lékan Àlàbí, ìgbìmọ̀ Olùbàdàn tilẹ̀ Ìbàdàn, kábíyèsí ọba Olùbàdàn tilẹ̀ Ìbàdàn, ọba Rashidi Adéwọ̀lú Ládọjà, kádíọ́pẹ́ lórí o, gbogbo ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn, gbogbo àwọn akọ̀ròyìn, gbogbo àwọn agbóhùnsáfẹ́fẹ́, àti gbogbo ẹni tó ti ní nǹkan ṣe pẹ̀lú bàbá wa Olóyè Lékan Àlàbí, àbẹ̀sẹ̀ tilẹ̀ Ìbàdàn, wípé a kú ara fẹ́ra kù.

ẹni nǹkan mú kí wàá pe àkó lé lọ́jọ́ tìní. ṣe dáadáa lábálẹ́ ọ̀dẹ̀ ọ̀dábí akú ọjọ́ méjì akú ọjọ́ mẹ́ta ìkànnì yìí náà làwà Splash FM 105.5 náà láfi kalẹ̀ sí Nìbàdàn. lókọ ọlọ́run ọba mi àjọkẹ́ ayé àsàkẹ́ ọ̀run akọ̀mọ́tìkà lẹ́yìn adúró gbẹngbẹ lẹ́yìn àṣòtítọ́ ayé. wọ́n bá ti ń bẹ̀ka ayé tó máa bẹ ọba tí ọmọ ọba ń gbà tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ò ní sí mọ́ onímọ̀ fọpẹ́ àti ìfún lálẹ́ tìní bí mo ṣe ń gun atẹ́gùn ètò náà. ìgbà pásítọ̀ ìbá wòlíì ìbá àfà ìbá ẹlẹ́sìn àbáláyé ìbá ọmọkú ayé ìbẹ̀yìn ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ ìbọ̀ gáàmì pàtàkì ọmọọba Kọ́ládé Alábí ọmọọba tólòdẹ òṣogbo àkókò ònàkí ajẹmọtábà oògùn bàbá mo kí yín lálẹ́ tìní ẹ̀ka alẹ́ o. lóko kábíyèsí ọba Adébáyò Àkàndé bàbá tán kó wá síbí yìí mo kí wọn ẹ̀sìn ọba kó jẹ kúpẹ́ ìrùkẹ̀ rẹ̀ kó dọ́kíní kẹ́ẹ̀pẹ́ bí pẹ́pẹ́ tí pẹ́ kẹ́ẹ̀ dàgbà bí aráàárọ̀ ìtẹ́ ńlá bàbá yín kẹ́ẹ̀ lò ó títí dọjọ́ alẹ́ ẹ kalẹ́ o bàbá mi. lóko Túndé Ọláwúwo tó jẹ́ ọ̀gá wa nìkànnì tá a wà yìí ṣeun akínọlá lórí òtú ètò dj àjọ wa ń kalẹ̀ ètò lọ́jọ́ tẹ̀lé ní lálẹ́ tẹ̀lé tá a jọ ṣètò etí gbogbo kan sí i. ọ̀túnba Isaac Adeyinka lóko mi jẹ́ ọmọ mòro àtètè kan tábà ń ti ilé ìfẹ́ bọ̀ ni mò ń kí lálẹ́ tìní pé ẹ kú lé o ẹ kú lé ẹ kú àfọmọ̀nìyàn ṣe. ìrírí ayé tí mo fẹ́ sọ lénìí mo fẹ́ kí gbogbo wa kájọ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kájọ gbọ́ wọ́n ní àtòkèrè lólójú jínjìn tí mo mẹ́kan rẹ̀ sùn kí n tètè bẹ̀rẹ̀ báyìí ká lè tètè parí ẹ̀ lénìí tá a bá wá parí rẹ̀ a jẹ́ wípé ọ̀dọ̀ ọlọ́run ọba nìyẹn.

0: wọ́n sọ fún ọmọbìnrin kan wípé kó ṣe jẹ́jẹ́ pé ilẹ̀ ń yọ o. Wọ́n ní ilẹ̀ ń yọ kó ṣe jẹ́jẹ́. Bó o ṣe rílẹ̀ tó mọ̀ yìí, a máa yọ yẹn ṣubú. A máa yọ yẹn ṣubú láyé. Àwọn àgbà tó ní ẹṣe jẹ́jẹ́ ilẹ̀ ń yọ. Ilẹ̀ ń yọ tí wọ́n ń pè é, ó ní ìtumọ̀. Tán fi sọ pé ṣe jẹ́jẹ́ o, ilẹ̀ ń yọ yẹn. Àwọn tí àwọn Yorùbá bá sọ bẹ́ẹ̀ fún, bí ó ń tàn, ó jẹ́ onírìn àrè. Tàbí àwọn nǹkan tí ò yẹ kó máa ṣe ní ṣe. Àwọn nǹkan tó ga jù ẹ̀mí ẹ̀ lọ. Ìyẹn náà fi ṣàlàyé fún pé ìwọ ọmọ yìí ṣiṣẹ́ jẹ́jẹ́ ilẹ̀ ń yọ yan. Tàbí onígberaga ẹ̀dá. Wọ́n ní ewé ọdán ṣe jù bẹ́ẹ̀ lọ, ẹran lè jẹ. Ọmọ kí àwọn ẹ̀dá kan nílọ bẹ́ẹ̀ wípé ẹṣin jẹ́jẹ́ ilẹ̀ ń yọ yan o. Wọ́n ṣe ń sọ fún àǹtí rèé nígbà náà tí wọ́n ní pé ṣe jẹ́jẹ́ ilẹ̀ ń yọ yan. Òun ò sì mọ̀ wípé ilẹ̀ ń yọ lóòótọ́. Ẹ̀yin obìnrin ìsìn ẹ̀wá tẹ́tí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀jẹ́, ẹ gbọ́ mi dáadáa. Ilẹ̀ ń yọ o, ilẹ̀ ń yọ o. Arábìnrin yìí kó sọ́wọ́ ọmọkùnrin kan. Ìyẹn fowó fúláṣẹ̀ ńgbà náà. Ó náwó fún. Owó tí wọ́n ná fún yẹn ó ti rò wípé bílé ayé ó ṣe rí bẹ́ẹ̀ nìyẹn. Òun ò sì mọ̀ wípé àkùkọ díẹ̀ kì í fẹ́ fẹ́yàwó. Àlè ni máa ń yàn. Takùkọ díẹ̀ tí ó bá gun abobìnrin adìẹ, tí ó kọ̀kọ́ ṣe fún ni pé yóò kọ̀kọ́ máa ṣalẹ̀, yóò máa ṣá, yóò máa gbé ilé fún, yóò máa ṣá, yóò máa gbé fún, yóò máa ṣá, yóò máa gbé fún. Tóbìnrin ó fi sọwọ́ lẹ́nu ni ọba máa tẹ̀lé, yóò máa tẹ̀lé, yóò máa tẹ̀lé. Takùkọ díẹ̀ bá ti fún lóúnjẹ bí 30 days, ìyẹn tó kù ni pé kọ́ta lé lórí. Ìgbà tí ń ṣalẹ̀ fún yóò máa sọ ń kọ́lé fún ọ, ń ra mọ́tò fún ọ, ń ra kankan fún ọ, ń ra gbogbo ẹ̀ fún ọ, yóò máa tàn. Ṣùgbọ́n ìgbà tí àkùkọ bá ti gun abodìẹ tán, n tó kàn ni pé abo sọ fún un pé n tó ló ṣe fún mi ńkọ. Gbogbo ìlérí rẹ tó ti sọ fún mi ò ń kọ. N takùkọ díẹ̀ ó sọ fún ni pé iṣẹ́ wa dà lápá mi, ṣé oríṣẹ́ lápá mi ni. Ẹ̀yin ọ̀dọ́, ẹ̀yin ẹ lọ wo akùkọ díẹ̀ àtàbò díẹ̀ tán bá jọ ń jẹ. A ní ṣé oríṣẹ́ lápá mi ni. Wọn ò sì níṣẹ́ lápá. Àwọn méjèèjì wọ́n jọ pàdé, wọ́n sì jọ náwó fúnra wọn. Ọkùnrin náwó fún un, ó ṣe bí Ọlọ́run ọba mi òkè. Ó ṣe bí ìgbà pò nìkan lòun wà láyé. Ó ṣe bí ìgbà pé Ọlọ́run ti gbé kọ́ lòun. Ìyẹn ló ṣe tóun àtọmọbìnrin yìí tí wọ́n fi láṣepọ̀. Mò ń bọ̀, ẹ jẹ́ lọ polówó ọjà. Tí má tẹ̀ka polówó ọjà dé, káwa mọ̀ bá ṣe kán lu ìṣẹ̀lẹ̀ tìní ẹ̀lẹ́mbẹ̀wò ẹkú ìkàlẹ̀ ètò.
1: Flash FM 105.5.
2: You hear that sound? Na the sound of millions wey dey wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness, open am, come register the code wey dey under the bottle cover for guinnessng.com/1759. You fit collect inside the 400 million naira cash and plenty correct prizes, including one brand new Toyota Land Cruiser Prado. So, what do you still dey wait for? Carry your Guinness, make you open for more today. Terms and conditions dey o. Drink responsibly. Now only for people wey don reach 18 years and above.
1: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.

Adeyinka, mo de orin te n gbọ yi bo sese mo lo tabi ki n tun ma so fin pe n to se ni yi. Kọ́ládé Alábìrè ọmọọba tó lòdẹ òṣogbo àyà kókó nàkí ajímọ̀tábà ogun jìgbìnà bí àtẹ̀kùn ìṣedélọ́jọ́ ti fi ń wù mí ni ọmọọba ni tí ń gbélé ti ń ṣe bí ọba ọ̀gá lọ̀gá mi pàtàkì bàbá ni bàbá mi Kọ́ládé Alábì. Àrò bàbá máa dédé sọ mí nígbà míì tí ń bá obi tí mo ti bẹ̀rẹ̀ tí mo obi tí mo bá dé tí mo tún obi tí mo ń lọ láàkó tí mo wà yìí máa tún fọpẹ́ fi ìfọlọ́hun àti Kọ́ládé Alábì kéèyàn mú èèyàn délẹ̀ Ìbàdàn. Adéyinka iṣẹ́ ni o, ẹ jẹ́ máa bọ̀. Àǹtí Bùnmi mo sì ní ní dákọ rẹ o. Ok, àǹtí Bùnmi ó pàdé bròdà yìí tá à ń sọ yìí bròdà Ṣẹ̀yẹ, wọ́n dẹ̀ ìjọ gbà fúnra wọn, wọ́n ṣe gbogbo ẹ̀, wọ́n jọ ń bá láyìn lọ ṣùgbọ́n kò tí ì tó time tó yẹ kí àǹtí Bùnmi kó lọ́kọ tàbí kó ṣègbéyàwó. Àwọn òbí ẹ̀ sì ń sọ pé bó ṣe dá yìí ní sùúrù, tó bá ní sùúrù ọkùnrin ó tún máa lé ọkùnrin, ìwọ kàwé tán kó o ṣe gbogbo ẹ̀ tán, tó bá ṣe lé ìtàn ìgbà yẹn gangan ló tó ṣe ìwọ ọmọ yẹn mo sì ń sọ fún ọ. Àwọn òbí ẹ̀ ń sọ fún ìwọ táwọn òbí ẹ bá ń sọ fún ẹ lálẹ́ yìí wí mọ̀ sí jẹ́jẹ́ ilẹ̀ mọ̀ ń yọ̀yan kọ́ yá tètè gbọ́ kó sì tètè gbà torí pé ayé ń bẹ o. Ó ṣe gbogbo ẹ̀ ọ jáde secondary school, bó ṣe kúrò ní secondary school tó ṣe jam tó wọ university báyìí ibẹ̀ ló ti pàdé ohun àti ṣẹ̀yẹ́ sì ti ń bọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀.

0: bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o, nǹkan ń ṣẹlẹ̀ o. Ìgbà tó dé skúù tán, part 2 ni wọn pálábà rẹ̀ ti ṣégi tó wà tọmọkùnrin kan tí wọ́n jọ ṣeré ìfẹ́. Wọ́n ṣeré ìfẹ́ lóòótọ́, wọ́n ṣeré ìfẹ́ lóòótọ́. Lóyún bá dé, ń gbóyún dé, ó délé wọn, àwọn òbí ẹ̀ ni à, ó yà jókòó lé ni o. Bàbá rẹ̀ ó mọ̀ bó ṣe ń ṣe, ìyá rẹ̀ ó mọ̀ bó ṣe ń ṣe. Àwọn ti gbìyànjú pé kò jáde yunifásitì. Nítawọ̀n ń sáré rẹ̀ nù pé kò jáde yunifásitì. Tó wá lọ ṣe wá, tó lọ sẹ́yìn. Wò ó ṣe ṣẹ̀yẹ lọ ṣàlóyún, tó bá ti jẹ́ pé ṣẹ̀yẹ ni kò sí problem. Àṣé kì í ṣe ṣẹ̀yẹ ló lóyún? Ẹlòmíì tó ṣẹ̀ṣẹ̀ pàdé ní yunifásitì, òun ló lóyún. Wọ́n ní bóò lọ wà ti ṣe, bóò ló ti ṣe, ọgbọ́n òun ló fẹ́ dá, bóò ló ti rìn. Àbá ní kó pe ọmọkùnrin ti bí kó pè wálé. Káwọn bá sọ̀rọ̀ náà, táwọn bá sọ̀rọ̀, àwọn mọ nǹkan táwọn ó ṣe. Àṣọ ọmọkùnrin ti bí, àṣé borí ò ṣe kíní kan ẹnu ọ̀jẹ́ lo náà. Àwọn òbí tiẹ̀ kàn tiẹ̀ tálíkà gan gidi, ṣùgbọ́n nítorí pé ọmọ yìí mọ̀wé, ọmọkùnrin yìí mọ̀wé ló ṣe réèyàn rán lọ́wọ́. Bóò ní ọwà ti ṣe pẹ̀lóyún, ìwọ tó ló lọ́ tó sì ń gédì, bóò ló ti fẹ́ ṣe ilé ayé ìgbà yìí. Ohun àwọn méjèèjì ni àwọn ọmọ dọ́gbọ́n sí i, wọ́n bá ń lọ iléèwé, wọ́n sì jọ ń ṣe, wọ́n ń lọ, wọ́n jọ ń ṣe, wọ́n ń lọ, wọ́n jọ ń ṣe títí. Ṣùgbọ́n ẹ mọ̀ jẹ́ ń tàn yín, wàhálà yẹn pọ̀ fọmọ tí ò níyà. Wàhálà yẹn pọ̀ fọmọ tí ò níyà o, wàhálà yẹn pọ̀ fọmọ tí ò níyà. Àǹtí Bùnmi Gánmọ̀ wípé ayé pé méjì nígbà tó wà nù oyún. Ayé pé méjì pẹ̀lú ìrora àtọwó tí ò sí.
1: Ènìyàn ṣọ̀wọ́ o, má fi mú
0: ọ̀fun wa o. Nígbà wá pẹ́ tọ́lọ́run ó ṣe tí ó bímọ, ọlọ́run kúkú ṣe ó bímọ yẹn láyọ̀ àtàlàáfíà, ayọ̀ ló bí. Nígbà ó bímọ tán, wá sọ fún bọ̀dá tí bí pé bó láti sọmọ yìí. Òun fẹ́ parí ilé ẹ̀kọ́ òun, òun fẹ́ ṣe, ó mọ̀ èyí ò ṣe é ṣe. Àwọn òbí òun ìyẹn tán bá fóun, ó ṣá mọ̀ báwọn sì jọ ń rọ̀ fẹ̀. Ìyẹn náà ni bóòlá ti ṣe, ọgbọ́n òun là fẹ́ dá. Ìyẹn ni wọ́n jọ rò ó, wọ́n wo cutters kan. Cutters yẹn ibẹ̀ àwọn obìnrin kan náà ń gbé bẹ̀, tó ń gbénu cutters yìí. Wà ní bóòlá ti ṣe, ọgbọ́n òun la fẹ́ dá, ìmọ̀ òun la fẹ́ lò, bóòlá ti fẹ́ ṣe é. Wà ní kò sí wàhálà, òun ó lọ gbọ́mọ yìí síbì kan ní cutters, tẹnikẹ́ni ò sì ní mọ̀. Ẹ mọ̀ jẹ́ ń tàn yín, àǹtí kan ńbẹ̀ tóun náà ń gbé cutters yẹn. Olówó, onímọ́tò, ṣùgbọ́n kò lọ́mọ. Ìgbà tí ó gbọ́mọ, òun lọ́mọ̀ bó ṣe sọmọ, ó gbọ́mọ rẹ̀, ó gbé sí bí ẹnu géètì kékeré tí ẹni ìrora ṣe, ó gbé pamọ́ síbẹ̀, ó gbé síbẹ̀. Àǹtí ń bọ̀ tí ó fẹ́ dive wọlé lórí basket yẹn àti gbogbo ẹ̀. Ewo leléyìí, kí ló ṣẹlẹ̀ ń bí, kí ló ṣe ń bí? Ó ṣàròmọ̀ tuntun, ta ló gbọ́ ọmọ yìí síbí, ta ló ṣe síbí, ta ló sì wá síbí, ta ló sẹ̀yìn síbí? Ìyẹn gbọ́mọ, ó gbé lọ hospital, at hospital ló ti ṣàlàyé fún ẹ pé ó mọ̀ tó gbọ́mọ síbí o.

tí àǹtí Bùbí náà fi parí ilé ẹ̀kọ́ gíga rẹ̀ àwọn òbí ẹ̀ bèrè pé àwọn ọmọ rẹ̀ ń kọ́ ni à ó wà lọ́wọ́ àǹtí nǹkan tí òun gbé fún wọn òun sì lọ máa ń wò ó òun lọ máa ń ṣe gbogbo ọ̀dà náà ọyàn mímú ń kó ni à wọ́n àsìsì ni wọ́n àsìsì ẹ̀ náà làwọn òbí rẹ̀ gbọ́ bàbá ti bí òun ti parí tán ó gbé kó lọ ngbò dé kó ó ríṣẹ́ àti bẹ̀ lọ́dún àti ríyàwó míì tó fẹ́ ẹ̀yin ọkùnrin ayé yín ga o tọ́mánítà lọ́lọ́mọ obìnrin lọ́lọ́mọ wà láì ńgbà tí Bùnmi tó lọ gbọ́mọ síbi tó gbé sí tàǹtí gbé ẹ mọ́ jẹ́ ń tàn yín gbogbo ìgbà náà ó fẹ́ kàwé tán ni ṣùgbọ́n lẹ́yìn ìgbà ó kàwé tán gbogbo ọ̀nà ni ń wá láti lọ gbọ́mọ ẹ̀ ó sì mọ ibi tọ́mọ rẹ̀ wà ọmọ ẹni tó gbọ́mọ ọmọ ọ̀dọ̀ ẹni tọ́mọ wà ṣùgbọ́n ọ̀nà tó gbé gbà ń kọ́ bọ́bọ́ ti bí bọ́ọ̀ ṣe parí tó ṣe gbogbo ẹ̀ tó ṣe wá tó ríṣẹ́ lẹ́kọ̀ọ́ ló fẹ́yàwó mi òun àti bọ̀bọ́ yẹn ò dẹ̀ sí mọ́ ayé tó tó nǹkan ń ṣẹlẹ̀ o ẹ mọ́ jẹ́ ń tàn yín wọ́n jáde ó ṣáàfù tán lẹ́yìn tó ṣáàfù tán òun náà gbìyànjú ó wá síbàdàn òun wáṣẹ́ ńbàdàn ó sì ríṣẹ́ níbàdàn òun ṣiṣẹ́ ńbàdàn

gbogbo ìgbà tó wà ní ìbàdàn yìí ẹ má jẹ ń tàn yín kò rẹ́nikẹ́ni kọnu sí o kò sì rẹ́yìn kéèyàn pé nílẹ̀ o kí ló ń ta ń bẹ́ẹ̀ bó ṣe fine tó.

0: ade yenka ku sejume dogun ibiti oro wa de duro yi ko so fa won bi e tele wi pe o n gbo mo sibe kan ni olodo anti kan lo wa won si n beere omo yen o ni alaafia lo wa o n fun ara re mo wi pe o n ti somo nu o ni ko mo wule yale alawo ko mo wule yale onisegun o lo mo wi pe omo to n sonu yi boya o ni n fi ya jeun
1: ora wa e danile aye
0: bo lo n se fe gbo omo yi pada anti o gbo pa ko gbo po ko ti gbo nkankan ko ti gbo anything ni school ko ti gbo nkankan lecturer de ni
1: e danile aye
0: Daddy, mi e ka lesa o.
2: Omo ni mo do asite kan.
0: Ka be sisa o.
2: Fiditi ni so gwa la de fiditi ni.
0: Mo ti mo. Daddy, mi e ka lesa.
2: Oro yi o le pa.
0: Okay.
2: Ko le rara.
0: Okay.
2: So, oro gba suru.
0: Okay.
2: Akoko na yo ko bi re.
0: Okay.
2: Lo so to oro fun
0: won. Okay.
2: That is point number one.
0: Okay.
2: Then you import number two, and you pay your amount of beer. What I want with you? Nanda, I want to be alone. What I love by my money. What I have been my mom, what color is my mom? Could you hear my bow? Do you know my money? Do you know my mom? Hmm. Hmm. Hmm. Ko si omo yesi papa ma wo lu lo ma we to odo yin ni omo gbe omo yin ni abeje ma wa wu ko salaye mama yen wi pe ona won ola mama to n ba ri ni wa wo omo yi ona won so fun pe ona won ola won ro ko won si bi mi ki ko be mama yen ko wa awon iyan lati lo be mama yen ko ma mo lagidi o toro lowo ni mama ko ma ko gba mama buran lo ewon o tori esun pa gba ma ni ya o fi ka tori mama le ba de ri pe ko lo se DNA kan actually you just see any you know money you can go my phone buy it my mother confirm people yes olobi into talk ama ko wa awon eyan ko lo sodo mama ama mo wa wa awon eyan lala even him within that quarters na ko wa awon eyan ki o lo be mama ko si suuto pe bae ka za bae ka woji profile lo sun de be I ni ni mama ojo pe to omo ro ma gbodo yin o ama nka ma wa wu ni ko na ohun le la ko le fa ti se pe ki ona ohun o le la
0: ko le la
2: ko ju ba lo be ni lo ji o ba se be mo ni bo ma le o
0: pada se e ja tun okay
2: ele
0: yes sir e kwiti e to ni o hello hello
3: kale ni ka ka
0: e ka le ma e ka le ma o
3: opeto
0: e to le ma
3: o mo ni o ji ma se ko mo ka le bi se o ba le li o ko bu re a bi ara mo ni
0: ile pe
3: e bi ori iyawo mo re ni abawo gbo mo fun iya ni
0: ko gbo mo fun iya o ko gbo mo fun iya o
3: iyawo mo re ni oro yi o le jari aje so ke gbon radio o so mo nu o na ko gbo mo wa le wa le wa ko na laji wa ni so mo nu
0: ami o
3: o ni se ri nu o mi to wo ni omo nge o le ti mo le omo mo yi mo ma to ko si yun be ọkọ mọ ìyá ọmọ yẹn ọba lọ ní kòkòrò mẹẹẹdọgbọn ìyá ní ọmọ ìjàre ọmọ gẹrẹ ìjàre ọmọ gẹrẹ ọmọ tọmọ ọdọ ọmọ kòkòrò ọmọ gẹgẹ kọdọ ọmọ
0: ọmọ
3: ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ
0: ọmọ
3: ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ
0: Yes, ma. Ami.
4: Hello. Díẹ̀ lọ́wọ́ ọmọ púpọ̀ lọ́wọ́ àwọn òbí. Tó bá ṣe rí pé irú bó ṣe ṣẹlẹ̀ yẹn ní àkọ́kọ́, mo sì sọ fáwọn ìyá rẹ̀, fáwọn ìyá rẹ̀ wà bá èyí yẹn tó fi bí ọmọ. Irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ fọ́mọbìnrin yẹn kò ní ṣẹlẹ̀ sí láti lọ gbọ́mọ. Kò sí àárí ẹ̀bí dá pọ̀ torí wípé ó bẹ̀rù àwọn òbí rẹ̀ ni lè lọ gbé ọmọ yẹn rẹ̀. Ṣùgbọ́n tá a bá rí ẹni bí ẹni gẹ́gẹ́ bí ìfẹ́ mo ń ṣe kó ló sì máa bá wa fún yín tí èsì tako ìlànà ẹ̀sìn tẹ́ wà lórí rẹ̀ ẹ dàpọ̀ ẹ bá ẹgẹ́ ká ṣègbésẹ̀ lé lórí kí wọ́n bẹ àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn àti àwọn àáfàá àti pásọ̀ kí wọ́n gbéra ìgbé kí wọ́n lọ gbá wà yẹn kú àyẹn mo ní bọ̀bọ̀ nígbẹ́ lọ́bọ̀. Okay, you're cool.
0: Hello, ba mi Adebo Wale.
5: Hello, Adeyinka.
0: E ka le Sadadi.
5: Alagba Adebo Wale ni.
0: Yes, Sadadi.
5: Oro ti mama yen so yen ni mi faramu.
0: Okay.
5: Ko wa awon eyan. Ko lo so fa awon obi e ko jewo fa awon obi e. Ko dide tori awon obi e gan no ba nkan jeju. Emi fe mi nsoro yo sele si mi. O sele si mi. Mo le omo yen ngba to gboyin yen de, mo le gba to de ya gbo won wa bebe awon eyan oko ati awon eyan iya re omo yen fun mi to wa bebe we baba fo tun bo mo wi
0: ama
5: fo si fa mo ra ni mo de gba mo de fa mo ra o pada law school to ye ko lo o pada kawe o graduate o gbo mo omo yen sin ti jade secondary school o ti lo kose o ti free omo yen ti pe 19 years bayi omo okunrin ni ti wa le danu odo mi bi logo se kuro nbi ni oruko mi ni won fi npe ladugo yi be ni last born mi ni won pe won mo pe akobi omo won mo po omo mi ni ki wa le danu ko wa gbo omo lo bi kan o tun de stage kan gan baba e lo fe wa gbe lo omo ni stage to wa yi laye mi le gba tomo ba toju bo to le to dagbon to ba pe 21 or 22 mo ma yo nde fun e so ko ti igbadi sin o dogbon ati wa ji pe gan ko ri pe niyan baba omo
0: oye mi
5: tori omo oke ohun ni omo ibo ni mo ni iwo ogbon ti ijapa talaba hun gbon eyin lo fi ntogbin omo yen wa lodo mi o se eko ja sodo iya e ni odi ti iya e gbe lenu ipari osu to lo ni June ending o se eko ja sodo iya e ni mo ni ko ma lo ko to lo foju sise yen mo mo fe ko to advance si ise to ko o ti jade school o iya e se wa so nsin pe kini iya e gan o nso fun awa pe owo lowo si ka je ki baba e ma gbe lo kini kankankan to nse tori pa wa dariji iwo ta wo ba dariji iwo se wo o ma mo bi tomo e wa ti baba e ba gbe lo lati gba na nigba to wa ni bi omo odun mefa to se ma bere school se o wa le ri omo yen mo nigba ba ti gbe lo sabule won le ibo ibi to o de ri o wo ni sanwo school o ni se mo ni safile omo ti jade nisin o na lo fi post nisin pe omo ohun ni omo ohun ni mo ní sọ́ọ́ lè bọ́ọ̀sì báyìí ká lọ́n ti gbọ́ ọmọ yẹn lọ tó rí mọ́ so kí kó lọ sọ fáwọn òbí ẹ̀ àwọn òbí ẹ̀ ló ní ẹ̀ṣẹ̀ yẹn ọmọ yẹn ìrònú pé kí lòun ó ti ṣe é nígbà táwọn òbí ti le wọ́n ti ba wí tán gbà pé kó lóyún yẹn tó bá lọ ṣe tó bá kú ngbà yẹn táwọn òbí yẹn náà wọ́n sọ ọmọ nù ni àwọn náà ni wọ́n padà lọ́bẹ̀ lọ́bẹ̀ bẹ̀ wọ́n á lọ bá màmá yẹn wọ́n á bẹ̀ ni Adeyinka wọ fúnra ẹ nígbèsẹ̀ láti gbé ó ní dáadáa má dáadáa torí ọlọ́run torí tírú àwọn ìyá yẹn bá tún rírú ẹ lẹ́yìn ẹ pẹ̀lú àwọn òbí ẹ àti rìpọ́tà a jẹ́ a calm a tètè gbẹ̀bẹ̀ wọn bẹ́ẹ̀ ni advice tèmi nìyẹn
0: ṣé o Adeyinka ò lè gbàgbé kankan wọn lé ní ẹni tí ó bá ẹ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò sórí 08064474794 08064474794 ní ká ẹ pè mí sí lẹ́yìn ètò ẹni tó bá ní ìmọ̀ràn láti fún wa lórí ìṣẹ̀lẹ̀ tá a fi ṣàtẹ̀gùn yìí ìwọ tó fẹ́ lọ́kọ tó fẹ́ níyàwó kàn sí mi nọ́mbà yẹn náà ló pe o ẹni tójú sì ń dùn glaucoma tàbí cataract tẹ bá sì ń rínà ẹ kàn sí mi ẹ pè mí sórí nọ́mbà mi 08064474794 0244-7794. Eyin to mo yin ti o jade to fe lo si School of Science and Health Technology. E pe mi leyin eto. Kajo soro 08064474794 ni number ti e pe mi Otumba Isaac Adeyinka si. Agbe mi setona le daruno. Aluko mi setona le koso. Lekeleke mi setona le mokefun. Agbe mi to ma lo 08064474794 08064474794 number mi ni o daro.

gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ bá ti ní àǹfààní gbogbo èèyàn ọmọ ọlọ́run á kú pọ̀pọ̀ sínsin 77 tàná mọ́mí ìṣojú yín ti là èèyàn ọmọ ọlọ́run níbo lẹ wà ẹ̀yin àyànfẹ́ pásítọ̀ Dẹ́kúnlé Epaphras èmi mò ń kí yín tológun tológun èmi mò ń kí yín tẹ́lẹ́sọ tẹ́lẹ́sọ èmi mò ń kí yín lórúkọ Jésù ẹni tó kú tó sì jíǹde lónìí ọjọ́ kẹjọ oṣù kẹjọ gbogbo ẹ̀yin táyé yín ọjọ́ o ẹ dìde ẹ mọ̀ bọ́ bí pẹpẹ today is 8/08/2026 mọ́mí ẹ mọ̀ tó wọ 80 ìbẹ̀rẹ̀ ọtún nìyẹn and torí pé òní jẹ́ ọjọ́ Saturday òní ó jẹ́ à ṣe nǹkan yẹn ní ọjọ́ Sunday gbogbo ẹ̀yin ọ̀dọ́ 13-30 gbogbo ẹ̀yin mọ̀mọ́mọ́ ẹ farabalẹ̀ gbọ́ mi o kọ́mọdé ọba mi sọ fún èèyàn mẹ́jọ ní tí mo fẹ́ sọ sí yín létí fún ìpàdé ti ọ̀la níjọ́ Sunday ẹnìkan ní wòlíì ìmọ̀ tí ìgbàna yín tí wọ́n mi ń lé sọ́n tó lè ṣẹlẹ̀ lọ́la o even lórí omi 77 mi ń lé sọ́n tó lè ṣẹlẹ̀ ẹnìkan ní wo lè rí nìyẹn o bẹ́mi ọlọ́run bá sọ pé ká ṣe bẹ́ẹ̀ ìwọ máa fọkàn gbàdúrà ẹ máa bọ̀ níbi pẹpẹ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run kàn jókòó ni kákàn máa dúpẹ́ ẹ tiwa ẹ wo bí 77 ṣe rí ọba tó tì wá lẹ́yìn ọlọ́run títí máa ń gbògo a dá ògo padà fún ẹni tó lògo ẹ̀yin èèyàn ẹ múra o àwọn iṣẹ́ àmì àti iṣẹ́ ìtìyanu tàtijọ́ àti tìsìn gbogbo ẹ̀yọ́ kọ̀ǹbáìn ó soríire láyé ẹ̀yin ọmọ ọlọ́run mọ gbọ́ nǹkan kan létí mi mọ̀ ń bọ̀ jẹ́ àkọ́kọ́ jọ dúpẹ́ ó lè jókòó ó lè mọ́ ọjọ́ ó sì lè dìde torí àwọn mẹ́ta tí ń bọ̀ yìí ẹnìkan láwọn dà mọ̀ ń bọ̀.

0: sùn tó ṣe mí lóore ó ṣe mí dáadáa òní ní ọjọ́ kẹjọ nínú oṣù kẹjọ ọdún 2026 gbogbo lé tó lè fò níwájú ọkàn fò bí ìgbà téèyàn tọ síwájú bí ọ̀pọ̀lọ́ ní ìgbà mẹ́ta mo rí àlejò mẹ́ta tí wọ́n ka ọmọ ó sì confirm ẹ̀ fún mi nínú ìwé Psalm 23 verse 6 ó ní ní tòótọ́ ire àti àánú yóò máa tọ̀ lẹ́yìn ní ọjọ́ ayé rẹ gbogbo mọ̀mọ́ àlejò mẹ́ta ń wọ ọ̀bọ̀ bí wọ́n bá jí òfò number one àlejò àkọ́kọ́ ẹ wo aṣọ rẹ̀ tó mọ́ lólóló tí wọ́n fi àmì blue tí wọ́n fi kọ àkọlé iṣẹ́ ara aṣọ yẹn tọ́wọ̀ ẹnìkan ní kí ni àlejò mẹ́ta ni mò ń wò yìí wọ́n pè wọ́n ní eláàlá àkọ́kọ́ tó ṣáájú òní wọ́n pè ní olóore bí wọ́n bá jí òfò wájú mo fi májẹ̀mú sọ tẹ́lẹ̀ olóore ká ọmọ lójijì láti oṣù kẹjọ yìí lọ tó tún wájú ọjọ́ kẹjọ kí olóore kó rí ìnà rí ọ in the name of Jesus Christ àlejò kejì tó fà lọ́wọ́ ìyẹn ni wọ́n pè ní aláàánú mi ní mìkùn mi náà ṣàhálà òun náà wọ́n tó kọ́ pẹ̀lú ọ̀dà búlù ni wọ́n fi kọ́ sáré mọ̀mọ́ ìbí wọn bá jí òfò sókè síwájú bàbá tí wọn bá tẹ́ ẹ̀ bá dẹ́jẹ́ òní sátọ̀dé lóòótọ́ aláàánú ka ọmọ kí wọ́n yan aláàánú tì ọ́ in the name of Jesus Christ ẹ wo ẹlẹ́ẹ̀kẹta òun náà wọ́n ń wọlé o lè mọ̀ rí wọn you may not see them with your naked eyes olùrànlọ́wọ́ ìrànlọ́wọ́ wọn kọ sí ọ yìí ìrànlọ́wọ́ mo ní kọ já wọnú ayé rẹ lọ in the name of Jesus Christ ọjọ́ kẹjọ oṣù kẹjọ olúwa wá ní kí gbogbo èèyàn lanu kọ́ sọ ní ìgbà mẹ́jọ ẹ wá gbọ́n tí ẹ̀mí olúwa sọ fún mi sà ní ọ̀la tí ẹ bá ń bọ̀ ẹjọ́ tẹ́ ẹ bá lè ra ìgbálẹ̀ tuntun ohun ọlọ́run ni ìgbálẹ̀ tí wọ́n fi ń gbálẹ̀ ẹ kàn ra fi sínú láìlọ́n èmi ó sọ tẹ́lẹ̀ sí màá wá sọ ohun tí olúwa ní ká fi ṣe a ti kò sí látọjọ òwe ọjọ tuesday lọhùn a ti ń fi ìgbàlẹ gbàdúrà olúwa ní ẹ fi eléyìí péde lónìí ọjọ kẹjọ oṣù kẹjọ olóore àsìkò tí olóore àsìkò tí olùrànlọwọ àsìkò ọba wá tí aláàánú àsìkò ọba wá èèyàn lè kú ẹnìkan níbo lẹ ti rí yẹn nínú ìwé luke chapter 10 verse 30 títí wọ 37 wọn mú ọkùnrin kan tí ń lọ wọn ní àwọn ọlọ́sàá mú wọ́n sa yankan alákọ̀ọ́kọ́ ẹni tó kọ́kọ́ kọjá ń bẹ̀ òní ọmọ léèfì kan ọmọ lójú lọ ni kò dá lóhùn ẹlẹ́ẹ̀kejì tó tún kọjá òní àlùfáà kan pásítọ̀ kan òun náà mọ̀ lójú lọ ìgbà tó di ẹlẹ́ẹ̀kẹta olùrànlọ́wọ́ aláàánú àsìkò tí wọ́n ń pè ní aláàánú samaria ọkà mọ́bẹ̀ torí wọ́n ní wọ́n pa ní àpàtàn ni ń joró níbẹ̀ ni àsìkò yẹn lọ́lọ́run bá ṣe tí aláàánú samaria ń kọjá lọ lọ́ọ̀ka tán yẹn kọ gba balance ẹ̀ nù wé luke chapter 10 títí wọ verse 31 títí wọ 37 ẹgbẹ́ ọwọ́ yẹn lórí kó tó fi pèdè mọ̀mọ́ yìí bàbá tó bá ku ìṣẹ́jú kan kí tó níyẹ̀yẹ́ ọgbẹ́ lára rẹ olóore àsìkò kan sí àmì lónìí ọjọ́ kẹjọ oṣù kẹjọ kọ́ yọ sí ọ lójijì in the name of Jesus ẹ wá tẹ́wọ́ ọwọ́ àmọ́ ka ẹsẹ̀ mẹjọ ọmọ lọ wájú tó bá ṣe pé iwájú ni ọ̀pẹ́ ẹ̀bì tí mọ́ ń ré sí lónìí ọjọ́ sátọ̀dé ọjọ́ kẹjọ oṣù kẹjọ ti ọdún 2026 gbogbo ẹni tó tẹ́wọ́ bí ìgbà wọn fẹ́ gbé ọmọ tuntun fún ọ tẹ́wọ́ bí ìgbà tó fẹ́ gba kí tẹ́wọ́ bí ìgbà tó fẹ́ gbé tíré náwó yẹn síwájú wà wá kígbe olóore àsìkò ó gbẹ̀ṣẹ̀ kan síwájú ìgbà mẹ́jọ ló pè ẹ wọlé mi wà á mọ̀ kígbe tó bá ti pin orúkọ jésù bíbélì ní orúkọ olúwa ilé èso agbára ni mùkúntù ti ń bẹ nínú jésù òkèrè òní sátọ̀dé ní tòótọ́ àsìkò tútù la wà bọ̀mọ́ bọ́dà kàn mọ̀ọ́mọ́ dìde gbogbo bí ẹ bá ti ń bọ̀ mi wà ké olóore àsìkò ẹ̀yin olóore àsìkò olóore àsìkò ẹgbọ́rọ̀ olúwa timely helpers lórúkọ jésù ẹ wọlé tì mí àwọn èèyàn kàn dé lásìkò àwọn èèyàn wọn pè ní akínmọ̀rin olóore àwọn èèyàn wọn pè ní aláàánú tó ṣe gẹ́ngẹ́ tó gẹ́gẹ́ wọn á dé tó bá ku ìṣẹ́jú kan kójú ó tí ọ tó bá ku ìṣẹ́jú kan kí wọ́n fi ọ́sẹ̀ sí olórí àsìkò ọyọ bìkàpíyà tàmẹ́nà ṣẹ̀ndólì àdá òní ni ọjọ́ kẹjọ oṣù kẹjọ mọ̀lẹ́lé bẹ́ẹ̀lì mọ̀ lára tí wọ́n bá ní àwọn wo lolóore aláàánú àti olùrànlọ́wọ́ ń wá ọ̀dọ̀ rẹ ni wọ́n yà straight in the name of Jesus eléyìí ẹsẹ̀ tó lè mọ̀ sùn tó mọ̀ gbọ́ lórí bẹ́ẹ̀dì o olùfẹ́ olórí àsìkò wà níbo lẹ ti ń gbọ́ mi tó bá ti di ọ̀la ní church gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run láti 13-30 àti gbogbo ẹ̀yin mọ̀mọ́ ibà ṣègbálẹ̀ inú ilé rẹ kàn fínú láìlọ́mbà tàbí kọ́ ọdọ́gbọ́n mu ò lè ka tó ọba fẹ́ kẹ́nìkan kan mọ̀ ẹ ṣàtọ́ ọba tijú ohun wòlíì ló ń gbọ́ yìí bí n bá gbọ́ nǹkan mi ò ní sọ pé kẹ́ ẹ ṣe nínú ìwé Isaiah 52 ó ní ẹgbẹ́ eruku kúrò ní ara yín ó wà nù bíbélì sá níbo ló ti ń gbòmí káàkiri ayé wọ́n ní kí n sọ àsọtẹ́lẹ̀ àlá ojú oorun tó ń ba ire ojú ayé jẹ́ àlá kan ló tún lámọ́jú yìí ẹ̀yin mẹ́sàn-án lẹ láàlá ìfàsẹ́yìn ẹnìkan ní báwo lèèyàn ṣe máa ń mà láìfà sẹ́yìn nígbà tó bá ń bára rẹ ní family house nígbà tó bá ń rìn lọ nínú gbótọ̀ ọmọbí tó ń lọ nígbà tó bá kó ẹ̀gzáàmù tó sọ míìtì nígbà tó bá ṣàdédé bára rẹ pẹ̀lú jàǹkáwọ̀ lójú àlá tàbí tó ní ìbálòpọ̀ tàbí tí wọ́n ń gbóúnjẹ ìbọ̀dé fún ọ àlá tó ńlá lójú oorun eléyìí tó ń ba ire ojú ayé jẹ́ wàá fòkè ní ìgbà mẹ́jọ òní lọ́jọ́ kẹjọ oṣù kẹjọ báyìí lolúwa wí ọya jabọ́ jésù jabọ́ in the name of Jesus Christ bóyá o ti gbàgbé ni pé ọdún ni mọ̀ bí oṣù bẹ́ẹ̀ mo wí fún yín ọdún ni mọ̀ bí oṣù oṣù ni mọ̀ bí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ló mọ̀ bí ọjọ́ ọjọ́ ló mọ̀ bí wákàtí wákàtí ló mọ bí ìṣẹ́jú gbogbo nǹkan tí mo dákọ lẹ́nu yìí àwọn gangan ni wọ́n ń pè ní ayé mo wá sọ tẹ́lẹ̀ sí ayé rẹ lónìí ọjọ́ kẹjọ oṣù kẹjọ gbogbo ẹni tó bá gbọ́ mi látòní lọ atún ayé rẹ rọ atún ayé rẹ ṣe atún ayé rẹ dá atún ìbùkún rán wọnú bẹ̀ ó ní ṣàṣetì má in the name of Jesus mo ti ṣàlàyé fún àwọn ènìyàn ní ojúmọ́ tó o bá ṣẹ̀ṣẹ̀ tó o bá jẹ́ christian àdúrà wákàtí kan òní jésù yé àlẹ̀ tó o bá ti ń gbóná sí lódi 2 hours 40 minutes àdúrà wákàtí kan ẹnikẹ́ni gbogbo ẹ ti dìrẹ́ẹ̀bẹ̀ jésù lọ sọ bẹ́ẹ̀ nígbà tó sọ fún peter àti àwọn ọmọ tó mú lọ sínú ọgbà gẹ́stímánì ọ wá padà wá ó bá wọn tí wọ́n ń sùn ọ wá nawọ́ sí wọn ibẹ̀ láti mọ̀ pé àdúrà tó dáa fún èdè wákàtí kan ni ó ní ẹ̀yin ò lè bá mi sọ́nà fún wákàtí kan ẹ lè bá mi sọ́nà gbogbo ojoojúmọ́ èmi ọ̀ mọ̀ ràn ọ́ lọ́ láti gbàdúrà wákàtí kọ̀ọ̀kan ẹ mọ̀ bá mi pàdé ọjọ́ saturday 6 ni àwọn ọjọ́ yòókù 6:30 ni àwọn gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìlú ọba ní uk mọ̀mọ́ tọmọ rẹ bá ń bẹ ní london tọmọ rẹ bá ń bẹ ní london ẹjọ́ pàdé wòlíì ní united kingdom wòlíì ọ̀dẹ́kúnlé yọ wà ń bẹ̀ ní ọjọ́ mẹ́wàá sísìn on the 18th ni màá wà ní uk bọ́ ọ bá fẹ́ gba flyer ìwé ìléwọ́ ní jẹ́bẹ̀ pé bàbá ẹ fún mi ní ìwé káàdì tí ń fi pe ọmọ mi tó o bá ní fóònù kọ lẹ́tà sí mi látòrí bí pé ẹ fún mi ní ìwé ìléwọ́ now màá send the flyer sí ọ 081 ni ẹ lò 6-7 kan 34-43 081-6-7 kan 34-43 ẹ send sí mi níbo lẹ ti ń gùn mi àdúrà náà ń ṣe mí ni mò ń rí ọ̀pọ̀lọpọ̀ ìṣípayá níbi tó ti yẹ kó o ṣe rere ṣùgbọ́n tí wọ́n dẹ ìkórìíra sí ọ tàbí tí ìkórìíra inú ẹ̀jẹ̀ jẹ yọ gbogbo ẹ̀yìn tó ti yẹ kó o méèkì ẹ̀ àsìkò tó yẹ kí wọ́n propose sí ọ kẹ́ni kó lò fẹ́ fi ọ àsìkò tó yẹ kí wọ́n bọ̀ ṣèwé rẹ àsìkò tó yẹ wọ́n bọ̀ ṣiṣẹ́ àsìkò tó yẹ wọ́n gbà ọ ṣiṣẹ́ ìkórìíra àti inú wá wá dìde mo sọ tàṣẹ láti òní ọjọ́ kẹjọ oṣù kẹjọ lọ báyìí ni olúwa wí jáde nínú ara wọn in the name of Jesus Christ kapayas dédédédé duamina sada ala ẹkẹ ìfọwọ́ gba ìdodo rẹ ọfà ìkórìíra jáde lára mi tinátiná torótoró in Jesus name ó ń ṣe mí kí n sọ àsọtẹ́lẹ̀ lẹ́ẹ̀kẹfà gbogbo ẹni tí ń bọ́ mi mi wọ́n wá fi sí ahọ́n mi kí n pàṣẹ ẹni tó ń bá rìn ti n dogbon fa sogo re ya eni ton ba rin ti n fa so igbedide re ya eni ton ba rin ti n bu oku ni gbogbo igba Olorun comfort life Olorun odekunle Epaphras Olorun 77 mo sota seta se ninu odun yi loruko Jesu e piya in the name of Jesus o sa we kankan loni mama igbale le ba mi mu wa si church ni ola ohun Olorun lele to ba se po gbagbo pe woli kan lo ndun yi isin meji si ni ago meje laaro ola oni ipade ti awon 13 to 30 awon odo Jesu ago mesan ani fun ani ngba si ago mejila oni si awon agbalagba egbon mi alujanu meta kan nbe ti mo ba eniyan ririn ajo afi to ba ri woli bo le pada awon meteta won ni kin le pada se ra alujanu meteta yen enikan ni esawu number 1 eyi ti mo mu eje eyan lojiji elekeji eyi to mo we si aye eniyan emi afi akoko eni sofo elekeeta only emi buku ti mo je pe eyan wa be ko si tun pada lo sorun be lai mi aye lai se nkankan won ni okan wa be ni ko gbe nkankan re se o se dagba to okoko le ko se nkankan bayi loluwa wi alujanu meta ti mo faye eyan sofo alujanu meta ti mo mu eje eyan lojiji iku aitojo alujanu meta ti mo je eyan wa be keyin o lo be mo pa lase lati seju ilo ki won wa bi won si ki won pada leyin re e kibe e pada leyin mi eyin aye e pada leyin mi eyin emi ibode e pada leyin mi eyin ewu eyin emi alale ewu ile itedo ile ti mo wa yi emi ti n sise nbe o ya wole ko mo dide mo in the name of Jesus oni lojo kejo e kibe oni lojo kejo osu kejo odun 2026 eyin ayan fe eje npe eni wole bi won se nbo gbogbo eyan omo lohun fi irubo ti adwa yi enikan ni irubo elo irubo 8 o le ru 800 naira gbogbo eyin bi 2000 irubo 8800 tabi o le ru 8000 ta gbara re ba gbe eyin te ti so re majemun yin na o le dogbon so emi oluwa ni fi irubo 8 fi ti adwa yi leyin oni lojo kejo osu kejo bibeli ni awo fun awo ohun ti eniyan ni yo si fira emi e jesu to feran re loju oforiku adwa yi nti o wa sele leyin adwa yi so fe gbon o bere si pe wo na leri ategun ti tun fe wa e pe engineer won ti to lenu ona won ti o fe so ise olohun atijo
1: praise the lord oruko mi ni Ezekiel Adejumo mo je omo bibi ilu Ogbomoso
2: nice mo like yen
1: mo si wa lati ipinle Kwara
2: Ilorin le ti wa loni
1: beni ni Kayama local government mo ni aisan eje ruru
2: hypertension
1: aisan yi lo pa baba mi
2: je ngbadua nowe fi mo gbonu ese ami egun ti ma nja won ogun ti ma se won leto ti wa eyin te gbe ogun afijo debi ati egun afijo bo ba ti se ami wa tete joko ase toju ase lo ti mo gbe wa bi loni o ti jade lare loruko jesu oya joko
1: bo se se baba mi gele loru ojo yen be lo se mi eje nda ni mu be lo nda lenu ironu wa pa mi loru ojo yi ma to di bi 5 o'clock eje nda ti 35 lati 2 mo lati pe okan lara awon dikin church wa ẹni àwọn náà lóore ọ̀fẹ́ láti wà ń bì.
2: wọ́n bẹ̀ ń bì lóore.
1: Mo wá pè wọ́n mo ní sòrò báyìí gbogbo wọn á bá mi àti rẹ́fẹ̀ẹ́ wa ṣùgbọ́n tó bá mi nírò lórí bẹ́ẹ̀ni ni pé àìsàn yìí lọ sọ bàbá mi dẹ̀ dùn arìnrìn lẹ̀. tẹ́ni yẹn wọ́n tọ́jú mi mo ra gbádùn rẹ̀ tí n bá ń lọ ẹ̀jọ́ mọ kan bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi pè mí kí n mọ bọ asọ́sọ́ kí n wá sí ọjújù
2: ẹjẹ yẹ tó ń kán náà.
1: bẹẹni ẹgbẹ mi a sọ mi pé mo sì ìrìnsẹ ọlọrun kan sì ń bẹ o tí wọn ń pè ní ọlọrun òjijì mo ní lákàyà mọ sí ìbàdàn mo ná jìn ṣùgbọn àwọn bá mi wọ omi àwọn aráàlú ògbómọṣọ tí wọn lọ sí ìbàdàn wọn wá bá mi tọrọ omi lọwọ wọn.
2: wọn tọrọ
1: àti òróró
2: àti ọìlì náà.
1: bẹẹni ní kẹtọ tọdọ wọn mi mo ju ẹsẹ sílẹ mo sọ fún ọlọrun èmi àti wòlíì tó ṣe kí ni ká jọ lẹjọ o èmi àti angẹ́lì ti ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ tí wọ́n pèsè ní òróyìn kò ń lajẹ lẹ́jọ́.
2: jai jai. so n gbo won lemi ati woli emi atawon lejo angeli mi la won ba lejo ti won da sinu oil yi sha
1: to ba ye petro to ise iranse ise ododo ni angeli ise nsise eje yin ogboro kan malaye ko sugbo so mi de duan ile
2: aish
1: baba lati february odo to lo o ni mo ti lu o kan do ni
2: sa eni suru o se ke tan be won ko yin ni ten so yin
1: o ko mi egban mi nbe nbi
2: e ba npe won
1: mami tunde ni bi te ba wa e mo bo wa omo bibi inu mi nbe nbi
2: e ba npo
1: febe
2: febe mo bo e mo bo yin bo
1: mo wa lo ruro yen inu ile ti mo ngbe
2: 9 by 9
1: yara yen ibe ni mo se wedding si
2: inu ile le se wedding
1: bo odun ni be
2: aish Fembe, senti daddy so is so ton.
3: Ben.
2: One near Jetimanka.
3: Ben.
2: Say woman.
3: Ben.
2: O tiri.
3: Ben.
2: O lon tiri.
1: Mwa sofon lon no le yang batimo loro ato mi. To ba kwe kwe yida ju se. Tangeli insi mfon. Biwa ba isi insoy. Mwa si radio. Lese kese mwumbo. Mwa ti nyepepe nino yara ye.
2: E ina ni kwe kwe.
1: Ben. Mwa sofon lon kwe. Ile yo. Mi yo bodo sodon we.
2: Haish. Injo jamma kwe leto o ti walo ni. Oba Sami Oba mo Sami bi oba wu o oh, ni sodun be yen Joseph male ko ni yes
1: mo ni tori ari ti won ba ipe re rin ko gbe nu ahamo dandan latoni emi lo gboro gbe nu ahamo baba olorun ko le fun mi o face si
2: ah oko ile fun yin e gba mama
3: emi le gba re omo aya re
2: se o to l'olorun wa ko ile fun
3: oko ile fun won
2: won si gba iwosan
3: won si gbo osan lati gba ko se mo
1: ke ta sibe e ma to di jara ri odun yin a wa lo si lu bada fe lo dupe
2: mo e fe wa dupe
1: be mo wa sibe ni 77 mo wa emi atawon ebi mi lore fe ati pe mi mo so fa awon ebi mi mo ni eri eti to
2: keto
1: toni a lo be agbure pe no a je pele anu
2: tawon eyan ba fe share testimony won le to 250 abi keke lo pe ke ra mo iwo no wa 77
1: olorun tun bo mi ni camry
2: era
1: kan o su ke
2: toyota camry
1: january mo wa 77 february lo fun mi ni camry
2: ke ta sibe keto ti to be now we message mo dide kana Asetin pakada rada Aselati ma po si ewo bi baba se npo si bi npo po to le si ami je n to joko ti lo odun eni o ti koko bere sida
1: ima to di odun yin awon kidnapper wa ko awon driver
2: awon
1: kidnapper
2: kidnapper
1: be ni won ko awon driver mi won bere fun ransom wo topo subalo mo wa ji mo wa pe yawo mi mo ni ta se ni pe omi adua se mo se wa e buda re awa n jira be
2: en yi nu omi adua
1: ko de ba won olodun tun sile
2: olodun tun man
1: daddy mo to need your nothing ni to pe mi o foju ri yin ise yanu sele sugbon mo layo pe oju wa se mei loni pe ina lo to tete
2: ase lati ma po sile wa gba loni e ma po sile amen